Ọgá ni wa nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde yóò bá pọ́n mẹ́lẹ́ níbi ká má fẹ́ pọ́yọ̀ nínú èdè gbogbo la fi já síwájú wọn abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba léṣùn lọ́yẹ́ bẹ́ẹ̀. Bond FM 92.9 ìfẹsọ̀wápọ̀ rédíò àmì ìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní bẹ́ ìfẹsọ̀wápọ̀ àmì ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.

ọpẹ́ ni fún Ọlọ́run ọba Alao Rabi tó tún jí wa sí mọ́lẹ̀ alàyè lóòrọ̀ tòní ta gbapá tó ṣe é gbé ta gbẹ́sẹ̀ tó ṣe é gbé ta lanu wa ta sọ̀rọ̀ jáde tọ́rọ̀ náà sì ń ba ọ̀gbọ̀n mu àwa ò rohun fáyọ̀ o bí ò ṣọpẹ́ ọpẹ́ là ń dú fún Ọlọ́run ẹlẹ́dàá ọba tó dá wa sí tí ò gbowó ọba tó dá wa sí tí ò gbobì tó fún wa ní àlàáfíà àti làákàyè wa adúpẹ́ o olúwa ẹ ṣe o bá a ṣe wájú sí mọ́lẹ̀ àlàyé lóòrọ̀ tòní tá à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà là ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ bond fm ẹ̀yin èjìká tí ò jẹ́ ká ṣóyè ní ọrùn wa ẹ̀yin gbẹ́kẹ́ tó dáwọ́ tilé wa tí ò jẹ́ kí owó àmọ́ lóore o àmọ́ rírì yín o lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò nàìjíríà jákèjádò orílẹ̀-èdè yìí ọmọ̀wé muhammad bulama náà la fi ń kíyìn o àti orúkọ màmá wa ọmọbabìnrin adẹnìkẹ wúraọlá adégòkè tí wọn jẹ ọgá àgbà fún gbogbo iléeṣẹ rédíò nàìjíríà lẹka tèkó lagos operation akíyìn akíyìn pé ẹ kú ojúmọ rẹ tún mọ wa láàárọ tòní lórúkọ ọgá wa alàgbà gbẹngà fátìlẹ tí wọn jẹ ọgá àgbà fún iléeṣẹ rédíò nàìjíríà bond fm 92.9 náà la fi ń kíyìn pé ẹ kú ojúmọ ojúmọ ìdùnnú ojúmọ ayọ lòní máa jẹ fún wa láṣẹ ti ìdùnmọ̀rẹ̀ lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá aṣòwò abòde pàdé oníṣẹ́wọ́ wọn á rí ṣe àwọn oníṣòwò wọn á tàtà jèrè oṣiṣẹ́ ọba ọkọ ọba àdá ọba kò ní ṣá wa lẹ́sẹ̀ gbogbo oníṣẹ́ oṣù pátápátá ìbáṣe tìjọba ìbáṣe ta aládàáni ni lágbára ọlọ́run lágbára ìdùnmọ̀rẹ̀ àti iṣẹ́ débi èrè kò ní bàjẹ́ fún wa lágbára elédùnmọ̀rẹ̀ abiodun fọlọ́nṣọ́ lórúkọ mi àdìsá ìkọ́ ìkọ́ olúkọ làwọn ọmọge mẹ́rin ilẹ̀ bàjẹ́ ṣe lóore káṣegi orógbó lóore torí olórógbó lẹ̀bẹ̀ ṣọ̀gbó káṣegi obì lóore obì níbi kúbàrò tí ń bẹjọ́ tí ń bòfò káṣegi ata lórí ẹ̀mí tí ò jata ẹ̀mí yẹpẹrẹ bẹ́ẹ̀nu bá ń gbé yangan bára ò tiẹ̀ tí ì ṣe kánkán inú àwọn mọ̀lẹ́bí a máa dùn pé yára bá òyá ẹ̀kọ́ ń wọlé ìwé ń jáde ata ń ṣiṣẹ́ gidi nínú àgọ́ ara torí ẹ̀mí tí ò jata ẹ̀mí yẹpẹrẹ bàbá wa ṣe gbogbo ẹ̀ má jẹ́ àṣekà o bí èèyàn bá ṣèkà bí ìgbà tó fi wí òun nìdí torí tá a bá kó aṣọ ni wọn á fi gbélé sí i kò sáṣọ kò sédìdì èèyàn bá bọ́ra lẹ̀ wọn àjọmọ̀dù kò sáṣọ kò sédìdì èèyàn bá bọ́ra lẹ̀ wọn àjọbọ kò sáṣọ kò sédìdì èèyàn bá bọ́ra lẹ̀ wọn àjàáyá aṣọ lè dìdí ènìyàn ènìyàn tó wà bolẹ̀ lára ju aṣọ lọ èèyàn láṣọ iye èèyàn èèyàn ní gbéyàn dépò èèyàn ní gbéyàn débẹ̀ èèyàn ní múyàn lọ ṣoríire lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá gbogbo ẹ̀dá tá náà mú bora bí aṣọ ikú tó yáwọ̀ ò ní pa wọ́n lágbára elédùnmọ̀rẹ̀ ayé ò ní tako sí aṣọ àlàáwà ìjà ò ní bẹ́ẹ̀lẹ̀ láàrin àwa àti àwọn olórí àti aláàánú wa lágbára elédùnmọ̀rẹ̀ iléeṣẹ́ bond fm 92.9 náà lẹ ti ń gbọ́ wa o ìbá ọlọ́run ìbá èèyàn ajúbà bá a ṣe fẹ́ bẹ̀rẹ̀ tó ní àárọ̀ tòní ajúbà lọ́wọ́ ọlọ́run ẹlẹ́dàá ọba tẹ́ni lẹ́gẹlẹ́gẹ forí ṣàgbéjì omi àdìtú òkè àdìtú àgbà ọba báni múlẹ̀ má dání àdúpẹ́ ní ọ̀wọ́ yìí ọba tó dá wa tí ò dá wa àgbéyìnga àyìn lógo ẹgbọ́pẹ́ ẹgbà àyìn wa bá a ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn ònílẹ̀ ìyẹn àwọn bàbá àti ìyá wa tí wọ́n ti wà níbi àgbà wà àti níbi àgbà rè bá bàbá mi o tẹ́wọ́ láìṣọ̀lá ọmọ ṣọ̀run ṣómù ẹ̀ nípòró ìpòró mọ láṣẹ ìpòró lákíṣá ìpòró mọ kọ lọ́rọ̀ mọ bá kọ́ni lọ́rọ̀ mọ bá kọ́ lẹ́jọ́ àwùjọ rẹ̀ mọ bá tẹ́níwíjọ́ kí wọ́n òwúrọ̀ rẹ̀ má ba gbọ̀n lẹ̀ ṣómù yóò bí kẹ̀tẹ́ fún pé wọ́n mọ tiẹ̀ bá gógó ìwé lẹ rí sangan sangan ẹ̀ńlá lóko márùn àrùn omi abódogun láàrin ọkọ aboríṣu tó gbòrò lébi abiṣu bùràkàtà lébè ẹni máa jìjàdú ẹwà ẹni kó má gbà kóró kọjá torí ẹ̀ lọ́wọ́ bá gúnlẹ́wà bí òyìnbó ìpòrò ọmọ bá pété ìpìtì ọlá yìí lọ́wọ́ bá pété ìpìtì ọlá ọmọ bá tó làlàlà tó ṣílẹ̀ kú ọlá lẹ̀ tó ní mélòó mélòó lọ ṣàfẹ́ kú lẹ́rọ ọba o ìpòrò lọ́mọ agẹ́ṣí kàrà ìkẹkà lójú ọ̀tá tó rí ṣe sí tọ́wọ́ pé lóògùn ọ̀fẹ́ o ẹ̀gbá máa yẹ ẹni wọ́n lọ fà wọ́n máa yẹ ẹni wọ́n lò je ayé bá ṣọ̀rọ̀ ṣómi ìlọ́fi tí àrọ̀wọ́ lẹ̀ gẹ́rẹ́gẹ́ lẹ́gbàá lé ẹni ẹ̀ bá rí ẹbí ìtọ̀ tí ò fara sí ni ẹ̀yin lọ́bọ́ bá sùn má tilẹ̀kùn torí èké àwọn àyè àbá ibi ẹ bá wà
ilẹ re ni o ilẹ re ni bi e ba wa ilẹ eyan ma gbo nso ohun ka ma gbe ile aye ka ma se ile aye o baba mi o iba o ma je si wi ma je si so ma je fe nuko ma je fe se re fe nuko iya mi lo mo baba mi o iba iye mi omo balogun lo ke re omo lo sako sako ti won pe lo balufo alase fun ke ja ire ire ire ire to balufo lagbara olodun lagbara leda how she did be bond fm lawa 92.9 iba baba wa o baba mi olowo eko baba fuad oba really one baba to jare mo so lale atori di first cfr above lagos omo kutere salogun baja omo osagiri gbagiri omo ayopoto bi eni yanje iba o ejoju wa se laaro tun won ni bomode ba ti ju ba agba bayi yin roko dale ni

rí ìyàtọ̀ tó wà láàrin ẹ̀ kán máa fi ikú wé oorun. Bond FM kókó inú ìwé rẹ̀ aago mẹ́fà sí aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́fi gbádùn ìròyìn ibi tí a ti máa fi àwọn ìpolówó ọjà tẹ́ ti sanwó fún tá a fi máa ha tó bá di aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ láǹfààní láti tẹ àtẹ̀jíṣẹ́ wọlé lórí àgbéyẹ̀wò tí a bá gbéyẹ̀wò láàárọ̀ ti tò ní kókó onúwèrò náà ló ṣe ń lọ ní aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago méje àbọ̀ bí méje àbọ̀ bá ti lò a wọ bọ́nà ṣeré apá kejì níbi tá a ti fẹ́ lójú dáadáa táyé ó ti gbà wá ọmọ ògbóró níbi tá a ti fà á já aago méje àbọ̀ sí mẹ́jọ nìyẹn báwọn ètò wa yóò ṣe lọ ní sáà tí a wà yìí náà nìyẹn tó bá tún wá di ìgbà yẹn àwọn akẹgbẹ́ mi wọ́n tún máa tẹ̀ ẹ́ síwájú lórí àwọn ètò aládìídùn tí a ní fún ìgbàládùn ẹ̀yìn olólùfẹ́ wa nílé ṣé ẹ gbàgbé àbí ọdún fọlọ́ọ̀ṣọ́ lórúkọ tèmi àdìsá ìkọ́ ìkọ́ olókùn ọ̀la ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí iléeṣẹ́ bond fm àmọ́ lórí ẹ̀ ní nìkan ṣayé yín lágbára ìdùmarè.

0: Band FM
1: 92.9
0: Band FM
2: 92.9
0: Band FM
2: 92.9

sókè ọrùn àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn mo kí yín níbẹ̀ yẹn sí àlàáfíà lẹ́wà o mo sọ pé kí àlàáfíà ọlọ́run kó máa bá yín gbé gbogbo ẹni tó sàmì láàárọ̀ yìí ó rí ọ̀fẹ́ ọlọ́run àlàáfíà rẹ̀ yóò wá sórí yín ọ̀nà mẹ́ta làdúà máa ń gbà láti sẹ number one ẹni tí a gba àdúà fún tó bá ṣiṣẹ́ àdúà àdúà máa bọ́ sórí ẹ̀ tàbí tó bá sàmì sàdúà àdúà yóò bọ́ sórí ẹ̀ ọ̀nà kejì bí ẹni tá a gbàdúà fún bí kò bá ṣiṣẹ́ àdúà àdúà kò ní wá sọ́dọ̀ rẹ̀ ẹnikẹ́ni tó bá sàmì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sí àdúà yẹn ò bọ́ sí lára yóò dẹ̀ ṣe mọ́ lára ọ̀nà kẹta bí ẹni tá a sàdúà fún bí ò bá sàmì tẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ò sàmì àdúà ó padà sọ́dọ̀ ẹni tó rà níṣẹ́ àbọ̀ sórí ẹ̀ ìdí nìyí tẹ́ fi rí wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ aládùà ọ̀nà wọn máa ń là

0: ohun tó ńlá kọjá yẹn wo gòrí ẹ o láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọrọ a ó tẹjọ gbàdúrà papọ ọrọ rẹ yóò tẹbi testimony yẹn jésù olúwa wa matthew lórí rẹ bàbá kí báìbù kọlẹ àwọn tá ń gbẹ kànga tó bá ń gbẹ lọ kí ni wọn máa kàn wọn kọkọ ka yẹ pẹ àbí nígbà wọn bá dé sálẹ wọn kàn omi tó bá tún gbẹ lọ wọn tún kàn omi omi kan ń bẹ tó bá kàn àfùfù kẹnẹwẹ ìyẹn ni wípé orí omi ó lérò pẹ̀lú ó lé matthew ìwọ wá lọ bú ẹrù pẹ èmi náà ti ṣe bẹẹ mo wá gbé bọkẹ́ẹ̀tì omi mo gbé sílẹ̀ mo wá dà sórí ẹ mo fẹ́ kí ẹrù pẹ kó lé fò lórí omi kò bọ́ síbù kó lọ lọ ṣe ṣe tó fi gbé ẹrù pẹ sórí omi kó jẹ pé tá a bá ń gbẹ ìlú lọ omi la máa kàn tí ò dẹ gbé o gbé ilẹ̀ mi ẹnìkan ṣàmì ọwọ́ ọlọ́run ó máa gbé ọ jáde ọ̀rọ̀ tó sọ nínú genesis chapter 1 ó náà ló ti pe omi jáde èèpẹ̀ jáde láti inú omi èèpẹ̀ wá dúró lórí omi ó tako sáyẹ́ǹsì àbí bẹ́ẹ̀ kọ́ ẹnìkan ṣàmì látòmí lọ ọwọ́ ọlọ́run ó yẹ kó ka ayé rẹ̀ olórí yẹn sọ yí pé ọwọ́ rẹ kàn mí ọwọ́ ìyanu rẹ ọwọ́ rẹ kàn mí ògùn ayé mi ṣe ó yá ọwọ́ rẹ kàn mí ọwọ́ ìyanu
1: rẹ ọwọ́ rẹ kàn mí
0: ògùn ayé mi ṣe ó yá ọwọ́ rẹ kàn mí ọwọ́ ìyanu rẹ ọwọ́ rẹ kàn mí ògùn matthew psalm 95 verse 5 psalm 95 ó náà mà tó sọ nípa ọwọ́ ọlọ́run
1: tí rẹ ní okun
0: òun
1: yóò sì dá
0: olódà
1: ọwọ́ rẹ tó sì dá ìyànbẹ rẹ
0: ọwọ́ rẹ tó dá ìyànbẹ rẹ sọ pé olúwa ọwọ́ rẹ kàn mí káyé mi ó gbà yà mí sọ pé olúwa ọwọ́ rẹ kàn mí káyé mi ó ràánú gbà sọ pé olúwa ọwọ́ rẹ kàn mí látòní kí n ríran lọ́wọ́ sọ pé olúwa ọwọ́ rẹ kàn mí káyé mi ó fò káyé mi ó sáré látòní lọ ọwọ́ olúwa gbé mi jáde ẹni tó ṣàbí ọwọ́ yẹn kà ọ́ láàárọ̀ lónìí ni o ọwọ́ yẹn kà ọ́ láàárọ̀ ìgbà tó dénú isaiah chapter 40 verse 12 isaiah chapter 40 verse 12 máa gbọ́ ń tó sọ.
1: ta
0: ló ti wọ omi ní kòtò ọwọ́ rẹ.
1: ó sì ti fi ka wọn ọ̀run.
0: ó fi ìka wọn ọ̀run.
1: ó
0: pé pé ayé jọ sínú òsùn.
1: ó sì fi ìwọ̀n wọn àwọn òkè ńlá.
0: ó fi ìwọ̀n wọn àwọn òkè ńlá.
1: àti àwọn òkè kéékèèké.
0: òkè kéékèèké. matthew ẹ̀rù ọlọ́run pàdé o. matthew ó ń tẹ̀yìn kan o. ó ń sàṣírí kan fún ọ. matthew ìgbà tá a wà ń kéékèèké máa wo nǹkan mẹ́ta yìí èmi ò rí mọ́ o. number one lálẹ́ a máa ń rí ìràwọ̀ matthew ẹjọ́ ló ti rí dáwọ̀ kan yìí ọlọ́run ti jẹ́yìn system o. a máa ń rí kinní kan a máa ń pè ní ajá òṣùpá matthew sọ́ọ̀sì tó ń wá ó pẹ́ mo ti rí o. matthew oògùn kan ń bẹ lọ́dún náà lọ́hùn tá a bá ti lò ó wọ́n ń pè ní ketras ọmọ èké gbogbo ohun tí mẹ́nu rẹ̀ yóò ti jáde á wà á ràwọ̀ oògùn kan bẹ̀ bí ìfẹ́ máa dáko fún yẹn tí ọmọ rìn báyìí àbí bẹ́ẹ̀ kọ́ matthew bẹ́ẹ̀ bá lò ó sì kọ́ jáde mọ́ o àdúgbò parọ́ ni ẹnìkan ní ó lọ ni kí lọ lọ kí ni yẹn yí ju ìfún rẹ lọ matthew ó yí ju ìfún rẹ lọ matthew ẹni tó bá lọ kí ni yẹn ẹsà á lọ ìfún gbúrúgbúrú ṣùgbọ́n kò jáde mọ́ ayé ti ń tẹ̀yìn wọ́n bí bẹ́ẹ̀ ni gbé ọwọ́ rẹ̀ ló wọn àwọn òkú ọwọ́ rẹ̀ ló wọn àwọn òkè láti pàṣẹ ọwọ́ rẹ̀ ló ti kó gbogbo ìgbé ayé oko jọ ẹ̀nàwó sí níbẹ̀ ọwọ́ ọlọ́run kàn ọ́ ọwọ́ ọlọ́run kàn ọ́ ọwọ́ ìyanu kàn ọ́ ọwọ́ ìrànlọ́wọ́ kàn ọ́ ọwọ́ ìgbéríde kàn ọ́ ẹ sọ pé ọwọ́ ọlọ́run gbé mi dìde ọwọ́ ìrànlọ́wọ́ ka ayé mi sọ pé látòmí lọ ọwọ́ ọlọ́run wọnú ayé mi bẹ́ẹ̀ ló máa rí matthew téèyàn bá ti ní ìrírí ọwọ́ ọlọ́run.

0: orókè máa sọ àṣírí kẹta àti sáàmù rẹ fún yín wọn rí pé gbogbo ibi tá a máa ń bá ti dé wọn ò rí àánú gbà wọn dẹ ríran lọwọ gbà lórúkọ jésù tí ẹ ọ dà bẹẹ ló máa rí jésù.
1: Band FM.

Band FM 92.9.

0: ìre òwúrọ̀ ló gun orí. Olópọ̀ọ̀kú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ wa. Bàbá, ẹ káàárọ̀ sà.
1: Ogúnmaní fún Ọlọ́run ní òkè ọ̀run.
2: Àlelé.
1: Adániwáyé oṣù.
2: Àṣé Jésù.
1: Ọ̀run ni bá ní débẹ̀.
2: Àṣé Jésù.
1: Òfin jẹun gbogbo ìṣù.
2: Àṣé Jésù.
1: Ìrànlọ́wọ́ ayé ìrànlọ́wọ́.
2: Àṣé Jésù.
1: Bàbá mi ó ṣe.
2: Àṣé Jésù.
1: Bàbá mi ó ṣe.
2: Àṣé Jésù.
1: Ọba tó ń dẹkun aládùúrà.
2: Àṣé Jésù.
1: Bàbá mi ó ṣe.
2: Àṣé Jésù.
1: Bíyámọ́ Abẹ̀jágbé ọ̀rọ̀ mọ́ ọ.
2: Kábíyèsí.
1: Bàbá mi ó ṣe. O ṣe parí wípé èmi yóò kọrin aṣẹ́gun.
2: Èmi yóò kọrin aṣẹ́gun.
1: Èmi yóò ja ìjà bí àwọn aṣẹ́gun.
2: Èmi yóò ja ìjà bí àwọn aṣẹ́gun.
1: Kò mà nílò mi.
2: Kò mà nílò mi.
1: Èmi ò ní ṣe ìmọ́lẹ̀.
2: Èmi ò ní ṣe ìmọ́lẹ̀.
1: Èmi ò ní lẹ́yìn.
2: Èmi ò ní lẹ́yìn.
1: Ẹ̀rí mi yóò jẹ́ ìwúrí fún àwọn ẹlòmíràn.
2: Ẹ̀rí mi yóò jẹ́ ìwúrí fún àwọn ẹlòmíràn.
1: Èmi yóò ṣe déédé ní ojú ọ̀nà ìrìn àjò mi.
2: Èmi yóò ṣe déédé ní ojú ọ̀nà ìrìn àjò mi.
1: A ò lè dá mi dúró.
2: A ò lè dá mi dúró.
1: Èmi yóò kọrin aṣẹ́gun.
2: Èmi yóò kọrin aṣẹ́gun.
1: Àmọ́.
2: Àmẹ́.
3: Náà gbogbo ohun tí ènìyàn ò bá jẹ́ láyé nínú ìyàsọ́tọ̀ ló wà. Gbogbo ẹni tí Ọlọ́run rí lò láyé, àyà wọn sọ́tọ̀ ni. Gbogbo irinṣẹ́ tí Olúwa lò, irinṣẹ́ ìyàsọ́tọ̀ ni. Gbogbo ẹni tí ayé ń pàtẹ́wọ́ fún, irinṣẹ́ ìyàsọ́tọ̀ ni wọn. Gbogbo ẹni tó dá nǹkan kan ṣe tí ayé ń bèèrè pé bo ló ti rí ṣe, irinṣẹ́ ìyàsọ́tọ̀ ni wọn. Nínú Exodus chapter 32:29, for Moses had said, consecrate yourself today to the Lord. Ẹ̀yà ara yín sọ́tọ̀ lónìí fún Ọlọ́run. Even every man upon his sons and upon his brother, that he may bestow upon you a blessing this day. Ẹ̀yà ara yín sọ́tọ̀. Ẹ̀yin ọmọ ẹ̀yin bàbá, ẹ̀yin ẹ̀gbọ́n gbogbo, ó ní kí ìbùkún Ọlọ́run lè jẹ́ tiyín. Gbogbo ẹni tí yóò bá jẹ́yàn láyé, inú ìyàsọ́tọ̀ láò ti fi àánú gbé wọn jáde.
1: Àwọn ọ̀rẹ́ wọn máa ń mọ̀ níwọ̀n. Kì í ṣe gbogbo ayé ló máa jọ rẹ̀ wọn. Ẹ lè rí ẹni tí ayé rẹ̀ wú ni kó jọ rẹ̀ wọn. Torí pé ẹni bí àwọn ẹnira ń wè. Ilẹ̀ ṣe máa rẹ lómi tayé ọ̀dà ta ló ń fẹ́ ìyàwó tó dà. Ẹnira fún ọ níyàwó gidi ayé tí ò gidi. Ẹni tí ò gidi ló máa rẹ ẹni tí ò gidi. Ọlọ́run nígbà pé lọ́ba ayé ẹni ẹlẹ́yin jẹ́. Ṣòro kọ́kọ́ jẹ́ káyé rẹ̀ gidi ná. Ọwọ́ aríyìn gidi fẹ́. Jẹ́ káyé rẹ̀ gidi ná. Ọwọ́ aríyìn gidi bá rìn. Mo gbàdúrà fún ọ láàárọ̀ yìí. Gbogbo ohun tí ó yí ọká tó ń bí Ọlọ́run nínú ó yá jáde nínú.
2: Amen.
3: Mo ràn ọ́ jáde ní òní. Májẹ̀mú á tẹ̀lé ọ.
2: Amen.
3: Ju Olúwa bọ́ ọrin.
2: Amen.
3: Ọkùnrin ẹ̀mí rẹ yóò di fìtílẹ̀ Olúwa.
2: Amen.
3: Adániwáyé jó jà fún.
2: Amen.
3: Ìpín rẹ ò ní burú.
2: Amen.
3: Òwò tó o fẹ́ ṣe tó rà ó ní ṣe o.
2: Amen.
3: Wọ́n ní ọmọ dáwọ́ lé òwò tí ó jẹ ra o. Fẹ́ lọ kówó lè nǹkan o. Lọ́wọ́ ní gbàdúrà o. Gbàdúrà pẹ̀lú santẹ́ni o. Lọ́wọ́ tọ́ mi mọ́ jẹ́ kí n ṣẹṣẹ̀ gbé o. Wọ́n lọ fẹ́ lọ ṣe project kan o. Lọ́wọ́ mọ́ jẹ́ o ṣẹṣẹ̀ gbé o. O bèrè lọ́wọ́ Adániwáyé pé Olúwa mọ́ jẹ́ n ṣẹṣẹ̀ gbé o. Lọ́wọ́ aṣàánú mi mọ́ jẹ́ n ṣẹṣẹ̀ gbé o. Ojú ò ní tí ọ o.
2: Amen.
3: Àárọ̀ ni ìpàdé
1: Lagos Island. Nlafiaji Community Center yẹn. Lagos Island. Aago méje àárọ̀ sí aago mẹ́sàn-án. Ìrìnàjò náà ni. Lẹ́yìn ìsìn ọ̀. Nlafiaji. Ẹ Friday Ajumọ. Nkuli Kìlá Center. Ní 84 Akute Road. Ẹ̀yìn Gbàsẹ̀ Bank ní Asori Ajumọ. Friday.

0: yàrá ìjà gbogbo ogolaye fẹni tí iye rẹ bá sí ìjà kadi ni fún ọmọ go jacob fi oru ja orúkọ rẹ yípadà israeli orúkọ kọkọ ti ẹ náà rẹ ma bọ lagege stadium leko kasi adura iṣọ oru fún gbogbo ayé ìwọ ò ṣe nǹkan rẹ rí ológo ti ṣẹrú orí adé ti ṣàgbé náà irú ìpàdé yìí ò wọrí torí rẹ ni kò lè bọ pátápátá lọ́wọ́ èṣù oru ìjà làkọrẹ wòlíì ẹ sì káyọ olúgbóyò ládèjì general evangelist Syria lo ba si l'olorun fi si ayo ira si gbogbo aye omo ro ma je ki onkon kon die lowo Thursday October 1st Maju day isoru alagbara ago mewa le agege stadium leko onda l'olorin emi fun itoni 08033932 gbogbo eniyan ba lowo esu loruko Jesu
1: efe karawo pa lo kaju e ko ni

Gbajúmọ̀ FM láwà 92.9 Radio Festival Port to kárí ayé. Ta bá di abalàgbé wo láàárọ̀ yìí kílàfẹ́ kẹ́ mọ̀mọ́ ẹ̀yin bàbá ẹ̀yìn ìjọba ọlọ́dẹ kájọ forí korí kòkò lórí ẹ̀. Ọ̀rọ̀ nípa ìgbésí ayé báyìí ni o. Ọ̀nà tá a fi ń gbé tó le kòkò mọ́ àwọn èèyàn lára nípa àtijẹ àti mọ àti gbé àti jí àti jáde gbogbo ẹ̀ tó yẹ pé òun ni ọmọ Nàìjíríà lára kòkòkò. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà lọ́mọ Nàìjíríà ló ń dojúkọ báyìí o láti gbégbé ayé rọrùn. Wọ́n ní gbogbo ẹ̀ka ọmọ Nàìjíríà ní pátápátá bẹ̀rẹ̀ láti rí oúnjẹ jíjẹ, ilé gbígbé, ilé ẹ̀kọ́ lílọ,

0: ọkọ̀ gbogbo ìpátá ló jẹ́ pé owó rẹ̀ ó ti sókè ó wá ní ọmọ nàìjíríà lára wọn ni ohun tó wá ń dùn yàn ni pé gbójúmọ́ ṣe mọ́ bẹ́ẹ̀ nìkan tún burú sí gbójúmọ́ ṣe mọ́ bẹ́ẹ̀ nira tún pè wọn ni kódà lójú àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ tálákà àti mẹ̀kúnnù náà ni pé báyà ìjọba ò tiẹ̀ rí tàwọn ròyìn bẹ́ẹ̀ ni pé báyà ìjọba ò tiẹ̀ bẹ́ẹ̀ ni pé báyà ìjọba ò tiẹ̀ mọ́ ń pa ẹ̀ bóyá wọn ni débi pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ti bẹ̀rù sọ pé nàìjíríà irọ́ ó nira láti gbé ẹnìkan tiẹ̀ sọ fún mi ó ní kéèyàn gbìyànjú kó máa hùwà dáadáa ni ò kéèyàn lè lọ sí ọ̀run rere pé ó nàìjíríà yìí kó tún wá gba ọ̀run àpáàdì lọ ó nítorí pé tó nípa ọ̀run àpáàdì nàìjíríà yìí ọ̀run àpáàdì èwo ń gba kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ojú òye kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tẹ́yìn náà jẹ́ ọmọ nàìjíríà yìí ta jọ wà nàìjíríà
1: 07087491108 Àtẹ̀jíṣẹ́ òní kẹ láàárọ̀ tó dàbí kẹ́dàá pọ̀ mọ́ lórí ìkànnì Facebook àti orí ìtura.
0: Olóòtú wa láàárọ̀ yìí ni Wayidatu Ifagbọ́. Olóòtú àgbà náà ni Headmaster Friar Gabriel Gbenga Fatile. Kókó olówó ìròyìn tẹ̀síwájú. Ojú rẹ̀ kí ni ìwé ìròyìn The Nation ni ó ṣe dèrò mi láàárọ̀ yìí. Ìròyìn lọ́jọ́ balógun lójú ìwé ìròyìn torí pé kò sí ètò. Wọ́n ní igi ó kó doríkodò òdòdó ń ṣe bẹ́ẹ̀ ọjà. Ọ̀rọ̀ dùn ayé òṣùwà á gbomi lójú rètè rètè. Nǹkan tó du àwọn ajé létòdù láti ta wà yìí òun náà ni ìpèníjà tí wọ́n ní ó ṣe kó fẹ́ ṣe àkóbá ètò ìdìbò tí ó wà lọ́dún 2027. Wọ́n tẹ́ bá gbàgbé inú oṣù kínní àjọ ọdún 2027 náà ni wọ́n fi ìpàdé wọ́n fi ìdìbò àpapọ̀ nàìjíríà sí o. Àjọ elétò wa lanu bọ̀rọ̀ láàárọ̀ yìí pé ṣe rí ètò ààbò tó mẹ́hẹ̀ alálágbá òun náà lọ́jọ́ o sí ọrùn ètò ìdìbò pé ó ṣeéṣe kó fẹ́ kúnà ètò ìdìbò lọ́dún 2027. Àjọ náà wá ní ṣùgbọ́n àwọn ọ̀dákẹ́ àwọn òdúró ni àwọn ó ṣe àjọṣe pẹ̀lú gbogbo àwọn ọlọ́pàá pátá láti ri pé kò sí ọmọ nàìjíríà pé wọ́n yọ sẹ́yìn láti kópa láti ṣe ẹ̀tọ́ wọn lórí ètò ìdìbò torí pé ètò ìdìbò ó ṣe pàtàkì fún ọmọ nàìjíríà pátápátá tó pé ẹni tí ó dìbò wọn ni a ti fi ẹ̀tọ́ rẹ̀ dùn ni ẹni tó sì wá tún wápò tí ó dìbò náà wọn ló ń tọ́ náà ó fi dura rẹ̀ wọn wá ń sọ nímọ̀ pé àwọn nǹkan míì tá a tún lè tọ́ka sí pé ó lè jẹ́ ìmọ̀ ó ní àwọn nǹkan owó èlò tó jẹ́ pé wọn máa ń lò láti fi dìbò wọn ní bákan náà ni owó àìtó àìsí owó òun náà ni bàbá àjáyà pé tí owó ọ̀bá tó láti fi ṣe àwọn nǹkan kan èyí náà tún lè fa wàhálà sí àwọn lọ́wọ́ tó sì jẹ́ pé ó tún lè mú kí rògbòdìyàn ìṣèlú kó tún wáyé ṣùgbọ́n lásìkò yìí wọn láwọn ń gbáradì bí ètò ìdìbò náà o ẹni tó jẹ́ alága fún elétò ìdìbò nàìjíríà ọ̀jọ̀gbọ́n Joash Amukwitan àná sọ ní mọ̀ ló wèrè ní ilẹ̀ Imo lánàá òde yìí tí wọ́n ń ṣe ìpàdé àpérò kan àti fún àwọn àgbà ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ òfin àti agbẹjọ́rò ìwà nàìjíríà tó ń pè ní sn náà wọ́n ṣàlàyé wípé ṣe rí ọ̀rọ̀ pé àìbò láwọn ibùdó òdìbò èyí ti di àbísẹ́yìn tí egun fi ṣọ ṣùgbọ́n ní báyìí agbóṣeṣẹ́ lórí àwọn ọ̀kan tó yẹ pé wọ́n ń lọ báwo èèyàn nu ilé àbí láwọn bùbá àkọsílẹ̀ pé wọ́n ń fi wọn lọ́wọ́ wọn ni agbọ́dọ̀ rí pé àyànjú ẹ̀ ara ìpèníjà tó ń bẹ́ ètò ìdìbò ni ìlérí o wọn ni bó ti wá o lè wù kórí ọjọ́ 16 oṣù kínní ọdún 2027 á ṣètò ìdìbò ààrẹ àti ilé ìgbìmọ̀ aṣòfin wọn ni lágbára ọlọ́run ọba yóò ṣe tó bá di ọjọ́ 6 oṣù kejì ọdún 2027 wọn ni ìdìbò sí ipò ìyọ̀ wáyé àti ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin láwọn ìpínlẹ̀ wọn láwọn ọmọdé ọmọ nàìjíríà ló wípé ní agbọ́n ọba láṣẹ ìdùmàrè gbogbo ẹ̀ ni yóò lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́ ẹnu ọgbọ́n ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí ìbẹ̀lẹ̀ ti karùn-ún yìí.
1: Inú ìwé ìròyìn New Telegraph láàárọ̀ wọn ní tinubu ajó orí a máa yá atọ́kùn ẹ̀jẹ̀ jẹ́ mọ̀ pé ààrẹ Bọ́lá Tinubu mà sí gbọ́dọ̀ àràbàǹdẹ̀ fún kíkọ́ gbọ̀ngàn ńlá kan ètò epo lálẹ́ wù nílùú Àbújá tó sì ń sọ nínú ẹ̀pọ̀ rọ́gùrọ́gù tó lọ sí bíi mílíọ̀nù méjìlá dọ́là òní wọn kówó ìgbọ̀ngàn náà o gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jáde nínú ìwé ìròyìn Telegraph láàárọ̀ wọn níṣẹ́ rí gbọ̀ngàn tí wọ́n kọ̀ yìí wọ́n ló máa ṣàgbélárugẹ fún àwọn olókoòwò jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ní yóò pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ tí kò tún wá fẹjú ètò ọrọ̀ ajé yóò fẹjú ẹ̀ kẹ̀kẹ́ bákan náà ni wọ́n gbàjọwọ́ la fi ń sọ ìyàjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n náà dáṣẹ́ ìṣe o wọ́n ní wọ́n ṣe é pẹ̀lú orílẹ̀-èdè Kòríà ni nígbà wọ́n tẹ̀síwájú wọ́n ní àwọn tún ní àjọṣepọ̀ pẹ̀lú àjọ kan tí wọ́n kàn ní Smelter Industrial Development Center wọ́n ní àwọn ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹ̀ àti ìjọba àpapọ̀ wọ́n ní àwọn tó wá ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ ìṣọ̀kan àgbáńlá ayé tó yẹ kó sókè bá ìlú wọ́n ní gbogbo wọn pátá oníwọ́jọ fọwọ́ sọ pọ̀ láti pé gbọ̀ngàn ńlá fẹ́kọ́ sí olúìlú wa ìlú Àbújá yìí ó sún gbogbo ọmọ ilé wa Nàìjíríà ó wọn láǹfà láti pé ètò okòwò wa yóò máa fẹjú kẹ̀kẹ́ sí ọwọ́ àǹsọ̀dí rẹ̀ ó tún

0: ọ̀nà yìí wọ́n ní wọ́n fi sọ́nà méjì ni o wọ́n ní $5.9 òun jẹ́ kó wọ́n ná láti fi kọ́ gbọ̀ngàn náà tí wọ́n sì sọ di mẹ́ẹ̀ pé $6.1 million tó kù wọ́n ní wọ́n lò láti fi ra àwọn irinṣẹ́ tó pàkàkì fún àwọn olókoòwò sí gbọ̀ngàn ọ̀hún bákan náà ni ààrẹ bọ́lá tún ọwọ́ sọ di mẹ́ẹ̀ pé gbogbo àwọn ètò tí àwọn ń ṣe yìí àwọn ṣe kí ó lè rọrùn fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ni àwọn ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè àgbáńlá láti wá dáṣẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà ìrànwọ́ tí wọ́n tún ṣe yìí yóò tún mọ orílẹ̀-èdè wa nàìjíríà kí ìtura kí ó tún dé bá wọn lẹ́ka ètò okòwò nínú ìròyìn New Telegraph ròyìn ọ̀hún wà ń bẹ̀ láàárọ̀ yìí.
1: ṣé wọ́n ní pípẹ́ ńlá pé pa tògbóró pípẹ́ ńlá pé pa di òkòkò tí fi nẹsẹ̀ ìrú ọyẹ sálẹ̀ ìpínlẹ̀ àpéjọ tàkò tù. yẹ̀jẹ̀ mọ̀ pé ìpé àpérò ilé ètò ń wáyé ní ọ̀dọ̀ àwọn àjọ ṣọ̀kan tí wọ́n ṣe nílùú new york ní orílẹ̀-èdè amẹ́ríkà ẹlẹ́ẹ̀kọkànlélọ́gọ́rin rẹ̀ máa ń tẹ̀. níbi tí orílẹ̀-èdè wa nàìjíríà tó yẹ pé wọ́n ti sọ àwọn kókó àwọn ìpèníjà tó yẹ pé ó ń bí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tó ń bẹ nílẹ̀ aláwọ̀ tí wọ́n ń wá ìyànjú sí àti ojútùú sí o. lànìjà eléyìí tí orílẹ̀-èdè wa nàìjíríà tó yẹ pé wọ́n ní wọ́n ń wá ọ̀nà àbẹ̀rẹ̀ sí òun náà ni ọ̀rọ̀ nípa ìnáwó sí orí ètò ẹ̀kọ́ ìgbógun ti àwọn aṣẹrùbàlú ọ̀rọ̀ nípa àjọṣepọ̀ láàrin ìpèníjà tó yẹ pé ó ń bá nàìjíríà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tó ń bẹ nílẹ̀ aláwọ̀ tí wọ́n ń wá ìyànjú sí àti ojútùú sí o. lára àwọn ìpèníjà eléyìí nàìjíríà tó yẹ pé wọ́n ní wọ́n ń wá ọ̀nà àbẹ̀rẹ̀ sí òun náà ni ọ̀rọ̀ nípa ìnáwó sí orí ètò ẹ̀kọ́ ìgbógun ti àwọn aṣẹrùbàlú ọ̀rọ̀ nípa àjọṣepọ̀ láàrin orílẹ̀-èdè sí orílẹ̀-èdè bákan náà ni ààbò káàkiri gbogbo àgbáyé àti ilẹ̀ adúláwọ̀ ìdàgbàsókè àti àwọn nǹkan tá a lè tó yẹ pé yóò mú tó kọba gbogbo àgbáyé ẹni tó jẹ́ igbákejì àríwá nàìjíríà tó yẹ pé náà lójú àwọn ikọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ síbi ìpàdé àpérò náà ló jẹ́ pé ó ń sọ nímọ̀ o wípé ṣé rí orílẹ̀-èdè wa nàìjíríà ti gbé àwọn ìgbésẹ̀ tó jẹ́ pé ìlànà táwọn fẹ́ gbogbo fẹ́ kí ètò lórí ìnáwó nípa ètò ẹ̀kọ́ kọjá nǹkan táwọn lọ́gùn débi pé ètò ẹ̀kọ́ yóò tún máa pèsè owó rẹpẹtẹ fún wa ní orílẹ̀-èdè wa nàìjíríà níbi ètò náà ni wọ́n sọ nímọ̀ pé orílẹ̀-èdè nàìjíríà yóò ṣe àjọṣe pẹ̀lú orílẹ̀-èdè Italy lórí ọkàn tó yẹ pé wọ́n ń lọ bí $5 billion èyí tí wọ́n ní wọ́n fi ṣe ìgbélárugẹ fún ẹ̀kọ́ láàrin orílẹ̀-èdè méjèèjì àti àjọṣepọ̀ tó yẹ pé yóò mú kí ètò ẹ̀kọ́ túbọ̀ gbilẹ̀ sí láàrin orílẹ̀-èdè wa nàìjíríà àti orílẹ̀-èdè Italy. wọ́n ní bákan náà sọ nímọ̀ pé ní ìgbìyànjú láti rí pé a ṣe àwọn nǹkan bó ti tó àti bó ti yẹ orílẹ̀-èdè méjèèjì la gbọ́ fa kókó kan yọ tó yẹ pé àwọn kókó tí wọ́n fà yọ yìí òun náà ni yóò mú kí ètò kọ́ wọlé sí ọwọ́ orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè Italy. alàgbàṣẹ tí máa wá tẹnumọ o pé ìfarajì orílẹ̀-èdè wa nàìjíríà nídìí ètò ẹ̀kọ́ òun náà ni láti mú kí a rí pé a ṣe ìdásílẹ̀ ètò ọrọ̀ ajé kan tó yẹ pé yóò tún máa jẹyọ nídìí ètò ẹ̀kọ́ nígbà tí alákòóso ètò ààbò ń tiẹ̀ ọ̀gágun Christopher Musa Tewotifẹ̀ntilẹ́nṣẹ́lú àwọn ni àjọṣepọ̀ gbọ́dọ̀ wà o lórí àti gbógun ti àwọn eṣẹ́ àwọn aṣẹrùbàlú àti àwọn tó yẹ pé wọ́n ń da àwọn orílẹ̀-èdè láàmú tí wọ́n jẹ́ agbádùn tó yẹ tí wọn ò ju pé kí wọ́n máa yọ orílẹ̀-èdè wọ́n máa yọ lẹ́nu kó má jẹ́ kí wọ́n rí mu. wọ́n ní àjọṣepọ̀ gbọ́dọ̀ wáyé láàrin Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè tí wọ́n jẹ́ ẹgbẹ́ òyìnbó alá European Union bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìlérí o wípé gbogbo nǹkan tí ó bá dàbí ẹni pé bóyá ó ń pagidínà àlàáfíà wọ́n ní a gbọ́dọ̀ wá ìyànjú sí bákan náà ètò àwọn ìgbìyànjú ìpẹ̀tù sáwọ̀ tí orílẹ̀-èdè Nàìjíríà máa ń sábà ń ṣe wọ́n ní ìyọ́ wà tó jẹ́ pé kódà gbogbo àgbáyé làwọn fẹ́ kọ́ kárí kí á ní àwọn ìgbọ̀n tó yẹ wọ́n jẹ́ ìgbọ̀n àpẹ̀tù sáwọ̀ tí wọ́n máa lọ káàkiri bẹ́ẹ̀ ni wọ́n ara wẹ̀ sí àwọn àjọ tó wọ́n máa ń yáni lọ́wọ́ lágbàáyé pé owó tí ẹ máa ń gbà bí èlé tẹ máa ń gbà lórí àwọn ẹ̀yìn yá àwọn orílẹ̀-èdè tó ṣe ń dàgbà ẹ di kù díẹ̀ kí gbogbo ẹ̀ kó bá lè lọ ní mẹ́rin ọ̀pọ̀ tí wọ́n sọ ń bi ìpàdé àpérò náà ẹ̀nà ọgbọ́n ìwé ìròyìn ní ṣọ́ láàárọ̀ yìí.
0: inú ìwé ìròyìn délé trust láàárọ̀ ìsọ́ta ilẹ̀ sokoto alhaji abubakar kẹta ọmọ tí ń ké sí gbogbo àwọn olóṣèlú pátápátá wọn níbẹ̀ ẹ̀dẹ̀ ìbọn lórí pé ẹ̀ ń lo owó ìlú owó tẹ kódà sápò ara yín kẹ máa fi rán sí mẹ́kà tàbí kẹ máa fi rán wọn lọ sí jerusalem wọn ní ọlọ́run aláàtá ń sìn ọlọ́run sí gbogbo wa ń sìn wọn sọ nínú ẹ̀ pé kò fẹ́ ìwà àjẹbánu fún ìdí yìí ẹ̀dẹ̀ ìbọn lórí ẹ̀ ọ̀rọ̀ ìjẹ jáde o níbi ìpàdé àwọn alẹ́ lọ́rọ̀ ètò yẹ pé àwọn àjọ kan tí wọ́n kù wọn ní nigeria inter religious council ní àwọn

0: ìròyìn gbádùn ní bond fm 92.9 rídíò fẹsùwápọ̀ tó kárí ayé nínú ìwé ìròyìn vangard láàárọ̀ yìí wọ́n ní àwọn tàgbà mẹ́ta náà ni wọ́n mọ̀ di ẹ̀ta o àwọn onímọ̀ ọ̀tọ̀ ẹ pé wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú ìmọ̀ kápẹ̀rẹ̀ èyí tí wọ́n pè ní linguistic àti ètò lánàá wọ́n máa sọ̀rọ̀ wọ́n ké sí ìjọba àpapọ̀ wọ́n ṣe rí ọ̀nà kó à ń padà bìrìn tà sí ọ̀nà ẹnu wọ́n ní ìpinnu ìjọba lórí ọ̀nà nípa pé kí wọ́n lo èdè abínibí máa fi bá ọmọ sọ̀rọ̀ láti kókó mọ́ wọ́n ní kí ìjọba yí ìpinnu àwọn wọ́n ń torí pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀kọ́ tí wọ́n bá ní yóò máa tẹ̀lé ti dọ̀jú ni àwọn tí wọ́n sọ̀rọ̀ ìdímọ̀ wọ́n sọ̀rọ̀ níbi ìpàdé àpérò kan tó wáyé lánàá yìí wọ́n ní ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti wọ́n dá jẹ́ kí ló lè wà Nàìjíríà ká kẹ́kọ̀ọ́ lára àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé èdè abínibí wọn bá àwọn ọmọ sọ̀rọ̀ tó sì fi ṣe gbogbo nǹkan wọ́n ní bí orílẹ̀-èdè China India Korea àtàwọn orílẹ̀-èdè míì wọ́n ń tẹ báwo dáadáa ẹ́ rí pé òkè lálálá ni wọ́n wà nítorí abínibí tí wọ́n fi ń bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ èdè abínibí tó ń gbé lárugẹ èdè abínibí tó yàtọ̀ jẹ́ pé wọ́n fi ń ṣe gbogbo nǹkan wọ́n lohun tó fà á wọ́n ní kódà tó yẹ dórí àwọn ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé wọn ń lò wọ́n lẹ́rí pé èdè abínibí wọ́n fi ń kọ́ tẹ bá sì wo ètò ọrọ̀ ajé àwọn orílẹ̀-èdè wọ̀nyí lálálá ni kí wá ni ká ti pè ti Nàìjíríà tó yẹ pé àwọn nǹkan tiwa a máa ń tànù. Wọ́n níbi ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tó ń pè ní annual lecture and symposium èyí tí ì máa wáyé lọ́dọọdún eléyìí tó jẹ́ ti Fáfunwá educational foundation wọ́n ní ètò yìí náà lọ́yẹ́ pé wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi ń ṣe ìrántí ẹni tó gbà kọjá alákòóso ètò ẹ̀kọ́ ọ̀jọ̀gbọ́n Bádúndé Fáfunwá tó yẹ pé wọ́n ní wọ́n ṣe àgbékalẹ̀ àwọn kan wọ́n ní wọ́n kó wọn akẹ́kọ̀ọ́ kan jọ tó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí wọ́n ń fi èdè abínibí wọn fi ń kọ́ wọn àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń fi èdè abínibí kọ́ wọ̀nyí àti àwọn akẹ́kọ̀ọ́ tó yẹ pé èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ́ wọn àwọn fi èdè abínibí kọ́ wọ́n ní wọ́n gbẹ̀yẹ wọ́n gba ìwọ̀n débi pé wọ́n wọ́n mú kọjá àwọn tó yẹ pé wọ́n fi èdè Gẹ̀ẹ́sì kọ́ nígbà tí wọ́n máa jáde gan ọ̀pọ̀lọpọ̀ wọn la mọ̀ tó yẹ pé wọ́n ti di ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ lẹ́ni torí ìdí èyí wọ́n ní ẹ má jẹ́ kí ó dàbí ẹni pé bóyá a máa mú àwọn nǹkan tiwa a máa tánù kí ló tó fi jẹ́ pé ẹni níbi kì í wù wá tó yẹ pé ẹni ẹlẹ́ni náà ni máa ya wa lára alàgbà ó ti sọ ní ìjọba àti gbogbo ẹni tó ń bẹ́ndé ètò ẹ̀kọ́ kí wọ́n yí ìpinnu wọn padà o kí a máa bá ọ̀rọ̀ láti kódà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kí wọ́n ti dájú pé èdè abínibí ni wọ́n fi ń kọ́ àkọ́ wọ́n lẹ́rí pé wọ́n tún bọ̀ mọ́ ṣáṣá dáadáa bí ọmọlé ọba ẹ̀nà ọ̀rọ̀ yẹn vangard láàárọ̀ yìí ẹ bàrún yìí ń bẹ̀.
1: inú ìwé ìròyìn daily trust láàárẹ̀ wọ́n ayé kì í bá aládàn wò ṣe o ìgbà ìṣòro la sì ń mọ̀ rẹ́ ǹjẹ́ ẹ jẹ́ mẹ́pẹ́ ń tọ̀tẹ́lẹ̀ rí fún ìpínlẹ̀ kaduna yẹn alàgbà nọ́ọ̀sì ẹ̀rùfà fẹ́ kí wọ́n pé àwọn nǹkan kan lásìkò tá a wà yìí ọmọ àti nǹkan mínú tí wọ́n sì ń sọ nínú gbogbo àwọn ọ̀rẹ́ mínú àwọn pátápátá gbogbo àwọn alábàáṣiṣẹ́ pọ̀ àwọn pátápátá wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn báyìí wọ́n ní ṣe ni wọ́n kẹ̀yìn sáwọn wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé àwọn ti ẹ̀ mọbi tí àwọn wà wọ́n ní kò yẹ kó máa rí bẹ́ẹ̀ torí pé oore lóore wò wọ́n ní oore tí àwọn ṣe fún àwọn èèyàn kò kéré ọ̀pọ̀lọpọ̀ tó bá wà nínú ìṣòro pátápátá pọ̀ láti pé ẹni náà ó yọ jáde nínú ìṣòro tó bá wà ó wà ní báyìí látàrí wàhálà tó ń kojú òun lásìkò tàwa olóhùn ọ̀mọ̀rẹ́ náà mọ̀ ó ní gbogbo wọn báyìí wọ́n àbádọ́nù bí àṣẹ iléèbó wọ́n ní wọ́n ti ẹ̀ wo bi tí òun wà rárá wọ́n ní ṣùgbọ́n gbogbo tí wọ́n ní pé kò yí ìwà àwọn padà tọ́lọ́run bá pa àwọn yọ nínú èyí táwọn wà àwọn ó ṣe máa tẹ̀síwájú láti máa ṣoore nítorí pé òrè lóore ń wọ́n tọ́ nínú ìwé trust ìròyìn ọ̀hún wà ń bẹ̀ láàárọ̀ yìí.
0: nínú ìwé ìròyìn vangard láàárọ̀ yìí ẹ̀jẹ̀ mọ̀ pé àjọ tó ń rí sí ìṣọ́ epo àti ìpín epo rírà nàìjíríà times nigeria downstream petroleum regulatory authority nndpra gbọ́ owó lù pé kí wọ́n kó epo wọlé o ìyẹn epo bẹtiró tọ́ pé tọ́ọ̀nù ẹgbẹ̀rún lọ́nà okòólélẹ́gbẹ̀rin àti mẹ́wàá 830,000 metric ton wọ́n ní kí wọ́n kó wọlé o wípé fún sáà kẹrin ọdún 26 wáyé wọ́n ní bọ́ owó lù ọ̀hún lágbẹ́ pé wọ́n ní àwọn tí wọ́n jẹ́ olùtajà epo abala mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ náà lọ jẹ́ pé wọ́n ní wọ́n ń bèrè pé ọdún kérésìmesì ń bọ̀ o bẹ́ẹ̀ là á sì ń gbára láti ṣe ètò ìdìbò pé a gbọ́dọ̀ gbìyànjú kárí pé oṣù wa bọ̀ ní àsìkò ọdún kérésìmesì àti ọdún tuntun tí ò ní sí pé báyọ̀ ọmọ nàìjíríà yóò láṣẹ àti rí epo rà nígbà tó bá dínú pọ̀ ṣe ọdún tuntun nígbà tí wọ́n á sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún àwọn àjọ olùtajà epo alárántà mọ̀ sí independent petroleum market association nàìjíríà ipan wọ́n sọ nímọ̀ pé ṣe rí fífún àwọn tí wọ́n jẹ́ àwọn olùtajà epo ní ìwé àṣẹ àti kékeré wọlé wọ́n ní yóò tún mú kí ìrọ̀rùn kó bá òun nípa ọjà epo pàápàá jùlọ wọ́n ní yóò jẹ́

Your Nescafe is not just a drink, it's your vibe.

0: Up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: No, Mommy, this mat's smelling and yucky.
3: Come on, just try to.
4: Hey, yeah, and daughter, still struggling over this medicine palaver.
3: Kiki just does the medicine.
4: Oh, have you tried Mopsy? Mopsy is a range of children's medicine that children love and won't resist. It works fast and tastes great.
5: Mopsy medicines are available in vitamin C, paracetamol, loratadine, and chlorpheniramine. Available in pharmacies nationwide. If symptoms after 3 days, consult your healthcare provider.
6: Growing moments filled with chances to be active and learn.
7: Did you see, Mom? That's such a big jump.
8: Great job, my boy. You get better with eating.
6: Choose LactoGrow 4 to support active growth. LactoGrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
7: Feel so strong.
6: Let's help support his growth. LactoGrow. Grow active. Grow ready.
9: Ìyá arákùnrin yìí kí gan ló ń ṣe ọ́ tí ò jẹ́ kó gbádùn àgọ́ ara tó mú kó máa pè yí balùwẹ̀ ní alẹ́ra láti tọ̀ bí ọ̀sẹ̀ ní ìrora nísàlẹ̀ ẹkùn rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àwọn àdojúkọ wọ̀nyí lè jẹ́ àmì àìlera prostate enlargement ṣètọ̀ ṣùgbọ́n ẹ má lekàn rárá ọ̀kí prostate èyí wà fún yín ọ̀kí prostate jẹ́ èròjà ìlera láti wá ojútùú pátápátá fún àìsàn ìṣètọ̀ prostate enlargement a máa ràn yín lọ́wọ́ láti mú àdínkù bá ìrora ká lè tọ̀ kó já gaara sì lè bọ́ sípò gẹ́gẹ́ bí ọmọkùnrin prostate la gbé jáde pẹ̀lú eyín àti chemical ńlú rárá èyí tó lè fúnni ní side effect bó ṣe ń dènà àìsàn ìṣètọ̀ lára ọkùnrin ló tún wago bẹ́ẹ̀kún fún pátápátá bẹ́ẹ̀ ni àlàáfíà prostate jẹ́ nǹkan má ṣe wò ó rọrùn bẹ̀rẹ̀ ìtọ́jú ara rẹ pẹ̀lú ọ̀kí prostate ẹ kàn sí King Herbal Mixture ní 296 Murtala Mohammed Way opposite Mobolaji Trail Yaba Lagos ẹ sì lè pè wá lórí +234 810 008 105 website www.okherbal.com ọ̀kí prostate ìlera prostate rẹ àlàáfíà rẹ. Opposite Mobolaji Train Station, Yaba Lagos. Ẹsẹ̀ lè pè wá lórí +234 810 008 105. Website www.okherbal.com. Ọ̀kí ìlera prostate rẹ àlàáfíà rẹ.
10: Àwọn ni kàgbọ́ta, wọ́n ní kàgbẹ́ kò lè kàgbọ́ bọ̀tà kò lè.
11: Nílé gbọ́kọ̀ sọ̀fẹ́ lè jò, fọkùnrin gbọ́kọ̀ sọ̀fẹ́ bìrì, gbọ́kọ̀ sọ̀fẹ́ wọn àgbàlagbà, pèrè tó gbálé ọgbà ta ìbẹ̀rẹ̀ padà nípínlẹ̀ Èkó. Fàyẹ ní gbogbo ọjọ́ Sátidé tó bá gbẹ̀yìn oṣù láti àsìkò yìí lọ. Àárín aago àbọ̀ sí aago mẹ́jọ àbọ̀ àárọ̀ lètò gbálé ọgbà ta ọ̀hún wáyé. Àárín gbogbo olùgbé Èkó kí wọ́n rí i pé wọ́n ń kópa nínú ètò ọ̀hún dáadáa. Gbogbo wa la ni ojúṣe kíkún ìlú wa, gbogbo àyíká wa, ká sì tún rí i pé à ń gé gbogbo oko tó bá wù láyìíká ilé wa. Àlà gbọ́dọ̀ rí i dájú pé a yọ gbogbo ìdọ̀tí wa sọ́tọ̀ọ̀tọ̀. A dì wọ́n sí a sì gbọ́dọ̀ máa gbé goro ìdalẹ̀nu wa síbi táwọn òṣìṣẹ́ àjọ ọlọ́mà pàṣẹ pé ká máa gbé. Àwọn òṣìṣẹ́ ọba yóò máa lọ káàkiri láti ṣàbẹ̀wò sáwọn ìjọba ìbílẹ̀ àtàwọn àdúgbò lásìkò tí ètò gbalẹ̀ gbàkàbà lò lọ́wọ́ ní gbogbo ìgbà. Ẹ jẹ́ kó máa yé gbogbo wa la gbọ́dọ̀ pawọ́pọ̀ gbégi dáhùn àtọ̀kálẹ̀ àrùn àti àìsàn láwùjọ wa. Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ìgbéga ìpínlẹ̀ Èkó, Ajumose, iléeṣẹ́ ètò àyíká ìpínlẹ̀ Èkó, olùkéde.
12: Àwọn àpapọ̀ mọ fílù ìṣokùn ṣokùn lánàá jákèjádò àgbáláyé ti Ọ̀yọ́ aláàfẹ́. Bẹ́ẹ̀ àkóso bàbá wa ìṣúré àmájẹsí ọdún ìlòyè ìwé àfìtẹ́lá wà ní ọ̀nàṣokùn ìṣokùn lánàá Ọ̀yọ́ ló ní ká sí yín pẹ̀lẹ́ o. Wọ́n ní kábi tó yín lé ọ̀nàṣokùn 10 years celebration anniversary yóò wáyé èyí tí gbogbo ọmọ fílù ìṣokùn ẹ̀tọ́kọ àti káàkiri àgbáláyé wọ́n fi àkókò yìí pé tẹ̀bísí alátọ̀rẹ́ tójúlùmọ̀ láti wá bá a pèsè pẹ̀lú fara kí àjọ̀dún ti ọdún yìí ọ̀nà sókun day celebration 2026 ẹ̀yọ́ ọmọ ọ̀nà sókun ẹwálé òdìdí ẹwálé ilé làwá àwa lọ́mọ àkọ́bí dúró orí kẹ́ ọmọ bínú yọkú ọmọ olókùnrin lábọ̀ ọmọ turugbẹ̀mù ọmọ ajídìlú ayẹ̀nà kọ̀tẹ̀ ọmọ tẹkùntẹ
13: Fẹ́lá ní ká ẹ pé.

0: ìjọ la fẹ. Ibọ̀ ò fi ní kẹ fílẹ̀ ìjọ.
1: Sẹ́yìn ilé ìjọ ni ẹ̀ ń tiro ẹ̀ ń tẹ̀pá ẹ̀ ń dá sọ́rọ̀ ìjọ.
0: Ah, dèrò ńkẹ́ lẹ́nu ẹ̀. Èmi ti sọ kánú ìjọ alẹ́ òní.
2: Ẹ bẹ̀ lẹ́ o, kí ló fa tó tónù?
1: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pá. Àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ara yín jẹ́.
2: Bàbá àgbà tẹ́ níbẹ̀ gí lóògùn ṣe o. Mo ló gbogi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ̀pá nù.
0: Tó jẹ́ pọ́ lọ́run ló yọ mí lọ́wọ́ àníṣe kòlùbà. Kò bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń jáde. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀. Ìyẹn ti dàfi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ ń gbà wá? Lọ́wọ́ ìsàn fi ni pamọ́. Àwọn afiniṣẹ̀sín. Ìdè mi já. Ojú tó bá fún ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Ilé Ara Bus Stop. Abárọ̀jẹ̀rù Ìkọ̀tún Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08062168 59 lẹ́ẹ̀kan 08062168 59 Dèrò ẹ̀ kó sì rẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀pánù.
3: 92.9 FM Karawo Ọba ló kájú ẹ̀ kọ́bí.

0: àdúrà ni gbogbo bákan náà kí ìjọba wọ ọgbọ́n àtúnra lórí ètò ọrọ̀ ajé ó lágbára o ìlú dùn òró àti nàìjíríà kò ní bàjẹ́.
1: marvelous láti ìṣàdáre mùsìn kí a má parọ́ nàìjíríà rọrùn rárá fún àwa mẹ̀kúnnù lásìkò yìí o kódà àánú ọlọ́run ló kún fún wa nítorí pé a ò mọ ọ̀nà àbáyọ kò sí ààbò rárá ṣẹ́ni àwọn ọmọ olè tẹ́bi ń pa ń ká wa mọ́lé báyìí tí wọ́n ń gba fóònù pẹ̀lú àdá àti ìbọn ládùúgbò wa láìsí olùrànlọ́wọ́ ìjọba ò sì fààyè gbà wá láti ṣe ìdájọ́ ọwọ́ fún wọn. marvelous láti ṣàdáre mùsìn.
0: alàgbàṣẹ gbogbo ilé ṣẹ̀gẹ́ ventures láti ṣomolu ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó wọ́n gógó láti ìgbà tí ìjọba ti yọ owó ìrànwọ́ orí epo kúrò ní gbogbo àwọn nǹkan ti di dọ́bùdọ́bù owó ta fi ń ra nǹkan ti pọ̀ jù ìjọba ni kí wọ́n wò wá ṣe láàánú ọgbọ́n tí wọ́n máa dá sí fún wa ni kí ó lè ràn wá lọ́rùn.
1: ẹ káàárọ̀ orúkọ mi ọláìtàn ọba olóyè lórílẹ̀ kí ọlọ́run gbọ́ àdúrà yín kí ọlọ́run ṣàánú aráàlú pẹ̀lú gbogbo nǹkan tí ó wọ́n o oúnjẹ wọn epo wọn gbogbo nǹkan ni ó lè ní nàìjíríà kí ìjọba ṣàánú aráàlú nàán ṣé kì í ṣe pé àjọ ní nàìjíríà yìí ni tí ìyá fi ń jẹ mẹ̀kúnnù báyìí ní àná awo ibi tí epo ti wọ́n jù ní àgbáyé epo nàìjíríà ni ó wọ́n jù kí ló dé tí ìyá fi ń jẹ ọmọ nàìjíríà báyìí ìjọba ẹ ṣàánú aráàlú ìyá ti pọ̀ jù kò yẹ kó rí báyìí ẹ̀yin ìjọba ẹ̀yin ń gbádùn ẹjọ́ ìyá jẹ̀mẹ̀kúnnù owó ilé ìwé mà ti wọ̀n kí ọlọ́run mà ṣàánú wa god bless aráàlú nàìjíríà wọn wá tún wá tẹ̀síwájú old balance for wire 210,000 I carry stealers 20 rules 1,000,000 naira.
0: Two million.
1: Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh,

0: iná lílà ẹwà iná ilé yìí rọ̀jù hàn akéde papòdà alájàwò silat àṣàkẹ́ oníkòyí ọmọ olùwà alájàwò silat àṣàkẹ́ oníkòyí jáde láyé lánà àlàrúbá ọjọ́ kẹtàlélógún oṣù kẹsàn 2026 ọ̀sìn alájàwò silat oníkòyí lónìí nílànà ẹ̀sìn islam sí tẹ́ tó ń bẹ ní òkè súnà lagos island láago mẹ́rin ọ̀sán alájàwò silat àṣàkẹ́ oníkòyí ọmọ olùwà kọ̀sàmákọ̀gàn ọba ọmọ asírùn lórí ẹrú bẹ́rúbá kú àárà mi ọmọ onítọ̀nà àkọ́kọ́ ìwọ̀kan náà láyọ ẹ̀sìn islam sí tẹ́ tó ń bẹ ní òkè súnà lagos láago mẹ́rin ọ̀sán alájàwò silat àṣàkẹ́ oníkòyí olùwà kọ̀sàmákọ̀gàn ọba ọmọ asírùn lórí ẹrú bẹ́rúbá kú àárà mi ọmọ onítọ̀nà àkọ́kọ́ ìwọ̀kan náà láyọ oníkòyí ẹ̀ṣọ́ tí ò rí kúsá aya ọmọ òbóbìnrin ṣeré àná dúpẹ́ lónìí súnré o mama moshood adio mama murisita mama wasiu mama najim ẹ máa sinmi aya allah
1: ẹwo ẹjẹ ki gbogbo apata ka fi ọkọ balẹ o ijọba are bola men tinu mo gbianju gbogbo awon nkan to ti wo ti pẹ ti pẹ ni won gbianju atito ohun lo fa ases mata iro na la kola to ba jina ton na ni duge ewo oju ore abere gbolo e ri pe la re oye niba ti won fi kola fun e se nkan kan tori de yi eje ka se pele pele eje ka ni suru ka si tu adura ka fi adura ran ijọba are bola men tinu lowo ohun gbogbo yo si lo me lo da lai pe lai jina a ma gbadun abi ni ori adete ni olorun ba yo wa mu nigeria ro oloye je lili jọnu abodo ro je pi oba elect ru je chairman lagos state ballet forum
2: balẹ lula okeodo le so de dada akin labi one ijọba n gbianju e ti won le se ani suru pelu ijọba gbogbo nkan si bo wa da fun gbogbo wa o
1: ibrahim olabaji ota road orile agege pe eto eyin ojogbo bond fm agbeyewo tare ma dara ire ti pe n sokan laare ni ki ijọba gbe igbese to pe lati mu ara du igbawo ni ka fokan balẹ yo wa si imuse ki olorun da so nigeria ni o god bless nigeria
2: aroma lati aye to retile olorun ba saanu wa o le de nigeria oni baje o maran oni baje
1: ire ma ko adulu se mo se olorun a saanu gbogbo ni nigeria gbogbo nkan awe gbogbo nkan lo si ma pada rosogun e je ka lo fokan balẹ ire ma ko adulu ilu eko ajimose ni
2: e ka roruko temi ni alaje lati bariga ojojumo ni nkan won gogo ni orilede wa nigeria opolopo awon eyan ni won mo sasabe awon gugu epo lati ma fi ni ara ilu lara awon

FM.

kéyí nínú àwọn ọmọ wa wọn ò ní kú wọn ò ní sọnù mọ wa lórúkọ jésù ìṣẹlẹ ibi ìṣẹlẹ ìbànújẹ ìṣẹlẹ bí ọfọ kò ní wọ ilé mi àti ẹ lọdún tó parí lọ yìí lórúkọ jésù o má gbàgbé àdúrà tí mo gbà lórí ìbọn náà ṣe rí àkọkọ mi ò dédé gbà o rán mi nu o ọlọ́run sì ṣe ń obìnrin owó lọ́wọ́ rẹ pé kò fúnrara ẹ pẹ̀lú ẹnu ẹni pé mi ṣe ń gbà fúnra mi láàárọ̀ ìpè ọwọ́ mi ohun tí mo bá fi dáwọ́lé ayọ̀ orí sí rè lórúkọ jésù bàdúrà ẹ ṣe rínú mi ò ní pẹ́ jù lórí ẹ̀ àmọ́ wọn ò ní ṣàìgbà fún aya àtàwọn ọmọ mi pé aya mi mary tó gun okùn adé gbogbo ohun tó bá dá ọwọ́ rẹ̀ lé yóò yọrí sí rè lórúkọ jésù gbogbo tí ìfẹ́ adé okùn adé àti rè lórúkọ okùn adé àwọn ọmọ mi dá ọwọ́ wọn lé yóò yọrí sí rè lórúkọ jésù ẹ mà káàbọ̀ sórí ètò yín bọ́nà ṣeré àjẹ iléeṣẹ́ bond 92 náà wá jásọ ọjọ́ àgbẹ̀ ẹ̀ wá mo ní ìrọ̀pẹ́ ti gbaradì láti pè ẹ má tẹ àtẹ̀jíṣẹ́ lórí ọ̀rọ̀ ta fẹ́ gbé yẹ̀wò lónìí mi ò ní kà á tẹ́ kódà tẹ́ ẹ bá fohùn ránṣẹ́ tẹ́ forúkọ yín sí mi ò ní fi sórí afẹ́fẹ́ tí n bá rí porúkọ yóò bẹ̀rẹ̀ máa dáwọ́ ẹ̀ dúró ni mo fi ọlọ́ àbẹ̀yìn bá a ṣe fẹ́ ṣe lónìí nù

0: tó bílíọ̀nù kan ₦1 billion ó tó bẹ̀rù jù bẹ́ẹ̀ lọ. Orí irin iṣẹ́ ni àbí? Ojú títì gan ni kí sí àmà àmà lóde kú mágolo. Nígbà tí ebi kò sówó owó tí wọ́n ń gbà pọ̀ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ tarata ni. Bí wọ́n bá bẹ̀rẹ̀ sí nígbà tarata káwọn náà ké síta káwọn náà sọ. Alága kanṣu mi àti ẹ̀mọ́rúkọ àgbórúkọ ẹ̀rí lórí rédíò iṣẹ́ tó ṣe rí kò ṣe nǹkan kan kò tí ì rapo sìmẹ́ǹtì márùn-ún àgbègbè òtí débẹ̀ wọ́n dẹ̀ ti lé lọ́dún kan. Ẹ má fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ ẹ má fọ̀rọ̀ pẹ̀ ẹ jẹ́ má lúgọ sẹ́yìn ká. Ẹ̀yin ara ilé àsìkò rẹ fún yín láti sọ̀rọ̀ máa pe ọ̀rọ̀ bá 08181 5092 90 081 81 50 9290 rédíò yóò gbọ́dọ̀ pariwo máa rẹ́ ìpè yẹn ni o rédíò yóò gbọ́dọ̀ dàmí láàmú o ẹ máa dárúkọ yín tẹ ẹ bá ń sẹ́lọ̀ yín ẹ dárúkọ ẹ alága kanṣu yín ẹ sọ ọ̀nà yìí eléyìí ìkápá wọn lówó àwọn yẹ kí wọ́n lè ṣe ẹ jọ kí wọ́n bá wa ṣe ẹ jẹ́ àbẹ̀ wọn wọ́n lè má mọ̀ kí sáká máa rọ́kọ̀ bọ̀ gìnì kí ká alága yín ti kó kúrò tí lọ kó lọ màgbódò ó dáa lè kẹjà àbí ó ti kó lọ lẹ́kí ọ̀nà òde dá òun kò gbá ọ̀nà yẹn. Ẹ tún àlóyè afẹ́fẹ́ orúkọ yín sà.
1: Àìkáàárọ̀ òru ni Ronke láti.
0: Ẹ ṣì ní sùn bàbá wa ṣì ní sùn sà ẹ ṣì ní sùn lọ́dọ̀ tí ń gbà ó yà mò ń gbọ́ yín sà. Hello.
1: Orúkọ Ronke láti Ìjẹ̀dẹ̀-Èkìtì ní ọ̀nà
0: wa. Local government ó ní ẹ wà kí lórúkọ alága kanṣu yín kí ló tẹ́lọ̀ yín ṣe mọ̀ àbẹ́ mọ̀.
1: Gbogbo báyé kù mí ò mú rẹ́lọ̀ àbí chairman. Mo ti pèpè tọ̀nà yóò dá rárárárá. Àwọn èèyàn ń ṣubú oríṣiríṣi ló ń kú bọ̀sì gan wá gbá àwọn ọmọ ọmọ ládùúgbò. Àárọ̀ ìyá ńlá kan mo bọ́ sí títì Ìjẹ̀dẹ̀ ká tó lè rí mọ́tò.
0: Pẹ̀lú òtún wá rọ̀ yẹn àbí? Pẹ̀lú òtún tiẹ̀ tún wá rọ̀ wá tún àṣírí ọ̀nà yẹn àbí?
1: Ojo tó pọ̀ ní àná títí mọ́dọ̀ yìí gan. In fact, a láti wọ bàtà nídìí títì. Táwọn ọmọọṣẹ́ máa wọ yúnífọ́ọ̀mù ní títì.
0: Ọlọ́run o.
1: Níbi tó ó burú dé.
0: Ọlọ́run o.
1: Àwọn ọmọ láti rìndé títì àjẹ wa ní ó yàtọ̀ ẹ̀ wọ yúnífọ́ọ̀mù ní títì.
0: Ó mà ṣe o. Ó mà ṣe o. Kí lẹ kó orúkọ náà ẹlẹ́ẹ̀kan sí mà?
1: Igbe Kinti Road.
0: Ní ìgbogbo báyé kù. Ẹni sùúrù mà. Ọ̀nà mélòó lẹ ṣàkíyèsí pé alága kanṣu yín ti ṣe lágbà tí wọ́n ti wọṣẹ́.
1: Kò sí o. Kò sí kankan rárárárá. Ọkọ̀ mi náà ló ń pariwo yẹn kò sí.
0: Ọkọ̀ fún ìfọkọ yín.
1: Ó ti sọ̀rọ̀ yìí bí ọdún kẹfà kó ti bá wa.
0: Ẹ bá gbé fún ìfọkọ yín.
2: Ẹ ká àwọn ọ̀rọ̀ báyìí
0: lọ. Ẹ má bínú sà lọ́rọ̀ kan ẹ sà ríṣẹ́ wọn.
2: Bẹ́ẹ̀ni sà kò sí nǹkan tó ti ṣe ń bí o.
0: Àwọn òjò gómìnà Ambode wọ́n ṣe sáwọn tán ẹ wá jà sọ yẹ kódà ẹ ṣe kódà ẹ ṣe sà ẹ ṣe ó mà ṣe o ẹ mà ká rọ́ọ̀sà o.
3: Ẹ̀lọ́ nígbà báyìí lọ.
0: Ẹ ká rọ́ọ̀sà.
3: Orúkọ mi ni Agba Oyè Kẹ́hìndé Lakalẹ̀já yìí Balẹ̀ Otúmọ̀ràn Pápá Òdòjò ní
0: o.
3: Ya ẹgbẹ́ alága kanṣu ti wá ọ̀nà ìbò Ọláwọlé Ẹ̀mílàgbà Mr. Tọ́ka ò ṣe dáadáa o. Ó ṣe dáadáa.
0: Táǹkọ́ ni yẹn o. Táǹkọ́ ni yẹn o.
3: Ṣé ǹgbọ́ bá. Ẹ bá lọ wo rétìn Lagos State nọmba 3 ló wà.
0: Nínú rétìn níbi tí wọ́n ti fún ọ ní ipò ipò kẹta. Ṣé pé aráàlú lè mọ ipò tí alága wọn wà nínú nínú tí wọ́n ń ṣe. Àmúdàdà. Ẹ ọ̀dà ọ̀dà ICK tí ẹ lè fi ìgboyà sọ́kùnrin ti ṣe nígbà wọn ti dépò chairman.
3: Ojú mẹ́ta lọ wọ́n ti ṣe ọ̀rọ̀ kún wọ́n ti ṣe àwọn bíi mẹ́rin lọ ṣe east. Ní east gbogbo àdúgbò tó wà ní east most of them wọ́n ti rí sólà sí pátápátá.
0: Alága kan.
3: Bẹ́ẹ̀ni
0: ìjọba ìgbà wọn lágbà. Táǹsọ nìyẹn.
3: Nǹkan kan tó ń jẹ́ wá títorí ẹ̀ pé láàárọ̀ ẹ̀ tó dẹ̀ jẹ́ mílíọ̀gù gidi gan ni. Ìwà mọ̀ bóyá alága kanṣu ló wá yẹ kó ṣe ń lọ́nà àpápá ròdù. Ẹ bá débi láti máa lọ sórí ìbò. Àárọ̀ ọ̀sán táwọn onímọ́tò bá mọ̀ ìṣẹ́ tó kojú níbẹ̀ yẹn ò dá. Bọ́mọ̀ mọ́tà ròdù ni ṣùgbọ́n màá fábà tí kò yí. Bóyá gọ́ọ̀mù ká pé ìwé alága kanṣu ni kọ́ lu ipò wọn gẹ́gẹ́ bí nǹkan tí ń gbé ṣe.
0: Yóò dá fún yín. Yóò dá fún yín. Ẹ ti bá wa là á pé ọ̀nà yẹn ọ̀nà ìjọba àpapọ̀ ni àbí?

0: gómìnà àti alága kánsù yín kọ́dákun kọ́ gbìmọ̀ kọjọba wa sọ fúnjọba àpapọ̀ kan wá ṣàtúnṣe àbí.
1: Ó wá ṣàtúnṣe àbí street light sí àpapà ojú ẹ̀yà street light ń jẹ́ ọbẹ̀ ṣókùnkùn.
0: Ó ní bí àpapà ròbí ohun tí ìnáwó tó mọ́lẹ̀ bẹ̀kẹ̀.
1: Kò tí ì nínú.
0: Ibẹ̀ ṣe gbọ́gbọ́rọ̀ tó.
2: Hi.
0: Hello. I can't talk a
2: lot.
0: Ni kilo gbe se lati jo to ti debe flower wire ni sa n gbe ki era kun se won le yan oyan sipo pe wa se ki a ma council tori ko le wa gbe flower to emi oriro e yo e ka ro sa o
3: hello
0: yes sir oruko yin sa o
3: ogo la oruko
0: yin ka ro sa
3: ya seri oro isu akanto na la council in to ba se nti mi gba igbege bi ma ti mi ki president fun ara won ko pe ona bai lo ni state constant ni ka state gbodo se ile
0: Latibo alaga king liadi latibo

0: ọ̀rọ̀ àwọn ọ̀rìn farapa àmójútó báyìí dárípọ̀ ojoojúmọ́ ni ṣé láńgbé kíní bá gbà sí ìrìn sí náà ọlọ́màjẹ gbójú ti gbé lọ ṣé a máa lẹ́nu ẹlẹ́ni ní ìṣòro kọ́ nìyẹn àwọn ọkọ yẹn kò dẹ̀ ṣe kọ́ kékeré kò ń ṣòro kékeré nìkan yẹn bá lọ sádìkù lásà ẹjọ́ kó má gbàgbé wá ń bẹ̀ sádìkù
1: ọ̀dà
0: iléeṣẹ́ bọ́lá bẹ̀wò síta jẹ
1: gbogbo
0: ẹgbẹ́ tó dọ̀mọ́ aráyé ṣe iléeṣẹ́ iná màmá dání
1: adápa
0: gbẹ̀ngà bákilé ẹkúgbìyànjú ẹ káàbọ̀
1: ẹkúgbìyànjú
0: àsìkò ní àtúwà lára
1: àmì àṣẹ ẹṣẹ ẹṣẹ alága kánsù ó dẹ̀ ń búra ó wò dẹ̀ ṣiṣẹ́ ẹ ṣe àyàn ẹ sípò láti láti wá lo cream ni wá fowó kánsù òun ká location ra cream ẹ ti wà lórí lórí afẹ́fẹ́ hello.
2: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: ẹ wá sà.
2: hello.
1: yes sir. ẹ káàárọ̀ sà.
2: orúkọ mi ni alhaji suleiman alayamanale.
1: láti
2: ìyànà gbájà.
1: ẹ káàárọ̀ sà
2: o.
1: ẹ ti wà lórí afẹ́fẹ́
2: akúṣàná.
1: yes sir.
2: ẹ sà a máa dún iṣẹ́ o.
1: àmì sà.
2: Lórí ọ̀rọ̀ abẹ bíríjì àdọ̀gbájà.
1: Kí ló ṣẹlẹ̀ ńbẹ?
2: Ogun abẹ bíríjì yẹn ò dáa. Ó ń pọ̀ sí gosù kò tó pọ̀ ńbẹ̀ gan. Ẹjọ́.
1: Ẹni sùn kò tó ṣé kò tó lábẹ́ afárá gbọ̀ngàn àbíbo bí a kẹ́ ẹjú ẹ̀ dáadáa o. Tó lábẹ́ afárá àdọ̀gbájà bó ti kọjá ńbẹ̀ láàárọ̀ yìí kò tó wà ńbẹ̀ lóòótọ́ àmọ́ kò burú tó yẹn. Kò tó wà ńbẹ̀. Ṣé
2: bẹ́ẹ̀ni
1: kí ló ṣẹlẹ̀ síbẹ̀ ẹni níbẹ̀ táyé bẹ́ẹ̀ bàjẹ́ báyẹn.
2: ibi kò tó ní
1: a bá
2: ṣe ń gbà kọ́ngàn pàṣẹ ẹni
1: a
2: ọ̀n pàṣẹ ẹni ọ̀n fèsì
1: ẹ̀. ẹni sùn èmi ò gbé mọ́tò ṣe lè gbanú kòtò ẹmọ ó má jí.
2: ọdẹ kò ṣẹ́ náà gbà ni. ẹjọ́ ẹ bá a bá àwọn ìjọba mọ́jọ
1: ó bá
2: mójútó
1: ọ̀pọ̀lọpọ̀
2: mọ́tò ló ti bàjẹ́
1: ẹjọ́ ọdún ẹ̀kọ́ sọ lánàá ọ̀ndẹ́ bá ti ní mọ́tò tí gbogbo ara ẹ̀ pọ́n tó bu ẹ̀ mọ̀ pé ayé tòrò òtèlè láfẹ́ńwá ló ti ń bọ̀ alájà traffic irin lọmọ ṣé mo parọ́.
3: bẹ́ẹ̀ ni ẹ parọ́.
1: ṣé sáàdì ìbẹ̀lẹ̀ ń gbé ni.
3: ẹ̀rọ aṣípamílẹ̀ mi ń gbé.
1: kí ló fi yàtọ̀ ó súnmọ́ làwọn náà àwọn nípa iná là ń sọ àbí.
3: bẹ́ẹ̀ ni àwọn jìnnà tí wà lẹ́gọ́
1: alájẹ́ bá ń ṣe gbàgbọ́ àmì
3: kẹsà. program mi alákẹ̀ẹ́kan ọlọ́nkó dẹ̀ máa fún yín ṣe àmọ́ short period ti ó yẹ ká fi kí wọ́n ẹ bá increase ẹ̀ kó jẹ́ bí wọ́n náà wà.
1: ọlọ́run á ràn án lọ́wọ́ sí.
3: ẹjọ́ bàbá wa lówó èkó kábíyèsí o ẹjọ́ ẹjẹ́ ká ẹ bá a ràn án lọ́wọ́
1: báwo
3: la ṣe lè ṣe.
1: alájẹ́
3: ògúnmọ́lá bàbá kòròdú akamọ́
1: ẹjọ́
3: ti rán náà mú
1: ọlọ́run á lọ́wọ́
3: sáà máa pin in lọ́wọ́ ọlọ́run á máa pin in ga
1: o bàbá
3: wa náà gbogbo wa náà bá jẹ́ olólùfẹ́
1: ìtọ́fà
3: ẹjẹ́ ká ràn án lọ́wọ́ ẹjẹ́ ká
1: pín in
3: fún ọ̀la wa.
1: ọlọ́run á lọ́wọ́ ọlọ́run á lọ́wọ́ ẹmọ́bínú kò sásìkò oní ní ìgbéyàwó ọmọ ìyá yìí ìyá ọkọ sì ni wọ́n mrs taiwo olúbùnmi ṣọlárìn ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan rí láyé yín o ìyá ọkọ ò nínú níbi ìgbéyàwó tá à ń bọ̀ láyọ̀bọ̀ mrs taiwo olúbùnmi ṣọlárìn ṣọlárìn akínyẹ̀kú oríire òní o àwọn ọmọ yín náà lágbọ́rọ̀ ọlọ́run ìyàwó òní mẹ́ni o lágbọ́rọ̀ ọlọ́run congratulations ẹ má jẹ́ tú gbogbo ẹ̀ lórí afẹ́fẹ́. Comrade Adekunle Akinlaja tí wọ́n jẹ́ PTD Nupeng Zonal Secretary àti Comrade Alhaji Adewale Muhammad PTD Nupeng National Treasurer àwọn ni wọ́n kí lórúkọ gbogbo àwọn ESCO PTD pátápátá àti gbogbo ọmọ ẹgbẹ́ PTD Nupeng Lagos Zonal Office ni wọ́n kí ọ̀gá wọn bíi bàbá wọn olóríire ọlọ́jọ́ òbí òní Comrade Alhaji Chief Saheed Omogbola Hun Adigun gbogbo ayé mọ̀ sí ọba Amobi PTD Nupeng Lagos South West Zonal Chairman pé ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè yín o. bákan náà ni Alhaji Akeem Ogunmọ́lá tí gbogbo ayé mọ̀ sí Akamok Chairman CEO Akamok Oil and Gas Akamok Petroleum PTD Nupeng Vice Chairman PTD Nupeng Zonal Office Lekoo ni wọ́n kí ọ̀gá wọn olóríire ẹ̀dá Comrade Alhaji Saheed Omogbola Hun Adigun tí gbogbo ayé mọ̀ sí ọba Amobi PTD Nupeng Zonal Chairman ògidì ọmọ ìbàdàn ìbàdàn májàmájà ti ń kára wájú lẹ́rú ó pé ká gbà aládùúrà fún yín pé ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ dún láyé o látìbàdàn olúwa gbọ́dọ̀ kìlì lóòótọ́ ètò adéolúwa adéfọlárìn okùn adé lórúkọ tèmi ẹ má gbàgbé ẹ̀yìn alága ìjọba ìbílẹ̀ àti gbogbo ẹ̀yìn alága ìjọba ìdàgbàsókè àti gbogbo aṣojú kánsílò àbáyín jà o à ń ta yín lórúbó à ń ta yín jìnnì ejo ite ba se loni ipologbo ipologbo bugan ni fasiwa gbola mi e tinubu wa light alive olorun a de ma fun ise e se sai se ma o dabo.

0: kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ rẹ tó mọ wà láàárọ̀ tò ní níwọ̀n ìgbà tó ti jẹ́ pé ilé onírè báyìí ni rere gùn sí ire owó ire ọmọ ire àìkú tí ń ṣe báàlì ọ̀rọ̀ yóò rè gùn sílé tèmi yóò rè gùn sílé tiẹ̀ yóò rè gùn sílé tẹ̀yìn yóò rè gùn sílé gbogbo etí tó ń gbọ́ iléeṣẹ́ bond fm 92.9 láàárọ̀ yìí àtẹ̀yìn tẹ́ ẹ gbọ́ wa ẹ kú ojúmọ́ ẹ kò palẹ̀ mọ iṣẹ́ ìyẹn fẹ́yìn tẹ́ ẹ bá tì sí lẹ́nu iṣẹ́ wa yẹn lẹ́nu iṣẹ́ yín gẹ́gẹ́ bí àwa ṣe ti wà níbí àtẹ̀mí àtiwá àtẹ̀yìn àtàwá gbogbo wa àràjẹ jẹun àṣòwò àbòdì pàdé bá a ṣe ń jáde lọ àní jáde lékú lọ́wọ́ àní jáde lárùn lọ́wọ́ nígbà tá a bá fi wọlé lálẹ́ àlẹ́nu ayọ̀ àlẹ́nu ọpẹ́ lórí oore ìdùnnú orí ayọ̀ ilé ìtẹ́ ọlọ́run ti ṣe fún wa àní dúpẹ́ wọn ni dúpẹ́ ọ̀rẹ́ olúwa ọ̀gbìn àìkè lorúkọ tèmi bí ọdún gbà lẹ́nu mi kó sọ́dẹ̀ tó
1: ẹ kú ojú wa gbogbo olólùfẹ́ iléeṣẹ́ bond fm gbogbo olólùfẹ́ tó kókó inú ìwé rẹ̀ àwọn àgbàbọ̀ wọn ni a kì í gbá rudurudu ká tẹ́rin a kì í kẹ̀tẹ̀ ẹ̀fẹ̀ ká tẹ́fọ̀ ifá ní kí wọ́n wọ̀n ní bú mo wọ̀n ní bú ifá ní kí wọ́n wọ̀n lóru mo wọ̀n lóru gbọ́gbọ́gbọ́ báyìí lọ́wọ́ yọjorí kedere tèmi á yọrí jù kedere bá a bá gbálé gbádá ta gogo ní yọrí jù
2: kedere tèmi á yọrí jù kedere
1: tí gbogbo wa yọrí lágbára ìdùmàrí gbogbo ìdáwọlé wa iṣẹ́ ìṣe owó wa ayọrí sí rere lágbára ẹlẹ́dàá kókó inú ìwé ìròyìn ló ń tẹ̀ ẹ́ síwájú àbí ọdún fọlọ́run ṣọ́ lórúkọ mi.
0: ìwé ìròyìn vangard náà ni mo kọ́nawọ́ gan láàárọ̀ tòní o bí ó ṣe jẹ́ pé ètò ìpolongo ìdìbò ó ti ń fẹsẹ̀ múlẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà ṣé yorùbá bọ̀ wọ́n sọ pé ohun èèyàn báyìí òun náà lohun ọlọ́run o ìwé ìròyìn vangard wọn máa ti jáde lọ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bí àwọn èèyàn yìí pé kí ni nǹkan tí ẹ fojú sùn kí ni nǹkan tí ẹ fẹ́ ní àsìkò tí ìpolongo bẹ̀rẹ̀ yìí tí àwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí ní sọ ti kùnúkùdù ikùn wọn ìpè àwọn nǹkan báyìí òun náà ni àwọn fẹ́ kí àwọn tí wọ́n ń polongo ìdìbò kí wọ́n fi léde àwọn nǹkan báyìí òun náà làwọn fẹ́ kí wọ́n gbé síwájú kí wọ́n gbé sórí kí wọ́n sì sọ àwọn ọ̀nà tí wọ́n gbà ṣe eléyìí tó yẹ pé ẹni tó bá ń wò ó báyìí á rí i pé òótọ́ lẹ́ni yìí ń sọ ìyẹn àwọn realistic ways eléyìí tí wọ́n fẹ́ kí wọ́n fi ṣe àwọn tí wọ́n fẹ́ fi ṣe àwọn nǹkan tí wọ́n pariwo bello olúwa ṣẹ́gun isaiah isaac ìyẹn social commentator lárákùnrin yìí ìyẹn àwọn tó jẹ́ pé wọ́n ń wòye tí wọ́n ń sọ̀rọ̀ lórí bó ṣe ń lọ ní àárín ìlú òun sọ di mímọ̀ láàárọ̀ tó ní pé ètò ìpolongo ohun tí òun ń retí òun náà ni pé àwọn nǹkan tó jẹ́ pé ó ṣe é ṣe practical ideas òun náà ni kí wọ́n sọ̀rọ̀ lé lórí wọn ni kí wọ́n sọ̀rọ̀ lórí bí oúnjẹ bí yóò ṣe pọ̀ yanturu láàárín ìlú o wọn ni kí wọ́n yé sọ àwalawà ń bẹ̀ àbí àwọn oríṣiríṣi nǹkan slogans eléyìí tí wọ́n sọ káàkiri àbí èmi ni ẹni báyìí ẹ mọ mi ni bàbá mi ni lágbájá nígbà báyìí sígbà báyìí àwọn bàbá tiwa ló ń ṣèjọba wọn ni gbogbo eléyìí ẹ kó o kúrò lọ́rọ̀ o bá a ṣe ní àníjọ́ àti àníṣẹ́kù oúnjẹ ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ báwọn èèyàn ó ṣe níṣẹ́ lọ́wọ́ ẹ sọ̀rọ̀ nípa ẹ o bí àwọn iléeṣẹ́ kéékèèké eléyìí tó jẹ́ pé wọ́n ti kú báyìí bí wọ́n ṣe tají wọn ni ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ daniel igbokue olórin lòún wo òun sọ pé ohun tí àwọn fẹ́ báyìí ní orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni pé bí a ṣe wà lálàáfíà ètò ààbò oni ó ṣe gbòógì nínú nǹkan tí àwọn fẹ́ kí wọ́n polongo ìdìbò lé lórí tí ó sì jẹ́ pé kì í ṣe pé ọ̀rọ̀ orí àwọn o ipe tí wọ́n ṣe fún àwọn ni wọ́n ní bí àwọn ènìyàn ó ṣe wà lálàáfíà tí wọ́n ò ní máa pa wọ́n ní ìpa ìfọ̀nàfọ̀ṣù ó ní pé ìyẹn ìjì o bákan náà ló sọ pé ètò ọrọ̀ ajé ẹ mú ló kúkú dùn o ẹ pèsè iṣẹ́ fáwọn ọmọ tí ò níṣẹ́ lọ́wọ́ wọn ní ètò ìlera ní orílẹ̀-èdè wa nàìjíríà wọn ni ẹ jẹ́ kó dúró sẹpẹsẹpẹ fi gan ẹ wọn ní oògùn wọn ẹ jẹ́ kí owó ẹ kó wálẹ̀ kí àwọn èèyàn kí wọ́n máa rógùn lò ní orílẹ̀-èdè nàìjíríà felix ovwe tóun náà jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ kan ní orílẹ̀-èdè nàìjíríà ó ń sọ di mímọ̀ pé ní báyìí ó ní gbogbo àwọn ìṣòro tó ń dojúkọ orílẹ̀-èdè wa nàìjíríà ó ní gbogbo wọn wọ́n wọnú ara wọn ni o tí wọ́n sì ń fara wọn lọ́wọ́ bíi babia ńlá ó ní ètò ààbò òun náà ló kọ́ ṣáájú o ó ní gbà tẹ́jú ètò ààbò ṣáájú ó ní ebi àpakúdórógbó ó tẹ̀lé látàrí pé àwọn àgbẹ̀ wọn ò lè lọ sí oko kí wọ́n lọ ṣe àgbẹ̀ mọ́ gbogbo wọn òun náà ni wọ́n sáfẹ̀mí wọn wọ́n tó bẹ́ẹ̀rẹ́bẹ́ láàárọ̀ tòní nínú ìwé ìròyìn vangard ṣùgbọ́n kókó là ń kà.
1: kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ ẹ síwájú nínú ìwé ìròyìn the guardian tó jáde láàárọ̀ tòní wọ́n ní àríṣe la àríkà àríkà bá ba àrègùn ohun tí kálukú bá ṣe lónìí ìtàn náà ni yóò dàbò dọ̀la ọ̀rọ̀ balẹ̀ ó dìtàn ó ma ní tí ọ̀rẹ́ tó jẹ́ adarí fún ẹ̀ka àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ èkó lagos apc women's wing ìyẹn alaja ise larika arika baba regun ti kaluku ba se loni itan na ni o da bodo la oro bale oditan o ma ni ti ore to je adari fun eka awon obirin ninu egbe oselu APC niko Lagos APC Women's Wing yen alaja iposola eletu won ni o ti pe osu mefa o ti oba mama ni ori alefa gege bi adari fa obirin egbe oselu APC won ni opolopo ise takutaku na ni won ti se o won ni ninu osu keta odi ojo keta na ni won ko awon obirin jo si Mobolaji Johnson ni onikan yen Mobolaji Johnson Stadium to si je pe awon alaposola abimbola eletu ati igbakeje nigba na to ti di igbakeji adije fun ipo gomina nipinle ti Eko bayi Emlasanaya James na ni won jo se eto ohun te pe inu obirin dun ayo won kun nigba ti won so gbogbo awon eto to je ti ofun won won ni kin se enikan o eto lagbara to rinle na ni won se obirin ti won si fun won ni anfani lori igbaye gbadun ati bo ti won ni gbe ninu egbe oselu APC won ni ososu an tele aya gomina lo sawon ijoba ibile gbogbo lori ipale ngbata lati le ri pe imototo bori arun mole bi oye ti bori orun won ni won ti ko gbogbo awon akose mose obirin sinu oselu le ma gbe ta woran o enu e sumo bi ke mo ti won se pe o si nbe oni won opin dada o won ni alaja eletu ki enikan o je ki awon ajo loma ko ma gbe ise ipo lori idoti fun awon obirin won ni opolopo ise takutaku nipa ifowo so opo pelu awon oba laye awon baale oko ilu awon oloselu orisise awon ile ise oba la awon obirin ogbe nipile ti Eko won ni bo se ko mo lubopo yi na lo je ki alaja Abimbola eletu gbaye ma gba ti won pe eleri ki la tun wa o odaju lo bowo etiju lo bi gbese pe igbogan orin alaja eletu o na ni won ko nigba ti won wa secretary ti egbe oselu APC to be ni apen ni keja pe iya yi o tun mowo odo won na won la hausa ko yo wa o na lo riwo won ni eto ro lagbara elekeji ru e ti awon obirin Lagos Assembly ti won se won ni won fun awon eyan ni owo rogurogun o senator idiat oluroti adebule ti gbogbo akojo owo na si 200 million naira fa awon obirin to lo bi egberun meji pe iso alaja eletu ni ewo oro po nu we kobo olorun eyan na lo nka ton te ba na ogo we re di gaja bi oju ewe meta lo fi ko sun takun tawon obirin APC se ni pile ku labe alaja yabosola eletu
0: obirin ya seun rere o ya seun rere obirin seun rere o obirin seun rere te ba gba wa
3: won te ti fun wa laye won ti fun wa laye
1: won ko di Margaret Thatcher Nigeria lo ku ba
0: Margaret Thatcher bi
1: ki ka di olorun ile be
0: olo ati ntaye se ba si ma tun se ni be ni ton ba ko tun fun wa laye ka do ile di gege bi nkan to so Margaret Thatcher koko nu we royin te so gun iwe royin Daily Trust la ro ye ni bi ti won tin so di mimo ife enikan ti o je oluwoye bi o se nlo ni agbeselu ti o fi ikale si ipin si ilu Kadun iyen ma Mustafa Isa o ma tin so lanu boro la o tun nipa OK movement ategbe oselu NDC ipe o se se o o lo se ki aigbora eniye ko wa laarin a oke mu ati egbe oselu NDC bi won ba ko ti won wowo ti won o fi imo sokan baba na so di mimo ife ke o na lo je ipe o ti gbe igbese kan

0: òṣèlú bí wọn ṣe ń ṣe kọ nìyẹn wọn ní ṣùgbọ́n nítorí pé ok movement yìí ó ní àtìlẹyìn òbí àti pakanso wọn ní agbára wọn sì fẹsẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ ìdán nínú ìṣèlú bí ó ṣe jẹ́ pé wọn káàkiri láti bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìgbélójúsókè ìpolongo fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún bàbá náà wí pé láìpẹ́ yìí ìjà bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ ok náà àti ndc tí ó sì jẹ́ pé àwọn ẹgbẹ́ náà wọn ni bí wọn ṣe kùdí àwọn kalẹ̀ wípé ó tàpá sí bí wọn ṣe ń gbé ẹgbẹ́ bí wọn ṣe ń gbé àwọn ikọ̀ onípolongo ó lòdì sí bí wọn ṣe ń gbé wọn kalẹ̀ wọn sọ di mímọ̀ pé àìsí ìrẹ́pàá ẹgbẹ́ ok movement yìí àti ndc ó ṣeéṣe kí ó kó bá wọn lásìkò ìdìbò ní orílẹ̀-èdè wa nàìjíríà wọn wọn ni tẹ́lẹ̀ rí bí wọ́n ṣe ń ṣe nínú ẹgbẹ́ òṣèlú ní orílẹ̀ nàìjíríà òun náà ni kí wọ́n ṣe ìfilọ́lẹ̀ àwọn tí wọ́n ṣe ètò ìpolongo ìdìbò lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe ìfilọ́lẹ̀ wọn òun náà ni wọ́n ní taari àwọn ààyè àti iṣẹ́ tí àwọn tó jẹ́ pé aláìníwọ̀n àwọn support group tí wọ́n ṣe wọ́n ni wọ́n máa taari ẹ̀ sí wọn wọn ni eléyìí òun náà ni wọn máa ń ṣe lábẹ́ alákòóso kan àbí ẹni tó jẹ́ olùdarí àwọn support group yìí wọn ní ṣùgbọ́n gbogbo eléyìí òun náà ni ok ni ó fi sílẹ̀ o ok movement ni ó fi sílẹ̀ o tó sì jẹ́ ọ̀tọ̀ òun ni nǹkan tí wọ́n gbà wọn ní kódà ẹgbẹ́ òṣèlú apc tó jẹ́ ọ̀gàgàlájà ẹgbẹ́ òṣèlú ní orílẹ̀-èdè wa nàìjíríà wọn ní ọ̀nà tí wọ́n fi mú àwọn tí wọ́n polongo ìdìbò fún wọn bàbá náà wá tẹnu mọ́ ó ṣe é ṣe kí ẹgbẹ́ òṣèlú adc kí wọ́n yapa kúrò ní ọ̀dọ̀ àwọn ok movement yìí nítorí wọ́n rí pé wọ́n fi àwọn kan wọ́n fi ń jẹ gàba lé àwọn nípa ètò ìpolongo ìdìbò nínú ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n ní kí wọ́n lọ ṣe o kí ó má bàa jẹ́ pé ẹsẹ̀ tí wọ́n gbé yìí òun náà ló jẹ́ pé yóò dá wọn nígbà tí ìdìbò bá dé ní ọdún 2027.
1: kókó mẹ́rin náà ló ń tẹ̀ síwájú ọ̀dọ̀ àwọn obìnrin ni mo ṣì wà o jẹ́ bí wọ́n ṣe ń sọ dímọ̀ pé ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n máa ti gbé ètò kan kalẹ̀ pé bí ọ̀dọ̀ obìnrin bá ti dùn inú ilé ti dùn nìyẹn o wọ́n ní bí obìnrin bá ti balẹ̀ àwùjọ ti balẹ̀ nìyẹn báwùjọ bá sì ti balẹ̀ orí ti ní àlàáfíà o wọ́n ní ètò kan ti wà báyìí tó fẹ́ taari orí bílíọ̀nù mẹ́fà náírà sí àwọn obìnrin tí wọ́n pè ní investment fund cif wọ́n ní àwọn obìnrin tí wọ́n fẹ́ taari owó yìí sí wọ́n ní ẹgbẹ̀rún mẹ́rin odidi ẹ̀ o wọ́n ní lẹ́lẹ́gbẹ́jẹgbẹ́ òun náà ni wọ́n taari owó yìí sí àwọn obìnrin wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà àti ìrànlọ́wọ́ báǹkì àgbà ńlá ayé world bank náà ni wọ́n gbé ìtàn kalẹ̀ fún àwọn obìnrin orílẹ̀-èdè wa nàìjíríà tó pè ní nigeria for women pro scale up wọ́n ní ètò yìí náà ni láti lè jẹ́ kí àwọn obìnrin kí oko wọn tún gbòòrò sí pàápàá àwọn obìnrin tó bá jẹ́ àdìlẹ̀ iṣẹ́ o ẹ̀rọ tí àwọn olóòkè kéékèèké náà wọ́n ní láti lè ràn wọ́n ní ètò yìí ìjẹ́bú-òde gangan ni gómìnà dàpọ̀ abiodun ìfilọ́lẹ̀ o tó jẹ́ pé ẹni tí ó lọ ṣojú gómìnà bẹ́ẹ̀ náà ni ẹni tó ti jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ àwọn obìnrin àti ìgbáyégbádùn ní ìpínlẹ̀ ti Ògùn yẹn abilékọ Motunráyọ̀ Adíjátù Adílẹyẹ wọ́n ní ètò yóò jẹ́ kí okòwò kéékèèké àwọn obìnrin kó túbọ̀ gbòòrò sí i wọ́n ni wọ́n fẹ́ ro obìnrin lágbára wípé àwọn ọkùnrin díẹ̀ ń ti bàbá o pé bébí bá ń pọmọ ọ̀dẹ̀yà náà ni wọ́n ń sunkún lọ pé tó bá ti rú àwọn obìnrin lágbára wípé inú ilé á lè dùn ọ̀dẹ̀dẹ̀ á lè dùn wọ́n dárúkú ṣíṣe àǹfààní tó wà lọ bẹrẹbẹ nínú ètò ọ̀hún ẹ̀yọ́ ní ìpínlẹ̀ Ògùn wọ́n ni wọ́n fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún yín pẹ̀lú bílíọ̀nù mẹ́fà náírà.
0: kí ọlọ́run bá wa dáwọ̀ ìbànújẹ́ dúró ní orílẹ̀-èdè wa nàìjíríà ó ṣáà kí ń dọ̀bálẹ̀ ká níná lójú àwọn olùgbé ìpínlẹ̀ plateau wọ́n mà ti rẹ̀bẹ̀ síjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ plateau náà wípé kí wọ́n dákú gbà wọ́n lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọ́n kàn ń pa àwọn èèyàn ní ìpa ìfọ̀nfọ̀nṣu ni wọ́n ní wọ́n pariwo ọ̀rọ̀ jáde bí ó ṣe jẹ́ pé wọ́n tún ní àwọn fijilanti mẹ́ta míì òun náà ni wọ́n mà ti mú balẹ̀ o lásìkò tó tiẹ̀ jẹ́ pé kí òfin kónílé ògbélé yẹn kófì ó wà ní ìpínlẹ̀ náà ní agbègbè kan tí wọ́n pè ní kigiyawu guabuas boundary tó wà ní ìjọba ní agbègbè mangu ní ìjà ìbílẹ̀ mangu ní ìpínlẹ̀ plateau ní ọjọ́ ìṣẹ́gun tí ó kọjá yìí wọ́n sọ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n mú balẹ̀ yìí òun náà ni pé wọ́n kọlù wọ́n ní nǹkan bí aago mẹ́jọ kù ìṣẹ́jú mọ́kànlá ní alẹ́ ọ̀jẹ̀gun nígbà tó jẹ́ pé wọ́n wà ní ẹnu iṣẹ́ wọn tí wọ́n ń ṣọ́ àgbà lásìkò tó jẹ́ pé ìjọba ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ rí wọ́n kí onílé ó máa gbélé láti bí ilẹ̀ bá ti ṣú títí di àárọ̀ ọjọ́ kí nípa àwọn gbọ́dọ̀ rí ẹnìkan níta wọ́n ní ṣùgbọ́n lásìkò yìí gan ni wọ́n pa àwọn ẹni ní ìpọ̀nà fọ̀ṣù wọ́n sọ pé ọ̀rọ̀ yìí ó ṣẹlẹ̀ ní ọjọ́ kan náà eléyìí tó jẹ́ pé àwọn agbébọn mọ́ra kan òun náà ni wọ́n tún kọlu àwọn mẹ́rin kan ní ọ̀sán tí wọ́n pa wọ́n ní ìpa ìfọ̀ṣù wọ́n ní lára àwọn èèyàn mẹ́rin tí wọ́n pa ní ìpa ìfọ̀nà fọ̀ṣù òun náà láti ọlọ́pàá èèyàn kan

0: 0805-090-3319-3505 tabi 081-36-69-9959 wàgbọ́ ìròyìn ayọ̀ túre ìròyìn ayọ̀ já kú ìròyìn ayọ̀ lórí ilé estate ìjọ jẹ́ mọ́ pé oṣù mẹ́rin gbáko ló tún ní láǹfààní láti sanwó yẹn díẹ̀ díẹ̀ ìròyìn ayọ̀ ò tún tọ́ síbẹ̀ o lórí ilé estate tó bá wà lè san ₦150,000 sílẹ̀ pé down payment deposit tèmire o wà á tún wá gba apẹ̀rẹ̀ ohun mèremère nínú apẹ̀rẹ̀ yìí ó póríṣiríṣi ní elevation point èyí tó bá náwó mú tó náwó gọ́bà ní tiẹ̀ ó lè bá odi di tí alágo ló ńlá bíi mẹ́fà kò bá mílíìkì oríṣiríṣi nǹkan àwọn nǹkan òyìnbó rẹpẹtẹ ni wọ́n kó sínú apẹ̀rẹ̀ tó pè ní food basket tí wọn náà bá tiẹ̀ ti débẹ̀ wá ti rí yàtọ̀ sí pé ilé estate ó jẹ́ nǹkan tó ń wúni lórí lásìkò tá a wà yìí torí tó bá ti débẹ̀ táwọn èèyàn ti ń ṣiṣẹ́ lọ ó wúyàn lórí nǹkan arí àwọ̀ èmi náà kì í ṣẹlẹ̀ tíjọba gbéṣẹ̀ lé o no government accusation kò sí wàhálà ọmọ onílẹ̀ kò sí dáa ní láàmú kankan àwọn èèyàn ń kọ́lé wọn lálàáfíà ọ̀nà wọ bẹ́ẹ̀ ilé estate ilẹ̀ tó fi ni lọ́kàn balẹ̀ ni elevation point ló sì ń ta wà á gbọ́mi o kò pọ̀ mọ́ o ẹni bá yára lògùn gbé gbogbo mèremère tó ń jẹ́ ohun amáyédẹrùn pátá ni wọ́n ní lérò láti ṣe síbẹ̀ iṣẹ́ dẹ̀ ti bẹ̀rẹ̀ ńbẹ̀ ọlọ́run ó sì fún gbogbo àṣe má gbàgbé ó níwè òfin lọ́kànbalẹ̀ ire estate elevation point bóyá bó o bá fẹ́ wò ó bó o ṣe rìn rè sátidé yìí wọ́n á lọ fún inspection tó o bá ní ráyè sátidé yìí ìwọ́ pé elevation point pé èmi ò lè ráyè sátidé yìí o ọjọ́ báyìí báyìí báyìí ni mo ráyè o wọ́n á dẹ̀ ṣe ètò bí wàá ti lọ bóyá jẹ́ ju office elevation point fún ẹ office wọn wà ní number 74 ẹgbẹ́dá ìdímọ̀ road oore lópe bus stop nínú ilé epo nnpc tó wà ní oore lópe bus stop ìyẹn tó bá ti wọlé pé building tó wà ń bẹ̀ office elevation point ni bóyá àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí wọ́n wà lórí whatsapp àwọn nọ́mbà yẹn rèé elevation point 090-33-19-3505 tàbí 081-36-69-9959 081-36-69-9959 ó lè kàn sí wọn lórí Instagram àti Facebook elevation point ng ìwájọpọ̀ ni o tàbí website kó wo àwòrán gbogbo àṣeyọrí elevation point lórí website wọn www.elevationpoint.ng elevation point ire estate owode ogun state jẹ ńlá mútèmi kò tó tán.
1: ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti láǹfààní àti mọ gbọ́mu orúkọ mi làkàn ó tún gbogbo ayé pè ní bàbá gbéra olóòtú sara tí iléeṣẹ́ wa wà nínú bakẹ́tìn akínwálé street of thomas alakọ ọgbà bus stop ọgbà nìkẹjà nínú òkúńbí ní iléeṣẹ́ wa àrùn sara nìkan lèmi mójútó àti mú kódógún àti bẹ̀rẹ̀ kódìjọ̀gbọ̀n ká dúró ká mọ̀ lè dúró ká bẹ̀rẹ̀ ká mọ̀ lè bẹ̀rẹ̀ gbádùn pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ tígbà tó fi bọ́ lẹ́sẹ̀ lèmi kò ní mọ̀ ẹlòmíì a máa rìn tàgétàgé bí ẹni tó fẹ́ ṣubú tàbí bí ọmọdé tó sẹ̀ ń kọ́ ìrìn tàbí ara kúkú tàìtai tàbí kó dàbí pé kò sí ẹ̀jẹ̀ nínú ẹsẹ̀ tàbí gbogbo ara mọ́ àrùn sára yìí ti sọ ẹlòmíì di arúgbó ọ̀sẹ̀ gangan tàbí kó rí ẹgbẹ́ ara kan pígbélẹ̀ tàbí kó rìn díẹ̀ kó mọ wá ibi tí yóò fìdílé bẹ́ẹ̀ ni àrùn sára yìí lè fa àìrórusùn tàbí àpẹẹrẹ bí ara títa ara jíjá jẹ tàbí kí nǹkan máa rìn káàkiri àgọ́ rẹ̀ lòmíì tí etí ó máa pariwo tàbí kẹ́gbẹ́ ara kan wúwo orí fífọ́ àbádì ní tẹlòmíì tàbẹ́sẹ̀ wúwú tètè dídé fún yàbá yìí kọ́ ọmọ bùwá sí ọ́fíìsì wa ní nọmba 13 akínwálé street off thomas alakọ ní ọgbà bus stop ọgbà tàbí kí ẹ pè mí sórí 080-36-39-26-11 ti e ba de a fun la jegun be ni asayoro fun yin pelu ero ayewo balode ti o mo so bi tawon kan woni bi ko si ru agun ara re opa mo si eyo laseju tabi ke yo yi mi gade dada ko ni se sere sere ati si awari lori ogun iseto to je pe laarin ojo marun e ti mo dupe fun olorun lori awe iseto oto ni iseto be ni oto ni to suga eyi te yi ti o ba je o dupe fun lo Your long feet blow me at the Jacquina Guara or Mania. Two by La Guarata, only could buy a Guinea. Two more looking for me, Tabini Blow, Tabuco Fight, Dacole, Follow Mokon, Sacas, Rossida Cigar, Tabuco Male, Serra, Tabikin Cati, or to Tony, at your dojo, Tafis, and Sandy Sierra, Mosawa, Diasua, Juti, or my Bado, Mia, Papa Guara, or to Sara, or the performer. Number 13, Akinwale Street, off Thomas Alako, off the bus stop, off the Nikeja Radio Kobi, Tabuko Komusori, 080-36-39-26-11, 080-36-39-26-11, Olonkodufia, Rodo Wamele, Aumari Tiri, Odabo.

0: Come on, Nigeria. Ewo e kaabo so kokale Shabon FM 92.9. Lori ore de bolu to wa ye lana tori pe o kan ni gbogbogbon. Na bo je pe mo gboro ma se papapa lati mu na papa julo lagborin tawo obirin tori pe ifeso se Champions League. Na lo tu wa ye laran to si je pe en to sele olumo menu jojojo tori pe awon iko ti won ja olubori awon iko ti n lero na ni o. Bakana ni pati oro re ball orilede Nigeria ta mo si NPFL ayi pada ti wa nbe papa julo lori akaso en to wa loke ore ball e eni wa nsale nba moke run ti e tori pe pona wa mi se sola na niyan o iyan nikan na tu ko qualifier ni ti AFCON nkan leni e gbo bi o se lo atawon iko to koju ara won koda de di ago to ma koju ara won na a tun mu wa se ti gbo yin orilede Nigeria ah kuku Nigeria tori won ba ti ko ni ti wa daada ni o iko na ma pade ago melo la ti kuju alata ko wa na e gbo leni pa pa julo ife so se UEFA Nations League na tun ma waye leni na ni be lo si poja tere lo sale gege bi ago melo ko seju medogun na ni ma waye o lare ni o iyen some road 5 ni ti UEFA Nations League iyen na le ki a ma lanfani lati ri awon iko ni wo lo le na ge si lohun tori ko ti lo soju awon ile de baba won lohun na ni o under 20 lagbon ita won obirin ni ti world cup won na iyun na ntas waju e ba mo pe iko to jawa ta mo si Colombia to fi eyan kan jawa ntan mo awon na ri aye lana gba won koju North Korea meta ni won se koda won ri aye se gogo bi ti won mo Colombia jiya lowo North Korea 3-0 ah Spain nko o ja olubori olu Italy ni meji sodo o koja bi ewo je ko ti ko pa ayan yan wa gugu e eje ndoke lo nka pa de kama tesuaju omo
1: Nigeria ile je bond 92.9 e da pe je ka tete si ifere wa lenu ni seju meji ta lo sare se yi e ba mi ki awon ara ile uruko yin sa
2: uruko ni Sharif Jin Ogunbi Bale ewu opote so tun mo si ewu odogun
1: ni bo ni gugu ewu opote ewu odogun wa sa
2: o wa ni ode lemo ni ipinle ogun ipinle ogun
1: ki lo gbe wa sori afefe sa
2: nkan to gbe mo wa sori afefe yi ni pe lati fi so fun ara yi pe to sora to so pe awon won ta ile ti ki se tun ile ta de so yi o wa ni lejo case number ile yi ni ile ejo sagamu ohun ni high court sagamu /106/2024
1: ta lori ile
2: ile yen o je ti Odutoga Opote descendant family
1: ten je bale ten je bale
2: ko won mo to won
1: amo ile yi se ko si ala laarin ile ti ati
2: laarin wa ile Jubila Suwadu ni oruko ile ti ewu Opote to tun mo si ewu Odogun ile ti wa
1: loro pe ile se kan ti lo npe ni ile to ma ta fa won
2: ta fa won to ti ko yan lo sibe
1: to ba de ko awon lo gbogbo to ba gba lo won o gba tu ni abi
2: bẹẹni
1: yọrọ kan ilẹ̀ ẹ̀yin lẹ́lẹ́ tó lórí ẹ̀
2: àwọn alẹ́
1: tó lè jẹ́ pé ẹjọ́ ṣùgbà lórí ẹ̀ tí adájọ́ ní kí ẹ lọ ṣe
2: ká ọlọ́jọ́ tó fún wa ní leaf of court pé ká lọ ṣe district survey composite survey lórí ilẹ̀
1: ṣòwì lọ́nà
2: pé
1: ọmọdé ṣòwì lórí ilẹ̀ tó bá ń já sí ṣòwì yẹn tó yàtọ̀ district pé ní ìṣòwì ìjà lórí ilẹ̀ ilé
2: lọ́dà
1: kò sí wàhálà lọ́rọ̀ kan ń bo lẹ́pẹ́ ilẹ̀ ẹ wà lẹ́ẹ̀kan sí ẹ ní ìlú ibi tó wà tí ó wà ní ìdámẹ́mọ̀
2: ode lẹ́mọ̀
1: ìlànà lẹ́mọ̀ púpọ̀ ó fẹ́ wàbá tẹ́lọ̀
2: bẹ́ẹ̀ni ó wà ní ode lẹ́mọ̀ after ẹ̀rù mùsùlùmí
1: ilẹ̀ náà wà
2: ilẹ̀ yẹn wà
1: ilẹ̀ mọ̀lẹ́bí ta ni
2: ilẹ̀ mọ̀lẹ́bí ojúkọ́gà òkòtẹ̀ descendant family
1: fún gbogbo tó bá fẹ́ ṣe ìwádìí sí nípa ọ̀rọ̀ ilẹ̀ yìí kọ́ máa lọ kó wọ́ orúkọ yín lẹ́ẹ̀kan sí orúkọ ilẹ̀ dìbò àti nọ́mbà tí wọ́n á pè sí
2: orúkọ mi ni Sharif Jin Ogunbi Odutoga tí mo jẹ́ baálẹ̀ ẹ̀wù òpòtẹ̀
1: ta ló fi ń jẹ baálẹ̀ tó jáwé àkókò lórí
2: ilẹ̀ lẹ́mọ ọ̀fọ̀dé lẹ́mọ ló fi ń jẹ baálẹ̀
1: ọba àbí
2: ọba
1: ìlú jẹ tẹwọgbà
2: ìlú tẹwọgbà
1: ó yẹ pé nọmbà yín ta máa lọ
2: nọmbà mi jẹ 08 386 3218
1: so pe eyin ma fẹ ni pada tile ẹta fun wọn
2: bẹẹni
1: a le n gbe ki aje ara alu lati ni ibi to tẹnu kan to se eyin lẹta fun yọrọ sobi yẹn ẹlu ore bayi
2: bẹẹni
1: ẹyọ gba epe nọmba yẹn lẹmeji
2: kan 08138632108
1: o kọ nkan sa
2: 08138632108
0: ọmọ Nàìjíríà, èwo lewo ẹtú káwọ padà, sọ́kọ́ wa lẹ́ṣẹ̀ bọ́ọ̀dọ̀ fẹ́m 92.9, bá a ṣe ń tẹ̀síwájú ní ìfẹsẹ̀wọnsẹ̀ torílẹ̀-èdè Nàìjíríà gangan, kí n máa sọ fún yóò, ìpẹta ni Gólé Ọlọ́wà mú wa tí ò ní jẹ́ wa ń tẹ̀mọ́. Nọmba one náà ni o, Stanley Nwabali, nígbà tá a máa kojú Madagascar, torí pé kíni Okoye kò láǹfààní láti kópa torí ìdí kan bí mi náà sì ni kò sí àní-àní ń bẹ̀ bí ẹ ṣe ní lábalábẹ́ lálẹ́ àná
1: gbogbo rẹ̀ òyìn
0: lálẹ́ àná ní ìfẹ́ràn tó wáyé lórí nàìjíríà bí ti npfl torí pé ó ṣe ká pẹ́sọ́ náà ká gbé e lárugẹ ká sì jẹ́ kí a mọ bó ṣe ń lọ barawu fc gẹ́gẹ́ bí orúkọ wọn wọ́n wa barawu náà ni o kí ni wọ́n jí wọn jí nǹkan gbá yín yóò ṣe pé àmì mẹ́ta náà ni wọ́n gbé lọ nígbà tí wọ́n kojú abia warriors ilé ni wọ́n wà méjì kóńgbá náà ni wọ́n fi lu abia warriors pé ẹ̀yìn náà máa lọ àwa náà ganiwa ilé láti wà wọ́n sì gbà mẹ́ta ìyẹn ló wá sún wọn sókè lórí àkàsọ lórí tábìlì wọ́n fi lé ikọ̀ doma fc kúrò lórí àkàsọ yẹn sí nọmba four ńbẹ báyìí barawu fc ló wà lókè tètè lórí àkàsọ lórí ti ilẹ̀ nàìjíríà wá ń bí gangan ní ti orílẹ̀-èdè wá ń bí tó ṣe pé ìfẹsọsẹ náà ó dùn ọmọ inú jọjọ pé àyípadà wà ńbẹ ẹni tá a yóò fún wa lókè náà kò ló wà ńbẹ o àyípadà ti wà ńbẹ ní abalábẹ yẹn akọ adams ó wà sọrọ nípa victor osimẹ ó jẹ kẹ ẹ sì mẹdọ kẹ yé gbé ọrọ̀bọ̀rọ̀ débi ọrọ̀ ha ẹnu lábalábẹ yẹn ẹ gbọ́ bó ṣe lọ náà wà fún bí náà ń tẹ̀síwájú ikọ̀ nàìjíríà under 17 kò sí wàhálà ńbẹ kò sí àní-àní ńbẹ oríire náà ló máa jẹ́ pé àti orílẹ̀-èdè nàìjíríà ó ń fẹ́ lókè lẹ̀lẹ̀lẹ̀ ni èmi náà lọmọ yín ọ̀rẹ́ lólùfẹ́ yín nùrìn sọlọ wíńdìn lẹ́jítìní gẹ́gẹ́ bí àṣà mi.
1: lórí pápá bọ́ọ̀lù 92.9 lónìí ìfẹsọ̀ọ̀sẹ̀ nínú ìdíje tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ líìgì àgbàjẹ kó dáwọ́ dúró ná tí a sọ pé wọ́n ní ìdánù dúró ìyẹn break ni a mọ̀ sí UEFA Nations League jẹ́jẹ́ mọ̀ pé lónìí Netherlands àti Germany ni wọ́n máa kojú ara wọn Serbia àti Greece Norway Denmark Portugal ìyẹn Cristiano Ronaldo àti Wales jẹ́ kí ẹ mọ̀ wípé Austria àti Israel nígbàtí Kosovo àti Ireland ìyẹn Republic of Ireland ni wọ́n máa wọ̀yà àjà ẹ má jẹ́ àgbàgbé pé ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó jẹ́ kí wọ́n pegedé lọ sí ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ AFCON ti 2027 DR Congo àti Equatorial Guinea Sierra Leone àti Zimbabwe Mauritania àti CAR Namibia wọ́n máa kojú Congo Cameroon wọ́n máa kojú Comoros nígbàtí Libya máa gba àlejò Botswana nílùú wọn ẹ má jẹ́ àgbàgbé pé Tunisia àti Uganda ni wọ́n máa kojú ara wọn bí àwọn ìfẹsọ̀rọ̀sẹ̀ bó ṣe lọ nìyẹn mi ìmọ̀ bóyá Legit máa padà fún wa ní àwọn èsì àbájáde ìfẹsọ̀rọ̀sẹ̀ líìgì àgbàjẹun ti orílẹ̀-èdè Nàìjíríà Nàìjíríà Professional Football League lẹ́yìn tó jẹ́ ká mọ̀ pé ikọ̀ Barawu ni wọ́n wà lókè lẹ́yìn tí wọ́n na ikọ̀ Warrior má gbàgbé pé ìfẹsọ̀rọ̀sẹ̀ pọ̀ tó wáyé lánàá Benin Insurance Ikorodu City ṣé wà fún Alesi àbájáde àdúgbò.
0: Ọ̀rá tó wá rí bẹ́ẹ̀ ní pápá ìpàgbà náà Shooting Lagos Shooting Lagos àti Katsina United
1: Sporting Lagos
0: Sporting Lagos àti Katsina United méjì sọ̀rọ̀ ni Sporting United
1: Federal. Yóò Shooting Stars ni wọ́n na
0: Shooting Stars ló na ìbẹ̀ sí bẹ́ẹ̀ ni méjì sí odò bẹ́ẹ̀ ni Shooting Stars olù Katsina ni méjì sí odò bákan náà ikọ̀ Warri Wolves àti Niger Tornadoes wọ́n ta ọ̀mì wọn ráyè lé ara wọn òbí tí wọn mọ ọmọ odo náà wọn gbá lábalábẹ yẹn bákan náà kwara united olù nasarawa ní méjì sí ẹyọ kan kwara jẹ olùgbé inter lagos àti kano pillars àwọn náà pin ọmọ kankan ni wọn yọ pé sporting lagos ó já èyí ń bà ní tàn mọ́ràn nítorí pé ikọ̀ yìí bàbá yìí lórí àkàsọ̀ ìsàlẹ̀ pátá ni wọ́n wà wọ́n tí ì ní àmì kankan bí tí wọn mọ lórí àkàsọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní league wa ń bí ní ti npfl rangers àti enugu rangers 1-0 ni rangers fi lu rangers tí òun lù ní ẹ̀ẹ̀kan sí odò jantan mọ́ plateau united nǹkan wọn àti doma united wọ́n ta ọ̀mì méjì yẹn lọ́nà jáwọ́n tọmọ tó ń fi kó nílẹ̀ àkàsọ̀ ní number one bọ́ sí number four báyìí bó ṣe ní ìyẹn ní league nàìjíríà ní abala bí yìí.
1: lórí pápá bọ́ 92.9 gẹ́gẹ́ bó ṣe mẹ́nu bá gbogbo aláṣìmọ̀ wípé victor osimhen tí ó bá ṣáájú àwọn agbábọ́ọ̀lù atamátàsí nínú ikọ̀ super eagles ó ní ìfarapa ó lè jẹ́ pé wà lára àwọn tí wọ́n pè síbi ìpàgọ́ àmọ́ oríṣiríṣi àwọn agbábọ́ọ̀lù la ti gbọ́ pé ìwọ̀n ṣáájú akọ adams ní o akọ adams kọ́ o èyí tó ṣàṣe pàtàkì ni pé kí orílẹ̀-èdè nàìjíríà ká má fi gbaradì fún ìdíje yìí ká má fi ṣeré láti rí dájú pé àna madagascar nílé adẹ̀nà wọn ní òde àgbọ̀dọ̀ fi ọ̀rọ̀ wọn ṣeré wáyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló jẹyọ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn eré ìdárayá láàárọ̀ níbi àwọn agbábọ́ọ̀lù tí wọ́n rà àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ń tà Alessandro Garnacho jẹ́ agbábọ́ọ̀lù ikọ̀ Manchester United tó rọ̀ darapọ̀ mọ́ ikọ̀ Chelsea
3: lagbe bi abagbolu ayalo to lo lori lonu ni bayi igbon ta gbon ni pe o fe lo si orilede Spain lati ma gba bolu jeun mu to ba pada sele gugu e la fi to yin leti iya to sun yun Eriksen mi mo boya opolopo lo nwo pe nigba ti Erik ten Hag to ja ko mo gba Manju to mu ogbe ni Eriksen wa sinu ko Manju a wo pe looto a fi yo amo arakunrin yi ni ipenija to ni se pelu okan
4: okan
3: won de sinu ko ma gba ball fun gba kan go ya won lo le gba ni won ba amo ori lo ma porun ni Erik ten Hag bi oro e se nba yin ni bayi iko Wolfsburg to lo da po mo ni orilede Germany won ti ni awon ti jo ni ajoso oro kunikaruku ma lo lototo ba ni e se ni yin
4: oro ni o bo se na le se gbo ni abala be mo so nipa oro le ni Nigeria tori pe ifeso to wa le laarin awa ti Madagascar tawe ni kawo ni ori ojo ni gba ta pade won tele tele ri papa julo lodun 2020 ta pade keyin na ni yen lodo ti won ni le won lohun omi odo lata sugbon wa to le Nigeria ni odun 2001 ana won ni eyo kan si odo 2010 ta pade won atun lu won ni meji si odo n to tumo si pe Nigeria agba ni wa o 2011 wa pade won September 4 meji sodo la fi ja Madagascar n tan mo Madagascar wa lu wa ni 2019 gba ti won lu wa keyin na ni yen ta pade ni ifeso yen na sugbon ni bayi mo pe afojusun wa o yato pelu ti won eh won si nbo wa si Gosrin Akpabio Stadium to wa ni Uyo na ni ele ni AFCON qualify to wa ni 2027 yi 2027 to nbo yi na ni osugbon ka wa pe ka wa pe agun marun reso na ma waye lojo Friday September 25 bi je ni ni abala be papa julo ta won obirin na na pe asika ma wa lai lai pe ajina tori iko Spain bayi ni ma koju iko North Korea nigbati Colombia ti jo ni tanmo olosun wa pe awon na pa de to fi awon na pa won je meta si odo ni ti under 20 ni ti World Cup agbaye to n te siwaju abala Champions League awon obirin o waye ni ana PSG sugbon to jumi ni pe emi ti awon pe Barcelona pe awon nikan na n ju bo sawon julo ni lai mo pe iko Lyon awon tu won tu ya
3: odiro
4: ah mejo sodo won fi lu alatako won ti wa Barcelona gbianju na awon na lu yan ni marun si meji adie to nu ko ni nkan bokunrin se npa bokunrin won se bo se ndabe ojo na lawo bi na se be awon na ngbira ton won lu yan bi odi Benfica wa ni number 3 lori akaso yen Arsenal wa ni number 4 to se be na ni Chelsea e kon so lu ni gbala na won wa ni number 4 lori akaso ni ti Champions League bi e se nlo ni abala be yen yo ma te soaju ni Olaode yi
3: kan go ro ja ja sa mu ko lo ja
4: oda
3: ja mu die nu ja mu die nu
5: o se koko to ba wa ri be ti eyin ti gbo nipa awon egbogi to njade lati ile ise ti Metayo Trade Medical Nigeria Limited ti won se lona igbalode ti ajo Nafdac si fowo si okan lara egbogi be ni BNC capsule ti o kekere nkan
3: e ja ma lo ko size ko fowo mo lori eto laro ja ma lo mu sa mo pe olorun ma fun iko super egbogi se because aka o ni egbo ada ajina ti won da awon iko agbabo lori lede England o ti wa lara awon awon jakun arigeku edo lawon iko tan ba gbamu se ko se nu lasan lo ni ja ma dagbere die die o pe pata to sodo olotu eto yi tunjo lalekun amo mu lati kilo fun lami yaman ku e jabo won nu e oni die ni won nu e eni anoko la lanta ni ita no pasona
4: omo
3: e oni olash oni olukon bo si won lowo ni tan ba tun be se won se gba ko jo ah abori ko mo la mo yen
4: to ba mi je pe olotu wa ni gba pe omo yen
3: o ti lenu
4: ni mo to de yen
3: yo legit mo be soro lati jeta je to ka to kuro ya fefe Rafina o daju la mi ya ma lo
4: ni gbogbo ona
3: ti o ba si Rafina ninu ko pass
4: bo yen o si to ba si Rafina mi o si mo won lo gbe won
3: e gbe o meji ye o
4: se ba la bo ni
3: la se kan lo je la mi ya wa so mo si
4: ah ona ti
3: nice o mo Rafina yen to ba kuro nuko yen ah dun kan ni ya ma lo oda je ka ki olojo bi oni ti won je ti won je pt ninu pen zona chairman ogaga dada alaji chief said omogbolawon adigun tugbai mo si oba mobi ta lo ni ka ma ki won alaji akim ogumola ti won je alasa to dudari akamok oil and gas won ti je pt ninu pen five chairman fun pt zona office lagbari comrade adekunle akinlaja pt ninu pen zona secretary ni pt ninu pen lagos Southwest Zonal Office bakan na ati comrade Alhaji Adewale Muhammad PTD Nupeng National Treasurer ni won ki olojo bi oni comrade Alhaji Chief Said Omogola han Adigun aka Oba Mobi pe igbadun odun kan ni o
4: ba se ndagbe lese kuku ni papa kan saye mole tori pe ni o yin kokoko pe na lo ma waye to se pe ati nporongo e bi ijo melo kan Calvin Power ta mo si Bansa fun akoni gbajugbaja yi na lo se tan ti wo ya aja pelu viper to se pe opolopo eni arin keke na ni wa ila balabe yen na said osoba yo koju baba tun de ko ko se o cheku bakan na ni jo saturday ni mo wayo idowu orilede nigeria niyan pelu benjamin anu ma wo ya aja ile omo ile gege germany ahmed oya kojo eti mo dada pelu aruwolo asisi ma mu nkan le laarin ara won uzochuku chio chimaobi bẹni o kojo ara won na ago 5 lo ba waye ni september 25 lojo friday lojo saturday ni je pe yo la mi la ka surule na ni national stadium yo gbo bi tibiti ero labala wa fiseku afase ya pari ko lo ma jari ja won ibrahim na lo ni ib sports lo ni tere tagde sin ka ma fi le se do era ko ma bi nu yan ara lewa e ma pade awon kegbe mi lola ode pelu aso na won emi na lo mo yin ore lolufe yin nurudin solawudin legit di ke bi asha
6: Alafia Alafia wa se pataki o se koko to ba wa ri be ti eyin ti gbo nipa awon ibugi to njade lati ile ise ti Metayo Tribe Medical Nigeria Limited ti won se lona igbalode ti ajo Nafdac si fowo si okan lara ibugi be ni BNC capsule ti o kikere nkan geye kari aye ti n gba ni lowo ara to n ta ni bi eni fi omi atapara nkan to rin tabi bi ni je ka kiri ara pajapaja to n mu lowo tabi lese bi ati rin ba di wahala BNC capsule na mo n da ifunpa to ga pada tabi kaya maa lu pepe ati airun fun dede yo tun je ki oju mole kedere BNC capsule ni egbogi te yan le lo ti yo tun royin efe lomi o wa ni awon pharmacy ati chemist ladugo yin
7: ore mi o le nkan ma le kaakiri ara e bi kokoro tabi bi aran ara tun yan yo leyin iwe egbe kan ara e ma nputa itai ah ija fara le wo
8: ore mi baja baja nko isara fifa so owo adese to nkuriri guta itai
7: gogogogo ogun te yan le lo ko royin efe lomi bi se dara to ni BNC capsule yo mu okun deba ara to ntani ara to yin ni isan ara to tere aji pepe arugo atakebe baja baja wa biga nkan to npuni je tabi ri kaakiri ara yo pora ojo amole kedere awo orun fun ewe ati igbole wa ni won fi se BNC capsule jade ajo Nafdac si fowo si ti ise ti Metayo Tribe Medical Nigeria Limited lo se BNC capsule jade lati mu pharmacy to sumo yin epe 08103369434 bi ayi pada ko ba si leyin ojo meji kan si dokita re o
9: igbogi mi ni Nafif capsule ti mo se mu se eda mo se bi ogungun ba nfan ni tadoro ni ibadi to nfa ni so ayo le rin daada tabi orikerike ara to nlo ni Nafif capsule na o wa ni awon pharmacy ati chemist ladugo yin
8: agbe ofun pa yin ajo are o lo abiru kiti eni gan eni ugo wa ndi oro mi ori ara re di mi fo
7: egbon mi eni kan o se yin are ara lo nba yin ja e so bo se nse yin ka gbo
8: igboro mo so mi isoro nfa mi so ori tere je ara ndu mi ibade to wi gbarugo je temi ilere ogbon na to se keji ma
7: are ara ni ogun te yan le lo ko royin e pe lomi bo se dara to ni mosif egbogi to kapa gbogbo ami ati apere te so niyan o e lora mustif capsule ke ma ta kebe kebe pada ile ise ti Metayo Tribe Medical Nigeria Limited lo se mustif capsule jade lati mu pharmacy to sumo yin e pe 08103369434
9: eyin olugbo mi egbogi gbera tun haba capsule ti o n je kara okunrin kopo kepo ki daadaa to n se ole okunrin di alagbara koda àwọn ìyàwó ilé wọn máa ń rà á fún ọkọ wọn peratun herbal capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò

0: capsule ọkùnrin nìkan ló wà fún o bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì kàn sí dókítà rẹ o egbògi bnc capsule tí mo sọ ṣáájú ó wà ní christian christ pharmacy ìdúmọ̀tà ó wà ní gbogbo pharmacy bólúkẹ ó wà ní mycosin pharmacy sango fairmox pharmacy atan chidex ìdúmọ̀tà roma pharmacy ìkòròdú ó wà ní gbogbo pharmacy ramsgate àti juta pharmacy ìṣẹ̀rí roundabout bnc capsule wà ní àwọn pharmacy àti chemist tó wà ní oṣòdì mọṣẹ ìkẹjà ojú ẹlẹgba ìkòròdú ọjọta kẹtù ìkọtún ẹpẹ gbàgà ìpájà ayọbọ bnc capsule wà ní command ìṣẹrí àpápá fàgbà ìjú ìṣàgá festac agbójú lẹkí ajá ọjọ ìyànàbà abúlé ẹgbà àgbàdo ìgàdò gbàrígà bnc capsule wà ní ifọ ìjoko atan owóde ìdíròkò àgbára ìjẹbú òde ìjẹbú igbó abẹ́òkúta ìlàró ṣàgámù ìbàfò bnc capsule wà ní ìpòkíá sùúrù lérè èjìgbò maryland àmúrò ọ̀dọ̀fún mọ́fòlúkò maitu olú iléeṣẹ́ wa nílùú èkó ló wà ní nọmba 119 ìpájà road chufunde bus stop opposite union bank agege nílùú èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08103369434 lẹ́ẹ̀kan sí 08103369434 ibikíni tẹ́ bá ti rí bnc capsule rà ẹ lè rí mastiff capsule àti gbératún herbal capsule rà ńbẹ́ iléeṣẹ́ tèmítayọ prado medical nigeria limited ló ń ṣe bnc capsule mastiff capsule àti egbògi gbératún herbal capsule jáde ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín àjíǹde ara yóò máa jẹ́ o.
1: Growing moments are filled with chances to be active and learn.
2: Did you see, Mom? I made such a big jump.
3: Great job, my boy. You get better with each game.
1: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
2: I feel so strong.
1: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
4: Dúró náà kó tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pépé?

0: Àlàyé bàbá ọ̀rọ̀ ń tẹ̀síwájú Bọ́ndẹ́ FM láwa 92.9 rídíò ìfẹsọ̀wápọ̀ ọ̀dọ̀ kárí ayé 08132377749 08132377749 Ẹ̀kú ojúmọ́ o.
1: Ẹ kárùn
0: sá. Orúkọ yẹn tẹ̀sí ń pè wá.
1: Peter Raymond ní Àtàgègè.
0: Peter Raymond látàgègè. Ẹ máa gbọ́ o. Wọ́n ní
1: o. Ẹ kí ni ẹ̀bùn ni ẹ̀sẹ̀ tó kọjá ní òun yóò.
0: Ẹ rí. Òfé òjé rèé awo arùlépo ọlọ́jà ni ọ̀jẹ́ rẹ̀ nǹkan sí Adéamútélé Olú ọmọ aṣáńlé wèrè tó ti rìn ní bàbá tó ti rìn ní kọ̀kọ̀ kí ni Télé Olú báwo ni Télé Olú ṣe rí ibo gan láti ẹ̀ ti rí Télé Olú. Òfé òjé rèé awo arùlépo ọlọ́jà ni ọ̀jẹ́ rẹ̀ nǹkan sí Adéamútélé Olú ọmọ aṣáńlé wèrè tó ti rìn ní bàbá tó ti rìn ní kọ̀kọ̀ báwo kí ni Télé Olú báwo ni Télé Olú ṣe rí ibo gan láti lè rí Télé Olú.
1: Télé Olú.
0: Báwo ló ṣe rí.
1: Télé Olú yẹn. Kí ni ewéko kan ló jọ bẹ.
0: Báwo ló ṣe rí. Báwo ló ṣe rí.
1: Olú ni òun náà.
0: Olú ni òun náà.
1: Olú tó máa wù lóòjọ́ ni.
0: Olú òjọ́. Ibo láti wá lè rí.
1: Inú ugbó
0: kìjì kìí ó yàtọ̀ sínú ọ̀dàn. Inú ugbó ńlá tàbá dẹ̀ sọ nípa igbó ńlá sọ nípa aginjù nìyẹn. Igbó kìjì kìí jẹ́ aginjù. Inú
1: kẹ́rọ kọ́ máa rì lọ́nú ugbó yẹn máa ń kó lójijì ní kékeré pé wọ́n
0: ń pè. Ọ̀dà ẹ̀ṣin tó bá dẹ̀yìn tó tẹ bá ti gbà. Tó bá dẹ̀yìn tó bá gbà ẹ̀ máa gbọ́. Ẹ̀ṣin 08132377749 ẹ̀kú ojúmọ́ o. Ẹ̀ka orúkọ yẹn tẹ̀sí ń pè wá. Moruf Ogúntọ́lá láti Alákòkò. Òfé òjé rèé awo arùlépo ọlọ́jà ni ọ̀jẹ́ ràn kà sí Adéamútélé Olú ọmọ aṣáńlé wèrè tó ti rìn ní bàbá tó ti rìn ní kọ̀kọ̀ kí ni Télé Olú báwo ni Télé Olú ṣe rí àti pé ibo gan láti lè rí Télé Olú. Èyí tó hù ní digi ẹ mọ̀ pé ọ̀tọ̀rọ̀ oríṣiríṣi olú ló wà a ní olú ọ̀tọ̀rọ̀ a ní olú àkété a ní olú dẹ̀yìn a ní olú etí erin ẹ má tó bá jẹ́ ọ̀rọ̀ olú ni mo ń pa ìdada ó dẹ̀ máa ń lọ́bẹ̀ ṣòwò mo ti jẹ́ ó ti pẹ́ mo lọ sínú òkèrè ọjọ́ ìtọ́wọ́dé ẹgbẹ́ bá wọ́ olú mo jẹ́ olú ọpẹ́ irú olú èwo gangan lẹ ní amárin digi tọ́jẹ́ Télé Olú.
1: Àwọn
0: ewu olú kékèké báyìí wọ́n máa ń so olú a máa dùn lọ́bẹ̀ nígbà tí wẹ̀ bá di ta àárẹ̀ lọ pa tí o sì ní ta bá lè rí olú bá kan olú báyìí èyí olú àkété olú etí erin olú kan bẹ tá ń pè lólùdẹ̀yìn ìyẹn yí bí ṣùgbọ́n tẹ bá ti ń fa bá ti yún ẹyẹ tẹ bá ń jẹ gan àwọn ọ̀rá kan máa ṣe sí yín lẹ́nu bí ẹni pẹ́ràn lẹ́ ń jẹ olùdẹ̀yìn ẹ kú ojúmọ́ o. Owó mi ṣáàdédé ìtọ́sọ kó ní ọmọ ọlọ́run lẹ́nu ẹni ọ̀pọ̀nà tọ́fọ̀nà èkó ọ̀rọ̀ kájú pẹ̀lú owó yàrá ẹ kú ojú mọ́sà.
1: Orúkọ tèmi ni ẹ̀mí lójú láti orúkọ.
0: Àṣírí ni. Wọ́n ní òfé òjé rèé awo arùlépo ọlọ́jà ni ọ̀jẹ́ ràn kà sí Adéamútélé Olú ọmọ aṣáńlé wèrè tó ti rìn ní bàbá tó ti rìn ní kọ̀kọ̀ kí ni Télé Olú báwo ni Télé Olú ṣe rí níbo gan láti lè ṣe alábàpàdé Télé Olú.
1: Ó
0: máa ń
1: ṣe
0: bí
1: ẹni ń tàn báyìí.
0: Ó máa ń tàn. Funfun ni ó dẹ̀ máa ń tàn.
1: Bẹ́ẹ̀ ló ṣe bó ń tàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa ń hù sínú oko. Ṣé kìí ṣe nǹkan tẹ́lẹ̀ ìdílé pẹ̀lú tàbí nínú yàrá tàbí ọ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn. So inú oko inú oko lẹ ti máa rí. So jíjẹjẹ ni.
0: Jíjẹjẹ.
1: So ọkọ máa ń wà tó máa ń hù sí ara igi oko báyìí. Tàbí ọ̀pẹ sọ àwọn ọ̀dọ̀ bẹ̀tẹ́lẹ̀ yìí lẹ́lẹ̀ ni àwọn máa ń ṣe sí. Tó bá kà ó máa ń dùn ó.
0: Ìyẹn Télé Olú náà.
1: Àṣírí.
0: Ọ̀dà ẹ̀ṣin tó bá dé ètò tó bá ti gbẹ́ màá kọ́. Tó
1: bá rí ìgbé tó dín.
0: Tó
1: bá rí ìró pẹ̀lú olú.
0: Pẹ̀lú.
1: Ọ̀rọ̀ abẹ́lé di àwọn
0: ẹ̀ṣin. Ọ̀dà ẹ̀ṣin tó bá dé ètò ìgbé àbábá di ẹ̀ màá gbọ́. 081 3237 7749 Musari we kuro tori emi loju le so pe mo ti gba e ma wule fololo fo mo ti gba 081 3237 7749 Alaiba Baba Bond FM 92.9

0: paint ó dá fún gbogbo kúlékúlé àwọn èròjà tó dá ni wọ́n fi pò pọ̀ industrial paint decorative paint special coatings lóríṣiríṣi àwọ̀ ló wà kilometer 2 àjẹgúnlẹ̀ road prestige bus stop àtọ̀ọ̀tà ilé-iṣẹ́ ẹ lọ tààrà tàbí bá fẹ́ ra ọ̀dà tàbí tẹ fẹ́ jẹ́ ojúlówó alágbàtà prestige paint
1: 0025625333
0: prestige paint ọ̀bà yẹn láàrin àwọn ọ̀dà.
2: Tó fẹ́ ra ojúlówó ẹ̀rọ ìbára Básìkò bá tó tó fẹ́ ra ojúlówó ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tàbí èyí tí ń ṣe ti ìdárayá ilé ìtajà Bay Lord Limited wà fún ọ láti yàn láàyò èyíkéyìí fóònù bí Samsung, Infinix, Itel, Oppo, Huawei, Technophones àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ló tún láǹfààní àti ra ráútà MTN 5G pẹ̀lú 4G, ráútà Airtel 5G and 4G pẹ̀lú Wi-Fi lówó tí ò ga ni lára. Educational tab, laptops, Bluetooth speaker, DSTV, GoTV, àwọn gadget ọlọ́kan òjọ̀kan ilé ìtajà Bell Lord Limited ni wọ́n wà. Ẹ lè sanwó díẹ̀ díẹ̀. 2 Ijegun Road, Ikotun Roundabout, Ikotun Lagos ni Bell Lord kalẹ̀ sí 08032037218. WhatsApp number 08098043099. Instagram àti Facebook Bell Lord wà ńbẹ̀. A shop online Bell Lord Limited, bringing phone and phone accessory to your doorstep.
3: Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru àrùn ìdọ̀tí tí ní ẹ̀gbin làwá inú ẹni wàṣọ onídà ni alága ìjọba ìbílẹ̀ Sómọ́lé local government honorable Abdulrasheed Ashimi àti gbogbo ìgbìmọ̀ ìṣàkóso ìjọba ìbílẹ̀ Sómọ́lé fi ń rọ gbogbo àwọn olùgbé ìjọba ìbílẹ̀ Sómọ́lé pátápátá láti rí dájú pé wọ́n kópa níbi ètò gbálẹ̀ ìgbàfà èyí tí ìjọba ìpínlẹ̀ Èkó pàṣẹ rẹ̀ fún gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó pé kó máa wáyé ní gbogbo ọjọ́ Àbámẹ́ta ìyẹn Sátidé tó bá gbẹ̀yìn lóṣooṣù ká rí dájú pé a kó gbogbo ìdọ̀tí inú ilé wa ìmọ́tótó ilé ìmọ́tótó ọjà ìmọ́tótó kòtò ìdánimọ̀ wa ká ṣe gbogbo ìdọ̀tí yìí lọ́jọ́ ká sì kó sínú àpò kí a fún àwọn àjọ akólẹ̀ kódọ̀tí láǹfààní láti wa kó àníní ṣòro ní ìyálé àgbàrá yàgbẹ́ orí ìjọba ìbílẹ̀ Sómọ́lé àjàkálẹ̀ àrùn ní wọlé tọ̀ wa o honorable Abdulrasheed Ashimi executive chairman Sómọ́lé local government àti gbogbo ìgbìmọ̀ ìṣàkóso ìjọba ìbílẹ̀ Sómọ́lé lọ́ní ká máa fọ́nrẹ́rẹ́ ẹ̀ kí

0: bàbá ọ̀rọ̀ ń tẹ̀síwájú bond fm lawa 92.9 radio fẹsíwápọ̀ tó kárí ayé ẹ kú ojúmọ́ o. Orúkọ yẹn ọ̀tẹ́ ti ń pè wá.
1: Èmi ni ọ̀gbẹ́ni Tájú Dílà rẹ̀ mi láti lókè ṣe Ìkòròdú.
0: Ẹ ra sá. Wọ́n ní òfé òjèrè àwọ̀ arùlépo ọlọ́jà ni ọ̀jẹ̀rùn ọ̀kàsì. Adé Amútélé Olú ọmọ aṣáléwere tó ń rìn ní bàbá tó ń rìn ní kọ̀kọ̀. Kí ni Télé Olú? Báwo ni Télé Olú ṣe rí? Àti pé ibo gan la ti lè ṣe alábàápàdé Télé Olú?
1: Télé Olú bẹ́ẹ̀ ṣe mọ̀ sí kò tóbi ó ti rìn ike ti rìn ogun tóbi kékeré báyìí ni.
0: Kí á ni kí ni Télé Olú ẹkọ nígi rẹ̀ ti rìn kò tóbi kí ni òun náà?
1: Olú náà ni Télé Olú olú náà ni.
0: Àbí olú kínkìnkín tí máa ń sún tó máa ń sún burú yẹn lẹ́ ń pè lẹ́ ń dọ́gbọ́n sọ pé òun ló ń jẹ́ Télé Olú yẹn àbí? Ṣé ò lẹ́ ń sọ? Olú kékèké wíwìnwí tó bá ń súbùrù níbi ẹsẹ̀ lé àbí níbi ìyẹlẹ̀ yìí ń sọ. Ọ̀dà tó bá ní ìrètí bá gbà ẹ̀ máa gbọ́. Ẹ ṣeun. 08133377749 Àlàjẹ́ mi rẹ̀ gbẹ́yọ̀ kó péré lẹ́yìn ẹ̀yọ̀kàn yìí ká ṣẹ́nu dé síbí. Gbogbo ẹ tí ẹ sọ pé rí ẹnìkan lọ sọ pé àwọn tí rí káàdì àwọn ti jẹjọ àbí ẹ má mi kàn ẹ rí. Ẹ kú ojúmọ́ o.
2: Ẹ máa kó ojúmọ́ ẹ kú ètò
0: o. Orúkọ yóò tẹ́tí ń pè wá.
2: Anúlẹ̀ Jọ́lá Zaki láti Kẹja.
0: Ọlọ́pàá àìbẹ́gìsà. Ọlọ́pàá àìbẹ́gìsà. Bàbá wọ́n ní òfé òjèrè àwọ̀ arùlépo ọlọ́jà ni òjẹ́ ẹ̀rọ ọ̀kàsì. Adé Amútélé Olú ọmọ aṣáléwere tó ti rìn ní bàbá tó ti rìn ní kọ̀kọ̀. Ẹ dákun kí ni Télé Olú? Báwo ni Télé Olú ṣe rí àti pé ibo gan la ti lè rí Télé Olú?
2: Olú gangan náà ni Télé Olú. Olú yẹn gangan ni Télé
0: Olú. Olú gangan.
2: Bẹ́ẹ̀ ni Télé Olú.
0: Ọ̀dà ẹ ṣeun. Tó bá jẹ́ ètò bó bá ṣe jẹ́ ẹ máa gbọ́. Ọjọ́ ti rí bí àná, òrùn ti rí bí àtiwọ̀. Mo dúpẹ́ lọ gbẹ́ni tó ti pè é tẹ́ gbìyànjú àti wọlé tá a láǹfààní láti gbé pé yín àbí tí nọ́mbà bí sí ọ̀jẹ́ kẹ wọlé ẹ má bínú. Àdúpẹ́ ẹṣeun. Kò sẹ́ni kankan tó gba ìbéèrè yìí o. Òfé òjèrè àwọ̀ arùlépo. Ọlọ́jà ni ọ̀jẹ̀rùn kàsí Adé Amútélé Olú ọmọ aṣáléwere tó ti rìn ní bàbá tó ti rìn ní kọ̀kọ̀. Agbáwo Agboọlá tí wọ́n ṣe ìwé ojúlówó oríkì Ifá. Wọ́n jẹ́ ká mọ̀ nǹkan tó ń jẹ́ Télé Olú pé Télé Olú òun náà ni ìdàpọ̀ akọ àtabo. Èyí tó bá wá jáde lára ọkùnrin tẹ́ ń pè ní àtọ̀ àti èyí tó jáde lára obìnrin tẹ́ ń pè bẹ̀ ṣe ń pè tí méjì yìí bá wá darapọ̀ àwọn ni wọ́n fún wa ní Télé Olú. Ìkọ̀kọ̀ àti bàbá tí wọ́n máa ń wà tẹ́lẹ̀ ni pé ńgbà tí wọ́n bá sì pàdé òun wọ́n wà níbì kan àmọ́ ńgbà tí ikùn bá bẹ̀rẹ̀ sí ta wọ́n ti dẹni gbangba. Ó ní Télé Olú tó ti rìn ní kọ̀kọ̀ tó ti rìn ní bàbá nígbà tó bá yá a wá dẹni gbangba. Télé Olú òun náà ni tó jáde lára ọmọkùnrin àti tó jáde lára obìnrin tó wá dàpọ̀ mọ́ra wọn tí wà ń di ọmọ òun ni Télé Olú. Mo ṣe jẹ́ nìyẹn. Àlàyé òun náà ni bàbá ọ̀rọ̀ tá a bá là kò lè yé ni. À ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ èdè Yorùbá pé mo jẹ́ ọmọ Yorùbá wọ́n bí mi nílẹ̀ Yorùbá mo gbọ́ Yorùbá. Ó yàtọ̀ sí pé mo lọ kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. Àwọn kan bẹ tó pé iṣẹ́ tiwọn ni tó jẹ́ olùkọ́ tí wọ́n ń kọ́yàn tó sì jẹ́ kí wọ́n gba ìmọ̀ ìjìnlẹ̀ lórí ẹ̀ kí wọ́n di ọ̀jọ̀gbọ́n tó ń pè ní professor. Ẹ máa gba àwọn Waisan àwọn tó ń pè ní Waisan ni àwọn ẹgbẹ́ onímọ̀ èdè Yorùbá Yorùbá Studies Association of Nigeria àwọn ni Waisan. Tí a bá wá ń sọ nípa èdè kí nìkan sínú ìyànba tí ìdọ́dọ̀ wọn kò tí tá a bá ń sọ nípa àwọn akọmọlédè àwọn akọmọlédè ni àwọn ẹgbẹ́ olùkọ́ tí ń kọ́ èdè Yorùbá tí ń kọ́ ní èyè Yorùbá tí wọ́n jẹ́ olùkọ́ ìbájẹ́ ti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìbájẹ́ ti ìbájẹ́ ti fáfitì ẹgbẹ́ àwọn olùkọ́ èdè Yorùbá tí àwọn èèyàn bá ti wá ń sọ̀rọ̀ tó bá sọ pé ibí la fẹ́ rọ̀rọ̀ jù náà sí àwọn ìwé kan ń bẹ mo ṣàlàyé pa ẹ̀ lọ́jọ́ sí a pè é ní ìwé èdè ìpérí meta language ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá àwọn èdè àti àwọn ohun tá à ń pè nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ ló kún ẹ̀ torí dé yìí mo lọ kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá wọ́n bí nísìlẹ̀ Yorùbá ó yàtọ̀ síra wọn mo gbọ́ Yorùbá mo gbélẹ̀ Yorùbá dàbọ̀ yà tí èèyàn bá lọ tí èèyàn bá gbọ́ Yorùbá tó bá tún wá lọ kọ́ ẹ̀kọ́ kun ọ̀tán olùrẹ̀ ọmọ pé ẹni tó bá lọ kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá tó sì jẹ́ ọmọ Yorùbá tí bá ń sọ Yorùbá ẹ̀jẹ̀ á gbà pé onímọ̀ ni bóyá jẹ́ nìyẹn. Àlọ́ lé ní apàlọ́ lẹ́sùn mo dúpẹ́ lọ́wọ́ olóòtú mi Ganiatu Adéọlá ọmọbìnrin ya Bashiru Ashiru Ọba ní Bashiri. Mo dúpẹ́ lọ́wọ́ tèmi tó gbé àgùrọ̀ akérèlé akéde ètò àti ọ̀làyè ká nígboyà. Túnjẹ́ Ọlálékan ló kọ̀ mi wákùnrin ọjà lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ bó ṣe dùn tó 0809844410 that is 0708 100 154 0708 100 154 lelif ba tunji olale ko soro a pade lo se to nbo lori eto alaye baba ro la se ire o
3: Fun FM.

ló ṣubú láyọ̀. Ọlọ́run mi ó ṣeun. Ìjọ Holy Promise Church of God bẹ́ẹ̀ àkàṣe ètò ńlá kalẹ̀ sísí ilé ìjọsìn tuntun pẹ̀lú ọjọ́ ìbí bàbá wa. Birthday ceremony Reverend Dr. Prophet Abiola Bangbopa bí ètò náà yóò ṣe lọ rèé. The Fifa ìsọjí alágbára ní ọjọ́ Monday 19, Tuesday 20 and Thursday 22. Ètò yóò máa bẹ̀rẹ̀ ní agogo márùn-ún ìrọ̀lẹ́ 5 PM. Ṣílò máa wáyé ní Wednesday 21 October 2026 10 AM to 1 PM. Mísíkà Fọ́nfìà Friday 23 October 2026 5 PM to 9 PM. Bákan náà tó bá di ọjọ́ Sunday lálàálù akutukọ́so lọ́n di 25 October 2026 ní gbogbo ènìyàn àti àwọn àlejò tí a pè yóò pàdé. Tá a máa bá bàbá wa jó, tá a máa bá wa yọ̀ pẹ̀lú mọ́mìrin jí o lábẹ́ òjíṣẹ́ Ọlọ́run alàyè ẹni àmì òróró Ọlọ́run Reverend Dr. Prophet Abiola Bangbopa and Reverend Dr. Prophetess Oyinlọlá Bangbopa JP Daddy and Mommy G.O. bí ẹsẹ̀ máa débẹ̀ rèé láti Ìkòròdú garage. Ẹ wọ ọkọ̀ tó ń lọ sí Odóngúyán kẹ́ ẹ sọ̀kalẹ̀ ní Oma School. Kẹ́ ẹ wá wọ ọ̀kadà tó máa gbé yín lọ sí number 1 Pius Close off Coach Emeka Osumba Street Power Line Road Odóngúyán Ìkòròdú. Ẹ darapọ̀ mọ́ wa, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀. Gbogbo ẹ̀yin àlejò pàtàkì tá a pè a máa retí yín o. Ètò ààbò tó péye wà níbẹ̀ fún gbogbo ènìyàn. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sí 0701516 1913. Lẹ́ẹ̀kan sí 0701516 1913. A máa retí yín o. Jésù lolúwa.

0: bẹ́ẹ̀.
1: Ó ta sọ́sọ́.
2: Ìyá ló ń gbé bá yà yà yà. Màmá ẹ̀fẹ̀ gọ́dù àti bàbá ọ̀rọ̀ àgbà. Kí ló fà á? Ẹyọ kọ̀ọ̀kan mo fẹ́ ká mu lọ́sẹ̀ mẹ́ta yẹn. Kí ló fà á tí single mother pọ̀ ń ta?
3: Ẹ jẹ́ ka gbẹ́lẹ̀ lè yọ.
2: Ẹ pàpà lọ́jọ́ mú solókùn.
1: Ẹ ní pàpà pa. Ṣé rí ọlọ́mọdé aṣọ jàrà.
2: Àmì.
1: Àkọ́kọ́ ọbẹ̀ nù.
2: Ká má ṣe ọjàrà.
1: Sọwádà ni tí ò bá ma yé èèyàn. Kò ní ma yé ọlọ́run. Ọkùnrin mi ibi tó ní lọ́kìdé yóò rí ìyàwó tó da fẹ́ tó wà hard working. Owó ìyàwó ẹ̀ ní òtún máa jí ní òtún máa lọ fi ṣe ṣìnáńtà.
2: Ẹ̀sáyà tó gbọ́.
1: Àti rí ọkùnrin tó jẹ́ pé ní ọmọ bíi márùn-ún olóbìnrin bí fún 5,000 ni ó fi lẹ̀. Tó bá dẹ̀ lọ bí oríjì ọ̀sán ju oṣù mẹ́ta. Mo wá béèrè wípé ẹnìkan wá bá mi pé báwo lóbìnrin ṣe ń jèrè ọmọ mo lóbìnrin ò ṣe ní jèrè ọmọ okú ayé lọkọ. Àwọn ọmọ dẹ̀ ti gbọ́n wọn ti rí gbogbo nǹkan tó ń ṣe. Obìnrin mi dẹ̀ wà tó jẹ́ pé ní ó fojú ọkọ ẹ̀ rí màá bo tí ó wo ọkọ ńlẹ̀ obìnrin kan ní ala
2: ọmọ ọgbọ́n. Ẹ̀ sí ìgbàlú tí mò ń lọ.
1: Ọ́n dùgbọ́n náà padà bẹ̀ torí àwọn akọ́kọ́ ọmọ sọ fún ọmọ
0: rẹ̀ ni.
1: Ọ̀rọ̀ tí ọkùnrin kan sun ẹkún ní alágùntàn, àwa lọ bá pé kí ló dé, ó lóun sọ kọ́kọ́rọ́ nù. Ó ní mọ́mí máa fẹ́ lù pa lónìí. Wọ́n ní mọ́mí wo níyàpọ̀ níyàwó ẹ̀ ni. Wọ́n níbi ṣe lù lálùkì. Ọlọ́run kò gbà wá ń bẹ̀. Méjì aṣọ jàrá ọlọ́run.
3: Ṣé rí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó tá a rọra fẹnu bá? Ayé àbí ká sọ pé single mother. Ọ̀rọ̀ tó kí ni o.
2: Bẹ́ẹ̀ni, a fẹ́ sọ ẹ̀kan lónìí ká sọ
3: ìdúró. Ọ̀rọ̀ tó kí tó ní agbára. Àkọ́kọ́ bí bàbá ṣe sọ, Ọlọ́run ni jẹ́ ká ṣe ara wa gbé.
2: Ká
3: ṣe ọjàrà. Ọlọ́run ni jẹ́ ká ṣì máa rì. Ṣé rí ìyẹn gangan ni kókó nítorí pé àtọkùnrin àtòbìnrin gbogbo alájọ dì lọ́wọ́ tá a bá ní ká tú ọ̀rọ̀ ó lágbára gan-an. Single mother mi ó sá àsálà nítorí ẹ̀mí rẹ̀ àtẹ̀mí àwọn ọmọ ìmí ìdẹ̀kẹ̀rẹ̀ torí ojú kòkòrò ló ṣe bára ẹ̀ nípò ibi tó wà.
2: Alígbòyà mi ò ní sọmọ nù ká tó pa lọ lónìí kásáré ká tó mú yẹn bí àsáré fi kan kùn gẹ́gẹ́ bí ilé tó sọ gbẹ̀yẹn mo fẹ́ bọ̀ lọ́sìn. Èyí lè tó pọ̀ jù kì í ṣàṣìra ọjà o ojú kòkòrò àwọn ọmọ ọ̀sìn ni ibi ti dẹ̀ because tó o bá ti náwó fún wọn láti ilẹ̀ wọn á bìlì pọ̀ ọmọkùnrin ò ní ògo wọn á bìlì pọ̀ ọmọ ní ọmọkùnrin ò lọ́jọ́ wájú àgàgà tó bá kọ́ wá kí ẹ lálàkọ̀kọ́ tó mọ̀ rẹ̀ dání tí ò fún ẹ lówó mọ́tò àwọn ọmọ ọ̀sìn látọ̀ mẹ́gbẹ̀ẹ́ ṣé ẹni tó fẹ́ fẹ́ rí tí ò lè fún ẹ ní
3: tí ò lè fún ẹ kọ́ ṣùgbọ́n ṣorí jẹ́ ìsọ̀kì ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ kan ìyẹn gan kò wá ìyẹn ló pọ̀ jù ń sìn ṣùgbọ́n ètòjú ti rí tẹ́lẹ̀ tá a bá dà sílẹ̀ tá a bá ní ká ko ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ kì í síbẹ̀
1: ó kì í síbẹ̀
2: bá a lọ bẹ̀ yẹn mọ́ lónìí ẹ̀jẹ̀ sáré tó bá dọjọ́ mẹ́jọ tó fẹ́ mú yẹn.
3: Bẹ́ẹ̀ni ìjọ Cherubon Seraphim Momentous Rolere District Òkè Anú Oko Ọba Branch náà wà ní number 10 Alexandra Street Car Wash Bus Stop Abúlé Ẹgbà First Royal Filling Station. Wọ́n pe gbogbo èèyàn sí àjọ̀dún ìkórè àgbà 29 years ọdún kọkàndínlọ́gbọ̀n àti ìsìn ọpẹ́. Eléyìí tí àkórí rẹ̀ jẹ́ Harvest of Great Mercy tó máa wáyé ní on the 27th September 2026 nínú ilé ìjọsìn wọn tó wà ní nínú ilé ìjọsìn wọn aago méjìlá ọ̀sán ni ìsìn yóò máa bẹ̀rẹ̀. Oníwàásù ọjọ́ náà ni Most Senior Apostle M.A. Ẹ̀fúnkáyọ̀ tí praise night wọ́n sì máa wáyé ní September 29 chairperson bẹ́ẹ̀ ni chairperson ọjọ́ náà ni Pastor Adébísí àti vice chairperson Nike Sholaru olùkéde ni Àìná Ọ̀gẹ̀ àti Fúnmilọ́lá
2: Bàbá Wálé
3: fún MEC fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ sí ẹ̀jẹ̀ ń sáré wo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn eléyìí tí wọ́n fún wa pé ká pè fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí pastor Adébísí nìyẹn 08029472319 àbí vice chairperson Nike Sholaru 07038155123 Jésù lolúwa ayọ̀ ni o.
2: Ayọ̀ rẹ pẹ́tẹ́.
1: Ní orúkọ ẹbí bàbá wa Abdulkamali Ìràjí wọ́n kí gbogbo ẹbí pátápátá ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ fún ti ìdìde yín pé ẹ ṣé o. Wọ́n ṣe wòlí mọ̀ fún ọmọ ní on the 20th.
2: Bẹ́ẹ̀ni
1: Sunday tó kọjá yìí. Ó láàmì láká. Ó gọ́ntọ́. Ó gọ́ntíọ́. Ó gágan ni. Adúpẹ́ o wọ́n ní kí n kí yín o. Abdulkamali Ìràjí.
2: Adúpẹ́ ṣe sáré mú bẹ́ẹ̀dẹ̀ yìí. Kí máa sáré ṣe birthday. Kí máa kí ṣe happy birthday in arrears. Sí èèyàn mi dáadáa lágbára Ọlọ́run omi ò ní white ìgbà ọdún ọjọ́ kan ni. Ta ni mò ń pèrè yẹn comrade Pópó Ọlá Ayọ̀bami Isaac aka senator ìjọ Monday on the 21st tó kọjá yìí oṣù kẹsàn-án yìí 2026 òun ni ojo bi e imule ti honorable abayomi oludegun okiki ola akishiku of ota awori land awon na ni incoming house of assembly ota constituency 1 ni ogun state eyan ti senator olamilekan yayi o te ba ngbo comrade popo ola ayobami Isaac aka senator awon na lo ni ki o tun se happy birthday ni o se ojo bi ni ijo monday 21st of September 2026 igba odun ojo kan ni o senator
3: ke lo tun wa nle
2: ya lo todo le ise bs media ka to lo ti grand joy ote
0: ilé ìfowópamọ́ Tajbank pẹ̀lú ìfowósowọ́pọ̀ ìgbìmọ̀ hajj orílẹ̀-èdè èyí ni National Hajj Commission of Nigeria àti àwọn ìgbìmọ̀ alábòójútó ìrìnàjò àjò ìpínlẹ̀ ló fi tayọ̀tà ìran wa létí pé àyè sì ń bẹ síbẹ̀ fún ìkówójọ hajj ọdún 2027 yára lọ́dí èrò ẹ̀yìn fún hajj ọdún tí ń bọ̀ o pẹ̀lú àníyàn tó dára àti ìrànlọ́wọ́ àlá ìpinnu rẹ yóò yọrí sí rere bóyá oníbàárà wa ló jẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ìsinmi lákòókò tó dára láti sí àjọ ìfowópamọ́ náà bẹ̀rẹ̀ sí fowópamọ́ ní díẹ̀díẹ̀ láti di kòrẹ́mú fún hajj ọdún tí ń bọ̀ àti àwọn ọdún tí ó tẹ̀lé pẹ̀lú sí àkáǹtì ìfowópamọ́ Hajj Tajbank lónìí pẹ̀lú àbẹ̀wò ní www.hajjsavings.tajbank.com tàbí kó pè wá ní 0708252265 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Tajbank ìwọ nìkan la ń fẹ́ wa o.

0: acids and multivitamins.
1: Ohun èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn.
2: Ṣé lóòótọ́?
1: Bẹ́ẹ̀ ni, Tasty Q Chicken Flavour ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti

àdídì sí fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé nafdac fún ìtẹ̀lú afrobite jẹ́ ọjà afrochem limited tí wọ́n ṣe panda paracetamol.

0: Fresh with real chicken essence. So really, Sit-up Supreme Noodles with real chicken essence. Supreme Noodles, bom, sit-up Supreme Noodles. Ẹ̀tẹ́ ti sí ìkéde pàtàkì yìí. Ìjọ Goyi Pentecostal Mission International tó wà ní 55 Alimosho Road, Alágùntàn Bus Stop, Ìyànàpájà, Lagos ń pe gbogbo ènìyàn sí ìpàdé àdúrà oníwákàtí méjìléláàádọ́rin pẹ̀lú Ọlọ́run, 72 hours with God. Jésù tó ń rọ́jò ìyanu tí yóò bẹ̀rẹ̀ ní Friday ọ̀la yìí 25 títí dé ọjọ́ Sunday 27 of September 2026. Àkòrí Ọlọ́run tó ń ṣe ohun gbogbo tó ṣòro fún ènìyàn láti ṣe. Yóò bẹ̀rẹ̀ ní agogo mẹ́sàn-án òwúrọ̀ àti ìṣòru ní ọjọ́ Friday, agogo mẹ́fà òwúrọ̀ ní ọjọ́ Saturday, àti ní agogo mẹ́jọ òwúrọ̀ ní ọjọ́ Sunday, Friday 9 a.m. and 10 p.m. Saturday 6 a.m. Sunday 8 a.m. Irú ìpàdé yìí yóò máa wáyé ní gbogbo ọjọ́ Friday tó kẹ́yìn oṣù October àti November. Wá pàdé Jésù oníṣẹ́ ìyanu fún ìgbàlà, ìwòsàn ìyanu, ìbùkún àti ìtẹ̀síwájú. Onísọjí ni Apostle and Reverend Mrs. James Iyanda, àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn. Fún ìtọ́sọ́nà àti àdúrà, ẹ pé Pastor George sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 091-251-2597 Jésù l'Olúwa.
1: Ìròyìn ayọ̀ fún gbogbo ènìyàn. Iléeṣẹ́ Alpha Property, iléeṣẹ́ alálùbáríkà tí kìí dání kulẹ̀, bóyá ẹ fẹ́ ra ilẹ̀ tí wọn yóò tún máa yẹ kọ́ àbí ẹ fẹ́ tà á. Any property, ẹ má làágùn jìnà. Iléeṣẹ́ Alpha Property ni kí ẹ lọ. Òdú ni wọ́n, wọn kìí ṣe àìmọ̀ fún olóko. Ìlú mọ̀ ká iléeṣẹ́ tí àwọn ènìyàn ń gbé òṣùbà fún ni. Wọ́n ta ilẹ̀, wọ́n ra ilẹ̀, wọ́n ta ilé, wọ́n sì tún ra ilé. Ẹ bá wọn dòwòpọ̀ lónìí, wọn ò ní jayé kulẹ̀. Ọ́fíìsì wọn wà ní Àpárá Dìjà, Kàṣíà, Erédé Market Shopping Complex, Ogun State. Telephone 080-780-36-947. Lẹ́ẹ̀kan sí 080-780-36-947 pẹ̀lú 080-2-37-70-77-1 080-2-37-70-77-1 Iléeṣẹ́ Alpha Property, iléeṣẹ́ gidi ni. Wọn ò ṣe fi ọwọ́ rọ́ sẹ́yìn, a máa retí yín o.
2: Gbogbo àkálà àwọn ọmọ dáwọn ọmọ dáadáa. Grand Joy Hotel, ilé ìtura tó dára ni. Ọmọ tó bá ṣiṣẹ́ déédéé, o ní láti ní àkókò ìgbádùn. Wàá gbádùn ẹ̀mí rẹ ní Grand Joy Hotel. Iná wọn kì í lọ, ọtí wọn tutù mímímí. Oúnjẹ tó dára wà níbẹ̀ pẹ̀lú. Security wọn wà sẹpẹ́sẹpẹ́sẹpẹ́. Àwọn Grand Joy Hotel dára púpọ̀ jù. Wọ́n kalẹ̀ sí 1618 Akewowo Street, Alimoso, Lagos. Telephone 081-3802-3722. Lẹ́ẹ̀kan sí 081-3802-3722.
0: Ilẹ̀ kan wà ní Ejio opposite Arigbajo Market behind Higher Ice Filling Station. Three plot ni o, three plot of land, fence with gate runabout, price 11 million. Bákan náà ní Ashore Bus Stop before Ato Unity Street, all plot with 3 bedroom flat and 2 self contained. Àti ó tún ní foundation lórí, gbogbo ẹ̀ náà wà nbẹ̀, 7 million ni. Ẹ pé Ambassador Femi Abanimulẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni. Gbogbo ẹ̀yin agent aláràtúntà ẹ̀ tètè máa bọ̀ ètè pé Ambassador sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063696980. Lẹ́ẹ̀kọ́ sí 08063696980.
3: 80 yàtọ̀ ẹ̀ máa dágbére dárúkọ̀ táwọn lọlé.
4: Olúwa ṣe yóò kí láàrú àríkọ́ títí ẹ̀mí.

Band FM.

FM 92.9

Abraham, Isaac, Jacob, Jaji Oba.

ìkẹjà àti ìkòròdú. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ti kẹ́kọ̀ọ́ yanjú tí wọ́n máa wáṣọ ìdánimọ̀ tó ní àmì ètò ìdènà ibà. Wọ́n máa ṣe àbẹ̀wò sí agbègbè yín bẹ̀rẹ̀ láti oṣù kẹjọ tí wọ́n sì máa padà wálẹ̀ kan lóṣù fún oṣù márùn-ún pẹ̀lú fífí oògùn apẹ̀fọn Biolafisai 30 milonte sí àwọn àyè tí omi ń dá ogún sí pẹ̀lú àwọn àyè mìíràn tí ẹ̀fọn ti ń pamọ́ kí ẹ̀fọn wẹ́wẹ́ má baà dàgbà débi tí wọ́n máa tan àrùn ibà ká. Fífí oògùn apẹ̀fọn Biolafisai yìí kò léwu fún ènìyàn, ẹranko, ẹja àti ohun ọ̀gbìn. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí wọ́n ṣiṣẹ́ dé gbogbo àwọn àyè tí ẹ̀fọn ti ń pamọ́ láìsí ìdíwọ́ kí gbogbo ẹ lè lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ẹ máa sọ àwọn àpàtì àti ohun èlò tí ẹ ò nílò mọ́ tó lè di omi nù.

0: aṣojú ilé iṣẹ́ Vital Royal Health tó ní àwọn egbòogi tó jẹ́ pé yóò ṣe àǹfààní fún ìlera wa. Kí lẹ ní fún wa?
1: Orúkọ mi ni Fọlá Olúwatọ́lá, aṣojú ilé iṣẹ́ Vital Royal Health. Àwọn egbòogi wa tí a fi èròjà Indian Ayurvedic ṣe. Àkọ́kọ́ nínú àwọn egbòogi wa tí a pe orúkọ rẹ̀ ní Royal Rest. Royal Rest tí a fi èròjà Ashwagandha Extract ṣe. Tó ń ṣiṣẹ́ fún ìpòrúru ọkàn tí a mọ̀ sí stress àbí àìbalẹ̀ àyà. Ó ń ṣiṣẹ́ fún palpitation. Ó máa ń fún ènìyàn lágbára àti okun láti kojú iṣẹ́. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọni nínú ilé. Ó ń jẹ́ kí ọlẹ̀ ayọ̀ sọ nínú ọmọ obìnrin. Ìkejì nínú egbòogi wa tá a tún ní là ń pè ní Royal Guard. Royal Guard tí a fi èròjà Neem Extract ṣe. Ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ tí a ń pè ní Blood Purifier. Ó máa ń fọ rọrẹ, ìṣáká àti ìtalára kúrò. Ó ń jẹ́ kí ara jọ̀lọ̀ tí a ń pè ní Skin Rejuvenator. Ó máa ń sọ àgbà dèwe tí a ń pè ní Anti-Aging. Ó máa ń jẹ́ kí èèyàn rẹwà sí. Ó máa ń jẹ́ kí èèyàn dùn wò lójú. Tẹ́ ẹ bá fẹ́ pè wá lórí ilé iṣẹ́ wa, ẹ lè pè wá sí orí 0806-655-5103. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Ìkẹta nínú egbòogi tá a tún ní fún yín ni Royal Intact. Royal Intact tí a fi èròjà Maca Root àti Chilajet àti Ashwagandha ṣe. Ó ń jẹ́ kí ọkùnrin fakọyọ nínú ilé. Ó ń jẹ́ kí ọkùnrin ṣe iṣẹ́ bí ọmọ ọkùnrin. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọ nínú ilé. Ìkẹrin nínú egbòogi wa tá a ní là ń pè ní Royal Insucap. Royal Insucap tí a fi èròjà Gynemax Investor ṣe. Ó máa ń fọ àtọ̀gbẹ kúrò lára. Ó sì máa ń jẹ́ kí ara bọ̀ sípò lọ́wọ́ àìlera. NAFDAC ti fi òǹtẹ̀lú gbogbo àwọn egbòogi wa tá a ní. Àwọn egbòogi wa ẹ lè rí wọn rà nílé ìtajà oògùn káàkiri. Ẹ lè rí rà ní Bisilọlá Pharmacy. Wọ́n wà Lẹ́gbẹ́dá àti Okunọlá. Ẹ lè rí rà ní Ojes Pharmacy Ẹgbẹ́dá bákan náà. Ẹ lè rí rà ní Juta Pharmacy. Wọ́n wà ní Sherry. Wọ́n wà ní Council. Wọ́n wà Láyọ̀bọ́. Ẹ lè rí rà ní Ramsgate Pharmacy ní Sango. Ní ìdí Iroko Road. Wọ́n wà ní Abúlé Ẹ̀gbá. Wọ́n wà ní Ìjàyè. Wọ́n wà ní Kọ́lá àti Ìyànà Ìyẹ́sí. Ẹ lè rí rà ní B Emmanuel Pharmacy ní Alásàlátù Road ní Mushin. Ẹ lè rí rà ní Zin Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní Vinpoor Pharmacy. Vinpoor Pharmacy wà ní Mushin. Ẹ lè rí rà ní Uzo B Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní M&J and Son Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní Wellness Pharmacy ní Jakonde Gate, Isolo Road. Ẹ lè rí rà ní Yankee Pharmacy ní Badagry. Ẹ lè rí rà ní Satchmore Pharmacy. Wọ́n wà ní Badagry. Ẹ lè rí rà ní STB Pharmacy. Wọ́n wà ní Badagry. Ẹ lè rí rà ní Great Lord Pharmacy, Ajayi Road, Ọgbà. Ẹ lè rí rà ní Esteem Pharmacy, Ọgbà Bus Stop. Ẹ lè rí rà ní NEB Pharmacy ní opposite NNPC Filling Station ní Bank Road, Agege. Ẹ lè rí rà ní Bruno and Matt Pharmacy, NEPA Bus Stop, Ejigbo. Ẹ lè rí rà ní Ben Eze Pharmacy, number 1, Demoni Street, Ketu. Ó wà ní Nesco Pharmacy ní Ketu. Ẹ lè rí rà ní Promino Healthcare, Jumafac Bus Stop, Ikorodu. Ẹ lè rí rà ní Lux Pharmacy ní Ikorodu, opposite UBA and Ikorodu Garage. Ẹ lè rí rà ní Gabi's Pharmacy, Ìdúgọ̀ràn, Ìdúmọ̀ta. Ẹ lè rí rà ní Pharmacare Pharmacy, wọ́n wà ní Festac àti Satellite Town. Ẹ lè rí rà ní Ox Pharmacy, wọ́n wà ní Festac àti Satellite. Ẹ lè rí rà ní Omega Pharmacy, wọ́n wà ní Church Street, Akeogun ní Pàjà, lẹ́gbẹ̀ẹ́ Post Office ní Pàjà. Wọ́n wà ní Command náà. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806-655-5103, 0703-039-8601 or 01-4508-72. Address office wa Vital Royal Health, 7 Awolowo Way, Ikeja, Lagos, opposite Ikeja Local Government. Ọlọ́run ò ní fàìsàn ṣe wa o.

Gendi Bobon FM 92.9 Akanchawa.

Only mine. I got that to Dali Mata.

92.9 Bond FM. Ogendi Bond FM 92.9 Akanchawa.

92.9 Bond FM. Oh, Gendi Bond FM 92.9 Akanchawa.

Rocky Farm.

Your Nescafe is not just a drink, it's your vibe.

0: Orí ẹ̀ta yẹ bọ́ wá ṣẹ̀wá láti Bọ́ndé FM 92.9. Ní àbálá ní ara wa lónìí ní ṣókí, wọ́n ní àwọn olóyìnbó sọ pé bóyá àyípadà ojú ọjọ́ ni o, climate change. Bẹ́ẹ̀ pé òjò rẹ̀ báyìí ṣùgbọ́n òtútù ọ̀hún. Ìwọ́n wá ń rọ̀ wá láti rí pé pàtàkì gbogbo lásìkò táwọn ọmọ bá fún àwọn ọmọ wa. Ìyẹn pé ká máa rí táwọn oṣù gidi fún wa.
1: Àwọn àìsí ọjọ́
0: rárá. Pé ká máa yẹ̀kan fi ara sí
1: rárá.
0: Ká sì rí pé oúnjẹ tí wọ́n ń jẹ orí wọ́n ó ń lọ́wọ́ wa.
1: Pé o lè ṣe oúnjẹ tútù ní
0: gbogbo ìgbà. Oúnjẹ oúnjẹ tútù ní gbogbo ìgbà. Ìyẹn ká sì tẹ́jú ilé àti àyíká wa o. Ipò torí wọ́n nítorí ìjọba ẹ̀fọn. Ọlọ́run ọba kò ní fi àìsàn ṣe wá
1: ìlera.
0: So, àwọn ìlú ti fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa. Àwọn ìlú ìjẹ́ ìfẹ́ ní ìrìn ìjìnà nínú ìgbéyàwó tí kò gbà sí owó. Tí ń jẹ́ láti onípa àmọ́ wọn ní tí lọ́pàá láyà bá ní ìfẹ́ ìjìnlẹ̀ sí ara wọn owó kò ṣe kankan o. Àbí ohun tó kọjú sóhun kan.
1: Ibi tó ti kọjú sí wọn ni àwọn ohun ti náwó rárá.
0: Èyí náà wọ́n ní wọn sọ pé àwọn ìpínlẹ̀ owó. Wọ́n ní tí ọkọ láyà bá ní ìfẹ́ ara wọn ní pé owó
1: nínú ìfẹ́ náà ló ń wà.
0: Wípé ìwọ̀nba tó bá ní wọ́n jẹ wọn bá ní ìdí.
1: Ọlọ́pìnrin sọ pé kò sọ owó ní ẹ̀bẹ̀ rẹ̀.
0: Fún iṣẹ́ láti àárọ̀ ọ̀gbẹ́ni arákùnrin tí ó ń pe ìyàwó rẹ̀ ní ìgbéraga yìí ní ó ní kó ń ṣe àtúnṣe oúnjẹ arákùnrin náà.
1: Ó ṣe àtúnṣe.
0: Pé bí ìyàwó ẹ̀ ṣe lówó lọ́wọ́ kò ń ṣe nǹkan tí ó burú. Bọ́wọ̀ ìyàwó ṣe gbé sókè ju ti ẹ̀
1: ní ìfìdí
0: ìfìdí ìyàwó náà. Arákùnrin náà ló ṣe àtúnṣe. Kí ẹ kó ṣe àtúnṣe. Ọ̀gbẹ́ni bí wọ́n láti kọ̀ tún. Wọ́n ní tí obìnrin bá ní owó ojú ọkọ ló ṣe ṣe fún ìgbèrò gáàgùn ẹ̀. Tó bó ṣe ní lọ́dọ̀ ọ̀gbẹ́ni bí wọ́n ní láti kọ̀ tún.
1: Ṣé rí àwọn amúnirakọ̀ àwọn náà sẹ́ndì mẹ́sẹ̀jì. Wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ láti ẹ̀gbẹ́dá. Wọ́n ní kò sí ẹni tí ṣe ń jíjẹ́ mara lọ́wọ́ tí èmi fẹ́ ṣe gbèrànga.
0: Àwọn ọkùnrin náà ṣe gbèrànga
1: ní ọkùnrin wọn ní bó ṣe wà nínú ọkùnrin náà ló wà nínú ọkùnrin. Wọ́n ní ká máa darí sọ ká máa fojú sọ obìnrin nìkan.
0: Obìnrin kan tó ń sọ ni pé tóbi mi sọ pé wọ́n ní ọkọ lé lówó orí aya. Nǹkan tí tóbi mi ṣe kí ní jù ní pé wọ́n ń pé ó yẹ kó obìnrin kó tẹríba.
1: Ó tẹríba fún ọkọ. Ẹ á ní kóbìnrin náà máa tẹríba. Ihun tó mi tẹ̀sí fẹ́ sọ ní àárín yẹn o ni mo fẹ́ sọ fún obìnrin yẹn pé ní ìwọ̀nba tí òun mọ̀ pé òun lè tẹríba fún ọkọ tòun kó gbìyànjú láti ṣe. Kí àwọn dájú náà pín ọ̀run náà dẹ̀ padà sáǹdì pé bàbá mi yìí nígbà tí ò tí ì sin nǹkan lọ́wọ́ ẹ̀ àwọn jọ wà ní. Ọlọ́run dẹ̀ ti ṣe àwọn jọ wọ àwọn ọlọ́run ti ṣe chéńjì ti wà lọ́wọ́ ẹ̀yìn sàn. Àwọn tí gbúdọ̀ jẹ tí ó wà náà bẹ́ẹ̀ ni. Fún ọgbọ́ngbọ́n náà la fi hàn gẹ́gẹ́ bí àṣà àwọn ilé ìbò kan.
2: Àjọ máa tọ́lọ́rì ti ara wa ni ayé máa ní jíǹtì lára yìí.
3: Oh no, my pen has stopped.
4: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
3: Oh, your favorite pen?
4: Yes, last time my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then the invigilator handed me a Big Crystal.
3: Wow, it flows smoothly
4: and writes up to 3 kilometers. That's why I trust it.
3: This back to school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.

ọmọdé lágbà lọkùnrin àti lóbìnrin nínú bàrígà màmá wa ọ̀nàrẹ́bù Bukola Adédèjì Ọmọ́pẹ́ tí wọ́n jẹ́ executive chairman bàrígà SCDA àti gbogbo àwọn ìgbìmọ̀ alákòóso nínú bàrígà ni wọ́n rán mi sí yín wọ́n ní a ò ní ìṣòro omíyalé àgbàrá ya shop àjàkálẹ̀ àrùn kò ní yà nílé gbogbo wa o àmì ṣùgbọ́n àmì nìkan kọ́ o wọ́n wí pé odi dandan ó sì ṣe pàtàkì fún gbogbo olùgbé bàrígà pátápátá láti rí dájú pé wọ́n ń kópa níbi ètò gbalẹ̀gbàta tí ìjọba ìpínlẹ̀ èkó ṣẹ̀ṣẹ̀ pàṣẹ rẹ̀ fún gbogbo ọmọ ìlú èkó wípé kó máa wáyé ní gbogbo ọjọ́ sátidé tó gbẹ̀yìn oṣù ká rí dájú pé a ṣe ìmójútó agbègbè wa ìmọ́tótó ilé ìmọ́tótó ọjà ìmọ́tótó kòtò ìdáminù láti gbégi dínà ìṣòro omíyalé àgbàrá yàgbòrò ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru kẹnikẹni má ṣe dalẹ̀ sínú àgbàrá fún àǹfààní ara wa ni o kẹni tó gbọ́ kó sọ fẹ́ni tí ò gbọ́ mo wí

0: ìgbọ́rẹ̀ tó tọ̀rọ̀ torin kó tún ronú kí ló fẹ́ fà ronú gbà tá ń fún ẹ lórí gidi tá ń pa ẹ lẹ́rìn tá ń sọ̀rọ̀ sí ti pé kó má ro rẹ bàbá mi ti wọlé dé o olùṣọ́ àgùntàn àgbà ajínrere àgbáyé ni bàbá prophet gabriel kọláwọlé taiwo bàbá ti wọlé dé tàbẹ́ kí àwọn ará lẹ́sà
1: ògoni fún kristi lókè ọrùn
0: hallelujah
1: kí gbogbo ènìyàn tó ń gbóhùn mi ní orúkọ jésù ẹ máa rí ànúgbà
0: àmì jésù
1: ẹ kú ìjọ mẹta ní orúkọ jésù ọ̀nà yìí máa là sí
0: àmì jésù
1: àdúrà yìí máa gbà
0: àmì jésù
1: tẹ bá dáwọlé ayọrí sí rẹ
0: àmì jésù
1: bá ṣe wà nínú oṣù bàbà èmi àti rẹ a ò ní bá ọdún yìí
0: lọ àmì jésù
1: ẹmí wa la ọdún yìí
0: dá àmì jésù
1: olúwa wa
0: àmì àmì lára ìre ọdún ni ẹ mọ̀ pé mo sọ fún wa níjẹjọ mo ní bàbá máa ṣe àjọ̀dún ìkórè ìjọ wọn lọ́jọ́ sunday tó kọjá gbogbo mò wé mọ́kájọlà dé bàfù dé òjòdú bẹ́gà gan gbogbo ogun state even dé lagos state ó mètìtì níbi tá a ti ṣe ayẹyẹ àjọ̀dún ìkórè bàbá báwo ni inú yín ṣe dùn tó lọ́jọ́ sunday yẹn bá ṣe fẹ́ kó rí náà lórí olúwa ṣeun kí lẹ fẹ́ bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ lọ́jọ́ tí mo mọ̀ pé ẹ máa mọ́pẹ́ wá nú gbogbo ẹ̀ náà
1: mo kọ́kọ́ fẹ́ kí gbogbo ènìyàn pátápátá tí ọlọ́run lò fún àjọ̀dún ìkórè ti ọdún 2026 ti ọdún kẹta lórí òkè ọlọ́run àánú àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àti gbogbo ẹ̀yin tẹ́ fàdúrà ránṣẹ́ àtẹ̀yìn gbogbo ẹni tó náwó orúkọ jésù ẹ máa rí ànúgbà
0: àmì jésù
1: kórè akórè ayọ̀ fún
0: àmì jésù
1: ọdún tó ń bọ̀ èmi àti yín làjọ máa ṣe
0: àmì jésù
1: gbogbo ohun tẹ́ ń béèrè olúwa ṣe fún
0: àmì jésù
1: orúkọ jésù ọ̀nà yín àlà sí
0: àmì jésù
1: mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe gan wọ́n dẹ̀ jíṣẹ́ bẹ ṣe ń béèrè mi
0: àwọn èèyàn béèrè yìí o wọn bẹ pè mí pa àwọn olùṣọ kọ àárọ olùṣọ mo ní olùṣọ bá kó lè dá lọ ni o
1: iṣẹ́ ló pọ̀ orúkọ jésù àárọ̀ wà lọ́rùn
0: àmì jésù
1: bí a ṣe mọ̀ wípé a ti wà nínú oṣù bàbàbà tó parí ọdún ẹ jẹ́ ká ṣe jẹjẹ ẹ má jẹ́ ká ṣe ohun tó ju agbára wa lọ torí ọdún 2026 àwọn àsọtẹ́lẹ̀ tí ó jáde sí ní àwọn ìparí ọdún yìí alágbára ò ní wó
0: àmì jésù àmì jésù
1: àmì wa la ọdún yìí já
0: àmì jésù
1: so bí èmi àti rẹ bá wa máa gbábá ká wa ṣe jẹjẹ ká má ṣe jura wa lọ ká má ṣe
0: ká má kọjá iye wa
1: tí o bá fẹ́ wa mọ́tò ẹ má mutí yàtọ̀ sí pé má mutí má sáré rọra máa lọ jẹjẹ ojú ọ̀kadà lọ gbé ẹ̀gùn tọ́lọ́kadà yẹn bá ti ń sáré jù sọ fún wípé máa bọ́lẹ̀ o torí pé ẹ̀mí ò náárọ̀ tó bá ti bọ́ kò sí
0: replacement
1: so ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ọkọ àtìyàwó náà nínú ilé ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ bá wo ohun tó ń ṣẹlẹ̀ nínú ọdún yìí ikú pọ̀ gan orúkọ jésù kò ní kàn wá
0: àmì jésù
1: bí agreement bá ti wà láàrin ọkọ àtìyàwó ẹ jẹ́ ká fi sùúrù ká fi yanjú ẹ ẹ wo àwọn ìránṣẹ́ ọlọ́run ni ọkàn argue láàrin ara wọn so o kan fọwọ kan ìyáyá àdìbá ó dẹ
0: ṣùgbọ́n wọn á ní kí ló fi lù ú
1: so wàhálà yẹn pọ̀ ìkan gan ni nígbà tí mo lọ kí dpo wa ní ayẹ tuesday
0: wọn wá sájọdún kórè àmọ́ ṣe gudugudu méje yàyà mẹ́fà ó
1: tenant àti landlady náà jà bírú àná lóru mọ́jú ni landlady kú
0: hey
1: wọn ní talent
0: wọ́n ní tẹ́nàntì ni wọ́n á lò ń ló pa o
1: so ẹ jẹ́ ká ṣe
0: jẹ́jẹ́ ẹ tó máa kú tèmi tọ́lá ọlọ́run má jà bá já o
1: nǹkan ọ̀gá sọmọṣẹ́ ọmọṣẹ́ sọ̀gá ẹni ká dẹ̀ wo ọ̀rọ̀ tá a máa sọ tínú bá ṣe ń bí ẹbẹ́ kọ ni kó ṣe fi sọ̀rọ̀ má fi sọ̀rọ̀ ẹlòmíì àmì ikú ẹ̀ ti wà lára ẹ̀ so nǹkan tí wọ́n bá sọ lára yé máa dì mú wọ́n máa sọ wípé lágbájá ti sọ bẹ́ẹ̀ má jẹ́ kí inú bí ẹ dé stage yẹn kí ló tẹ̀ ń bí ẹ nínú ní nàìjíríà yìí ó yẹ kí inú ẹ ti rọ̀
0: tàbí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí
1: ó yẹ kí inú ẹ ti rọ̀ tó ń bí ẹ nínú ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ lẹ́nìkan bá ṣe nǹkan tó bí ẹ nínú fi sùúrù sí má sọ wípé ó dẹ̀ ọmọ kékeré ni ó dẹ̀ wàá sọ̀rọ̀ sí mi pé ṣé kò mọ bí mo ṣe jẹ́ ni ẹ jẹ́ ká fi sùúrù sí ka fi suru
0: si de mira
1: olorun a gba fun wa a ni se lasan
0: nigba
1: ti e a ma fi emi wa ma la odun yi ja
0: ami jesu
1: o ta ba da ole ayori si
0: re ami jesu
1: e wo bi awon alagbara se nsubu emi ati e o ni sibu
0: ami jesu
1: oruko jesu oire ta reti e o ma te wa lo
0: ami jesu
1: jesu oluwa wa
0: ami ami ami loruko jesu se dadi se ka se oju opo le ke gbadura fa awon aba won bi melo kan wa te kan fe daruko won lati le dupe lori ajodun ikore
1: be ni e je kin dupe lowo tori gugu eyan ni mo dupe lowo e sugbon en ti mi o ba daruko
0: abi ajodun ikore ta wa to ba bi meta wa tawon ba le general lotun lo si dpo awon eyan nla nla la jo wa nbe awon olorin nla nla
1: anu ni
0: ah
1: anu ni so adura ti mo de ngba ni pe oluwa ma gba iwa lowo mi
0: Oluwa ma gba iwa lowo emi na o wo na le so be nle o
1: ma de je njora mi loju
0: wa ma je njora mi loju o
1: ma je ri ipo ti mo wa
0: ma je ri ipo ti mo wa o emi gberaga ma je o ba le mi o
1: so mo dupe lowo gugu awon oba loba nitori pe ti mi o ba ran ti daruko oba kan
0: oyan tun le tun fa kini
1: ati dpo mo we ati gugu awon loye ton wa ati gbogbo awon olorin jankan jankan ati gbogbo eniyan ati
0: dupe lowo mc
1: mc mc mi do so
0: ti ba se re keji mo ba me se
1: mo dupe lowo gbogbo eniyan patapata pata ise gan gbogbo awon to wa lati ko gbogbo awon to wa ye mi si gbogbo yin ni mo dupe tori mi o le daruko gbogbo yin tan loruko jesu oluwa bukun fun yin
0: amen
1: gbogbo te ba da ayori si re
0: ami jesu
1: owo te na ilopo ilopo loluwa ma da pada
0: ami jesu
1: loruko jesu ibukun aini pekun a je ti
0: ami jesu
1: oluwa wa
0: ami ami ami loruko jesu laarin iseju meji e ja se oju opo le ka won eyan pe wole ki baba fi ase ase ati majemo ajodun ikore yen harvest of
1: light of mercy
0: imole anu ki baba fi soro ase jade fun eyan meji abi meta to ba je wo lo raye pe wole mo ma ki e ku orire o 0706310 ajodun ikore yen harvest of
1: light of
0: mercy imole anu ki baba fi soro ase jade fun eyan meji abi meta to ba je wo lo raye pe wole mo ma ki e ku orire o 0706316 1916 lekan si 0706316 1916 toro torin

0: òfin àtàwọn èèyàn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tó ṣetán àti ràn án lọ́wọ́ láti túbọ̀ sọ̀ sókè.
1: Fún ọdún mẹ́ta, ilé-iṣẹ́ RAP lábẹ́ ètò iṣẹ́ àkànṣe RWVL ìyẹn Renewed Women's Voice Leadership yóò máa pèsè ìrànwọ́ ètò ààbò tó péye, ìtọ́jú àtàwọn àǹfààní mìíràn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan fáwọn obìnrin àtàwọn ọmọdébìnrin. Látorí ìdánilẹ́kọ̀ọ́ nípa ètò ìlera ara àti ìlera ọpọlọ sí rírónilágbára pẹ̀lú onírúurú iṣẹ́ ọwọ́ sáwọn àǹfààní ìdánilókòwò. Àwọn obìnrin tí ń kúrò lẹ́ni tí ò lè dápawó wọlé mọ̀ sẹ́ni tó ń pawó wọlé tó sì ní ìgboyà tí wọ́n sì mú àyípadà rere bá àwùjọ.
2: Àwùjọ tó bẹ̀rẹ̀ bá ti dẹni ìrólágbára, irú àwùjọ bẹ́ẹ̀ máa ń gbòòrò sí ni.
1: Ilé-iṣẹ́ RAP pẹ̀lú àtìlẹyìn ActionAid Nigeria àti ìrànwọ́ owó láti Global Affairs Canada ló mú ọ̀rọ̀ yìí wá sétí wọ̀nyí.

0: house. However you like your bed, we don't cover them. This international break, the pleasure is set for you. Not for persons under the age of 18. Bet responsibly.
1: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng
2: Ẹ pè CBN sórí 0707-338-4828. SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240. Olùkéde FSRCC.
3: Golden Chance Lotto.
4: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣe tán. Láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú kó ọ̀pọ̀ èèyàn. Bí Nàìjá ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira. Darapọ̀ máwọn olóríire. Tọ́jú àǹfààní owó túlutúlu. Ti ẹni kò kàn tán. Golden Chance Lotto Money Game. Golden Vogue. Ló bá kájú òṣùwọ̀n. Láti jẹ nínú 125 million cash bonanza. Gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira Independent Gift. O lè tá láì mọye ìgbà. Mo sì ta tó. Bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéra sọ má dọ́lu ara ẹ. Lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto Stand Kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo. O lè tá lórí online wa. Our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta Morning Game ta mọ̀ sí Golden Vogue. Scan QR code lórí tíkẹ́ẹ̀tì tàbí sticker poster.

Suru ke pojo, abibi suru, banito.

0: What is this magic? I need that magic.
1: Update yẹn náà sórí eléyìí ẹ̀tún kábọ̀ padà sórí ètò gbá bọ́ọ̀lù sáwọn láti fi ṣe bọ́ọ̀lù fẹ́ẹ̀n 92.9 ó sì ń tẹ̀síwájú ní báyìí abala láàárọ̀ kọ́ náà làwọn léèwà o andorra pẹ̀lú ikọ̀ mọ́tà wọ́n ti gbá ọ̀mì kankan wọ́n ti yẹlé ara wọn wò kódà wọ́n ṣe gogo 1-1 náà lóṣù wa ní ti UEFA Nations League tó ń tẹ̀síwájú ni mò ń sọ o. Bákan náà ikọ̀ Ivory Coast láṣàlẹ̀ láago mẹ́jọ àwọn àti Ghana eléyìí ni wọ́n pè ní Africa Cup of Nations qualifier ní Group C ìpele táwọn wà nìyẹn DR Congo náà ló gbìyànjú báyìí láti mú Congo kan láti máa fi wọ́n fún ikọ̀ Equatorial Guinea àwọn náà ní wọ́n kún ìyẹn náà nígbà aláàbọ̀ ṣùgbọ́n lábala àkọ́kọ́ 1-0 náà ṣe ní AFCON ti ń tẹ̀síwájú Mauritania pẹ̀lú Central Africa Republic táwọn sí CAR náà ni wọ́n wà kó báyìí Central Africa Republic oúnjẹ ìyàlọ́wọ́lọ́wọ́ Mauritania 1-0 ìpele táwọn wà ìpele Group F náà làwọn wà tí wọ́n ní sọ̀rọ̀ tí wọ́n bẹ̀ yẹn ní ti Group G Namibia ó ti gbá tiẹ̀ tán òun àti Congo 1-0 wọn ni àbẹ́ẹ̀ rí ni DR Congo yàtọ̀ sí Congo gangan Congo gan lè fi wọn tiẹ̀ fún bẹ́ẹ̀ ni wọ́n ti gbá tiwọn tán 1-0 ni Congo padà jẹ lọ́wọ́ Namibia Congo kanṣo náà ló ń gbà ní ti Group G Chari Cameroon pẹ̀lú Comoros aago mẹ́jọ àṣálẹ̀ yìí ìyẹn máa wáyé ní ìpínlẹ̀ tán wà o Libya ńkọ ọlọ́dà máa ń dáńgbà míì wọ́n ní pé ká sọ̀rọ̀ ẹni ká bá bẹ́ẹ̀ iye ọmọlúàbí ni Libya gẹ́gẹ́ bí orúkọ wọn wọ́n báyà ńlé wọ́n ń jìyà lọ́wọ́ lábala àkọ́kọ́ lọ́wọ́ Botswana 2-0 ni wọ́n fi ń panu báyìí báyìí Tunisia láago mẹ́jọ àṣálẹ̀ yìí àwọn àti Uganda náà wọ́n á wọ̀ yá àjà ní ti AFCON tó ń tẹ̀síwájú ní ti CONCACAF Nations League ẹ ti mọ fi ẹ̀yìn náà Group 1 lélẹ̀ League B Puerto Rico pẹ̀lú Guyana àwọn náà máa kò yá àjà láàárọ̀ wọn lọ́la òde yìí ikọ̀ Nàìjíríà àwa ò ní Nàìjíríà iwájú làwọn máa lọ torí pé àsí àwa lókè ìpùnẹ̀nà náà ló ń fẹ́ ó kọjá bẹ́ẹ̀ ẹ wo ọlọ́run ń gbà fún wa jura wa lọ Nàìjíríà ọlọ́run nídìí kẹrìnrìn orílẹ̀-èdè yìí ni ọlọ́run kẹwàá lójú àmì ṣùgbọ́n kọ́lọ́run jẹ́ kí àwa ara wa ká mọ ìyá ara wa kíjọba náà sì lè mọyì pé orílẹ̀-èdè yìí náà lórí àánú gbà jùlọ bó ṣe wà nìyẹn ní abalabẹ̀ yẹn lọ́la òde ikọ̀ Nàìjíríà nígbà bá kojú alátakò wa kí la lérò pé yóò ṣẹlẹ̀ ìyẹn nìkan náà tún kọ́ àgbéyẹ̀wò yẹn a máa ná bẹ́lẹ́bẹ́lẹ́ lọ́la òde yìí ibẹ̀ ni máa ti fún yín láǹfààní kẹ́ ẹ bá ń dá sétò kẹ́ ẹ fi ẹ̀rọ kí n fi ẹ̀rọ bá ní sọ̀rọ̀ síta kẹ́ ẹ bá ń pè wọlé ẹni bá wá láǹfààní láti lè gba ìbéèrè bí kan méjì ó kéré jù ẹ̀rọ ọ̀bá nípè tá a mọ̀ sí káàdì ìpè èyíkéyìí làtẹ́ ẹ bá ń lò ó kéré jù mo sọ o ẹgbẹ̀rún kan nìyẹn níbẹ̀ ẹ̀kọ́ ni wá gbà dáadáa yóò jẹ ẹgbẹ̀rún méjì káàdì láti fi ṣara rin di pẹ̀lú àṣẹ ọlọ́run bàbá àláwùrà bí lọ́la òde ti ń ṣe Friday ẹ mọ̀ pé gbá bọ́ọ̀lù sáwọn Monday to Friday náà ló wọ́n wáyé láti iléeṣẹ́ BS Media wọ́n ṣe wá tẹ̀lé tí iye tún dé ká àkúrò ọjà iléeṣẹ́ náà lẹ́ẹ̀kan sí mò ń padà bọ̀.
2: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
3: Look, Mom, I'm getting better every day.
4: You sure are. I am so proud.
2: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
3: This is my favorite.
2: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.

0: kíni gbọ́ pé kí gbogbo ẹ̀yìn kí gbogbo ipá àti gbogbo agbára kó máa jẹ́ ti ọlọ́run ọba tó ní ẹ̀mọ́ ènìyàn gbogbo ọba tó ní ẹ̀mọ́ ọba tó ní ẹ̀mí ọba tó di kọ́kọ́rọ́ ọ̀làmú mo káwa ní mo kí ìrọ̀rùn mo kí ọba mo kí jùmọ̀ mo kọ́kùnrin mo kọ́bìnrin mo kí ọmọdé mi kágbàlagbà gbogbo etí pátápátá tó ń gbọ́mi náà mo kí káàbọ̀ sórí ìtọ̀rọ̀ mọ́ akóṣẹ́ látàárọ̀ akó ìgbìyànjú akó bí yóò ti dá tí àwọn alákàáká rẹ̀ ọdún òkè adé ìgbìyànjú wa ní adé àṣeyọrí àmì ṣe lásán ìrètí rẹ̀ wà ní já sófo láàláwọ̀ ìrìn já sásán lágbára ọlọ́run akó ìrọ̀rọ̀ ọmọ akó ìgbìyànjú lórí ìrọ̀rọ̀ ọmọ ẹ̀dá mi ń gbìyànjú ni àṣeyọrí ó wà lọ́wọ́ ọba elédùà àdúrà mi fún gbogbo wa pátápátá tá à ń sọ̀rọ̀ ọba náà ni wípé àmì ṣe lásán àdẹ̀mí ṣìṣe àwa tá a ti sọ̀rọ̀ ọmọ tá a ti fẹ̀ yìí tì tá a ti ń jẹun ọmọ lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tí ọmọ mi kúrò mọ wà lẹ́nu bẹ́ẹ̀ sì ni kò ní gbóná mọ wà lẹ́nu àjẹpẹ́ là ń dẹ̀ jẹ́ o bó ti rí nǹkan pẹ́ tó láyé àwa mímọ sàárẹ̀ ọ̀nà lágbára ọlọ́run ọba tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí là ń sọ̀rọ̀ ọ̀nà a wà lójú ẹ̀ àní ṣíṣe o àbíní jẹ̀bi lórí àwọn ọmọ tí ọba òkè tó ń fi ní ra lọ́wọ́ ó ṣíṣe kó jẹ́ àwọn ọmọ tiwa tàbí kó jẹ́ ọmọ ẹlòmíì ẹja àdàwọ́pọ̀ ẹja fọwọ́kàn náà ká fi tó wọn àní ṣe lásán á jẹ̀rọ ọmọ á sì wọn dibi tí ẹ yóò ti ní bà wọn àwọn náà dẹ̀ pín láyé láti lè jẹ ọmọ lágbára ọlọ́run ọba tó jẹ́ wípé àdìrẹ́ ti ṣẹ̀ṣẹ́ a rí tí ọjọ́ ayọ̀ ọjọ́ ìkúnlẹ̀ ọjọ́ yadé láyọ̀ à ń gbé ìyá à ń gbé ní ọmọ lágbára ọlọ́run àwa náà a jẹun ọmọ àwa tó jẹ́ wípé ọ̀rọ̀ ju olùwà fún ọba ọmọ nínú ọba aládùúrà wípé ọba òkè tó ní ti yánà tó ní ti sẹ́yà tó ní ti elizabeth a rántí àwa náà sí rere lágbára ọlọ́run a fi ń ṣubú a fi ń bọ ọpọ a bọ lọ́wọ́ pé àní ṣàṣetì ojú òní tì wá mọ́ ìwà mọ omijé wa rẹ̀ omijé ìkọ̀kọ̀ ní tàbí ti gbangba ìwọ̀sí ìkọ̀kọ̀ ní tàbí ti gbangba ọba òkè á dìde a dáwọlé ikùn wa a dáwọlé inú wa àwa náà à ń bí ọmọ àbíyè à ń bí ọmọ àgbéró à ń bí ọmọ tó máa ṣe wá láǹfààní lágbára ọlọ́run
1: wọ́n ti bẹ̀rẹ̀ fún oníṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtàkùrọ̀sọ orí ìlànà ìlẹ́bí mi ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ní àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice ìtọ́lọ̀ ẹ̀kan lásán àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: maggi star tá a ṣe látara ẹ̀wà soya àlùbọ́sà àbí chili àti kòlóòfò.
1: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: maggi star yóò ṣe gbogbo oúnjẹ tá a ṣe dún ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mẹ́rin gbàgbé.
0: ẹ káàbọ̀ sórí ìtọ̀rọ̀ mọ́ lẹ́ẹ̀kan sí inú mọ́ yóò rẹ̀ yà a mẹ́nuba bí àwọn akẹ́kọ̀ọ́ wa ti ṣe wọlé padà sí ẹnu ìkẹ́kọ̀ọ́ fún sáà tuntun àgbàdúrà fún ọgbọ́n àti òye àti àṣeyọrí wípé kí ọba òkè kó fi jíǹkì àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa gbogbo láti iléèwé àkọ́bẹ̀rẹ̀ tàbí tíjọ́ ní ìsinmi ni títí tó fi di iléèwé gíga olúwa ò ní jẹ́ káwọn òbí ká ṣe lásán àní ní owó àná dànù àní sun owó nínú gbogbo táwọn ọmọ wọ̀nyí nílò wọ́n ní ti owó tàbí ní ti ìwà tàbí ní ti ọgbọ́n tàbí ní ti òye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ pátápátá ara wọn ẹ̀bẹ̀ sí ọba òkè kó dákúndábọ̀ nínú àánú rẹ̀ kó rìn bẹ̀ fún àwọn òbí àti fún àwọn ọmọ wọ̀nyí láti lè ṣe rere láyé ní agbára olùwà àmì tó báwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa ti ṣe lábẹ́rẹ̀ sáà tuntun yìí ó ṣe pàtàkì wípé kí àwọn òbí ká máa kíyèsí àwọn nǹkan kan ìkíni ìgbìmọ̀ wípé ẹ jẹ́ káwọn bí wọ́n ti ń ṣe sí nínú yàrá ìkẹ́kọ̀ọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé sí yìí ẹ jẹ́ káwọn ṣe kàn ṣe wípé wọ́n kó àwọn ọmọ kan tuntun lọ́wọ́ tó dàbí ní wípé ìwà wọn ò tí ì fẹ́ jura tó ṣe é ṣe kó wọn dà wọ́n lọ́rùn lọ́kàn ohun tá a lè ṣe ni wípé ní gbogbo ìgbà tí wọ́n bá ti dé láti iléèwé tàbí ní gbogbo ìgbà táwọn akẹ́kọ̀ọ́ bá ti dé sílé bóyá wọ́n ṣíwájú wa délé láti ẹ̀yìn nìkan. Ẹ jẹ́ ká gbìyànjú láti pè wọ́n jókòó láti bá wọn sọ̀rọ̀ ká bá wọn sọ̀rọ̀ ká jọ sọ̀rọ̀. Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ ká tó bá fi ọ̀rọ̀ rọ́rọ̀ lẹ́nu wọn nípa báwo ni ṣé kò sí kí ló ṣẹlẹ̀ kí ló rí kí ló wà kí ló rí bẹ́ẹ̀ lẹ́nu àti bí pẹ̀lú. Ẹ jẹ́ ká gbìyànjú láti rí pé ká jọ sọ̀rọ̀ papọ̀ káwa sọ̀rọ̀ káwọn náà sọ̀rọ̀ ká lè mọ ṣé wọn ò nílò ìrànlọ́wọ́ kan nípa àwọn tí wọ́n jọ wà ní kíláàsì tuntun yìí bóyá wọ́n ti ẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ilé ìwé yẹn ni tàbí wọ́n ti kíláàsì kan bọ́ sí kíláàsì ìbòmíràn. Ẹnìkan ṣeéṣe kí àwọn ọmọ tí wọ́n ti jọ wà ní kíláàsì ìbòmíràn kí wọ́n kó wọn papọ̀ kó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ tuntun àwọn ẹlẹgbẹ́ tuntun ni wọ́n bá pàdé. Ẹ jẹ́ ká máa kíyèsí bí wọ́n ṣe ń ṣe sí ṣé ẹni yẹn ṣé ó ní good influence lórí wọn ni tàbí ó ní bad impact tàbí ṣé kò ní àtàwọn ẹ̀rọ níbi tí wọ́n gbé jókòó sí àbí ààyè tí wọ́n ti rà fi wọ́n sí yàrá ìkẹ́kọ̀ọ́ yìí ṣé tẹ̀ wọ́n lọ́rùn ṣé ò ṣe pé wọ́n fi wọ́n síbi tí ojú wọn ti lè tó board tó ti lè níbi tí olùkọ́ ti ń kọ́ ni ṣé ò ṣe pé wọ́n kọ́ wọn náà ọmọ tuntun pé olùkọ́ ní láti ní àtẹ̀jọ́ mọ́ kó má bàa máa bàa mọ́ àwọn ẹlẹgbẹ́ ìtókù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olùṣẹ́ aláìmọ́pànilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtàkùrọ̀sọ orí ìlànà ìlẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Magi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Magi Star gba àṣẹ látara ẹ̀wà sóyà, àìrẹ́sà àbí chili àti kòlófù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Magi Star yóò sọ gbogbo oúnjẹ tá a sì gan ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mí ìgbàgbé.
0: Ohun tí a tún gbọ́dọ̀ máa kíyèsí ní àkókò tí wọ́n bá sí ìyàwó ẹ̀kọ́ tuntun tàbí sáà tuntun yìí òun ni wípé àwọn iṣẹ́ tí wọ́n kọ́ ní ojúmọ́ kan. Ẹ jẹ́ ká gbìyànjú ká ní wípé ojúmọ́ yẹn kò ní tí wọ̀ tí wọ́n tún fi ní iye ìròyìn lẹ́ẹ̀kan sí wọ́n ṣe revision daily revision àtúnyẹ̀wò ojoojúmọ́ tí wọ́n bá ṣe dé láti ẹ̀rọ ẹ̀kọ́ láti ilé ẹ̀kọ́ kò kí n ṣe bí wọ́n ṣe àmọ̀ràn ilé ní àìsàn nípa báyìí yàtọ̀ sí ṣé àmọ̀ràn ilé àwọn tí wọ́n ti fún wọn bí ṣé àmọ̀ràn ilé àwọn iṣẹ́ wọn tó jẹ́ pé subject tí wọ́n àmọ́ assignment fún tí wọ́n ní ṣé àmọ̀ràn ilé fún. Ẹ jẹ́ ká rí dájú wípé wọ́n tún bí ìyẹ̀wò ní nǹkan sí tá a bá ti ẹ̀ ní ìfà náà ti jókòó tì wọ́n tàbí láti ní kí ẹni tó rán òjò wọn lọ́jókòó tì wọ́n. Ẹ jẹ́ ká sọ fún wọn wípé kí wọ́n jókòó síbi tó ju wáàpù tí wọ́n ato wọn kí wọ́n gbé ìyẹ̀wò lẹ́ẹ̀kan sí kó má jẹ́ wípé wọ́n ti kọ́ wọn wọ́n ti pa á dé wọ́n ti pa abala ìwé yẹn dé títí dìgbà tí bóyá exam tàbí test ìdúró tó ní a fi máa bọ̀ ni wọ́n tún ṣẹ̀ṣẹ̀ gbèsè rárá. Ṣẹ̀rí ẹ̀kọ́ tí wọ́n bá kọ́ akẹ́kọ̀ọ́ lójúmọ́ kan tó bá ní àǹfààní àti ìlú ìyẹ̀wò kí ilẹ̀ ọjọ́ yẹn tó ṣú láti tún ìyẹ̀wò ilé ẹ̀kọ́ yẹn ó máa ń tètè dúró sí ọpọlọ sí ìrántí akẹ́kọ̀ọ́ ju èyí tó jẹ́ wípé wọ́n ti kọ́ wa ní léraléraléra olówó ti pọ̀ gan-an wọ́n ṣẹ̀ṣẹ̀ wáàyè láti sọ wípé òun fẹ́ ṣe àyẹ̀wò àtúnyẹ̀wò revision kò ní fi bẹ́ẹ̀ rìn. Ṣẹ̀rí èyí tó bá yẹ̀wò lójoojúmọ́ ó máa ń dára ju èyí tó ti pile up tó jẹ́ pé ó ti pọ̀ tó ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ jókòó máa yẹ̀wò. Tó bá ń yẹ̀wò lójoojúmọ́ ẹ̀kọ́ kan àyẹ̀wò ojúmọ́ kan tó bá ń ṣe bẹ́ẹ̀ ni tó dẹ̀ wá mọ lára ìkíní á ní ìwà láti tètè máa yọ ohun tí wọ́n kọ lójúmọ́ á tún ní ìwà láti máa jókòó láti máa kàwé láìsí wípé wọ́n kàn nípa fún nítorí pé ojoojúmọ́ ló ń ṣe tó bá wá á mọ lára. Ìkẹta ni wípé á ní àǹfààní láti bẹ̀rẹ̀ ìbéèrè kódà lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ nípa ohun tí kò yé nígbà tí olùkọ́ ń kọ́ níyàwó ìkẹ́kọ̀ọ́ tó bá délé tó wá tún lò a call of William. It too, by ye, to be a little tea, be a year. I may be a little bit of a tabby, not a tabby, to be a like a tabby, a little share of funny. A day to laugh and Latin baradi, number, cramber. Latin, a daddy, poke of fee, a bala concealer. Then she go to your koto di akoko ti mama se idowo eyi to wa pada ba ni ri pe anfani lati yo ohun ti won ko le daada ko se boya fun exam tabi test nikan bi ko se fun ojo waju oyi eko yo aye amo asiwa ni ti lati le wuro fun ni igbakuwa ni ojo waju
1: Let's go. Who is the one who is going to be the one who is going to be the one who is going to be the one who is going to be the one who is going to be the Maggi Native Jollof Rice. Ito wè kan lásán, aro yin kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star ta aṣọ látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlófìnì.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a sì dun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dà púpọ̀ mú ìgbàgbé.
0: Lára àwọn ohun tí àtúgbọ́dọ̀ kíyèsí ní àkókò tí àwọn ọmọ wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ sáà tuntun lẹ́nu nǹkan lọ. Orí ẹ̀ rí pé ẹ jẹ́ ká rí dájú rí pé àwọn ohun tó lè ṣe ń fàmí ni wọ́n ń dì lọ́wọ́. A sọ nípa ìwà alágbèéká, a sọ nípa àwọn ọ̀rẹ́, a sọ nípa àwọn àkókò tí wọ́n fi ń lo àwòrán, a sọ nípa ohun láti tètè sùn, a sọ nípa oúnjẹ tí wọ́n máa jẹ tó máa ṣàgọ́ ara wọn láǹfààní. Àwọn ohun tó jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ máa lò, wọ́n gbọ́dọ̀ máa ṣe, wọ́n gbọ́dọ̀ ibi tí wọ́n yẹ kí wọ́n jẹ̀ sí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó lè ṣe wọ́n láǹfààní. Ẹ̀rọ mi ká máa kíyèsí ní àkókò yìí. Ọbọ̀ kì í rá kókó yẹn ràn gbogbo wa lọ́wọ́ àmì ṣe lásán lórí àwọn ọmọ wọ̀nyí. Ẹ bá jẹ́ ká gbàgbé láti rí dájú wípé a mọ tánú àwọn olùkọ́ tó ń kọ́ àwọn ọmọ wa, àti wípé ká ní wọ́n gbà wọ́n lọ́wọ́ lóòrèkóòrè a lè pè wọ́n tàbí ká ti ẹ̀dá kan bó ṣe lẹ́ẹ̀kan láàárín bí ọ̀sẹ̀ mélòó kan tàbí oṣù kan ká dákún ká lọ wa ìdínwò lẹ́nu bí ọmọ ṣe ń ṣe sí lẹ́nu ẹ̀kọ́ pàápàá jùlọ ní àkókò open day ọjọ́ tí àwọn ilé ìwé ti ṣí sílẹ̀ ni pé kí àwọn òbí wá láti wá oúnjẹ iṣẹ́ àwọn ọmọ wọn. Ẹ jẹ́ ká rí dájú wípé ní àkókò open day yìí àwọn òbí á ń lọ àwọn obìnrin báwo lọmọ ṣe ń ṣe sí èyí tó jẹ́ pé ní ọmọ tó lọ yìí ṣé ó tètè ń délé ìwé ká máa ṣe àyẹ̀wò. Ọba òkè òun jẹ́ ká jẹ̀bi lórí àwọn ọmọ yìí.
1: Láti bẹ̀rẹ̀ fún olùṣọ́ láìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlànà lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó ní òní àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aro yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star ta aṣọ látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlófìnì.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a sì dun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dà púpọ̀ mú ìgbàgbé.
0: Ọkọ̀ pàtàkì lọ́wọ́ lórí ọba tí ó mú kí ètùtù mi kò ṣeé ṣe. Adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ̀yìn gbogbo olùgbọ́ wa. Adúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń lò láti mú kó ṣeé ṣe. Ọbọ̀ kì á máa dúró tilé àti ẹ̀rọ tiwa náà. Àyè ṣe lásán lórí ọ̀rọ̀ ọmọ lẹ́gbàá náà. Ẹni tí ó tòótọ́ ní dúpẹ́ olúwa Adédèjì Afa.

0: NHL Bond 92.9. Ẹ dákun ẹjẹ́ ká tẹ́tí sí ìfọ̀rọ̀wánilẹ́nuwò oníṣẹ́jú méjì tá a fẹ́ sáré ṣe yìí. Ẹ bá mi kí àwọn aráalé orúkọ yín sà.
1: Orúkọ mi ni Sheriff Dean Ogunlóde Baálẹ̀ Ẹwú Òpòtẹ̀, tó túmọ̀ sí Ẹwú Ọ̀dọ́gun.
0: Níbi ni gbogbo Ẹwú Òpòtẹ̀ Ẹwú Ọ̀dọ́gun wà sà.
1: Ó wà ní Odè Lẹ́mọ
0: ní ìpínlẹ̀ Ogun ní ìpínlẹ̀ Ogun. Kí ló gbé wá sí afẹ́fẹ́ sà?
1: Nǹkan tó gbé mi wá sí afẹ́fẹ́ yìí ni pé láti fi sọ fún aráàlú pé tọ́ṣọ́ra tó sọ pé àwọn wọn ta ilẹ̀ tí kì í ṣe tiwọn, ilẹ̀ tá a dẹ̀ ń sọ yìí, ó wà nílẹ̀-ẹjọ́. Case number ilẹ̀ yìí ní ilé-ẹjọ́ Sàgámù, òun ni High Court Sàgámù /106/2024.
0: Ká ló rí ilẹ̀?
1: Ilẹ̀ yẹn ó jẹ́ ti Odùkọ́gà Òpòtẹ̀ Descendant Family.
0: Tẹ́ǹjẹ́ Baálẹ̀.
1: Tẹ́ǹjẹ́ Baálẹ̀
0: lórúkọ wọn. Àmọ́ ilẹ̀ yìí ṣé kò sí àlà láàrin ilẹ̀ tí àti
1: ilẹ̀ Jùbílà Ṣùwádìí ní orúkọ ìlú tiwọn. Ẹwú Òpòtẹ̀ tó túmọ̀ sí Ẹwú Ọ̀dọ́gun ní tiwa.
0: Lọ́rọ̀ pé iléeṣẹ́ kan ti lọ ń polówó ilẹ̀ tó máa tà fáwọn.
1: Wọ́n ń tà fáwọn tó ti kó èèyàn lọ síbẹ̀.
0: Tó bá dẹ̀ kó àwọn ọ̀rọ̀ gbogbo tó bá gbà lọ owó ọgbà tù ní àbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Lọ́rọ̀ kan ilẹ̀ ẹ̀yin lẹ́tọ̀ọ́ lórí ẹ̀.
1: Àwọn alálẹ́tọ̀ọ́
0: lórí ẹ̀. Bó lè jẹ́ pé Joshua lórí ẹ̀ tí adájọ́ ní kí ẹ lọ ṣe.
1: Composite survey lórí ilẹ̀
0: yẹn. Disco survey lọ́mọ́ ń pè é.
1: Composite
0: survey lórí ilẹ̀ tó bá ń jà sí. Survey yẹn tó yàtọ̀ disco sọ pé ní ìsọ̀fẹ́ ìjà lórí ilẹ̀ ilé.
1: Lórí ilẹ̀ yìí.
0: Ó dà kò sí wàhálà. Lọ́rọ̀ kan ibo lẹ pé ilẹ̀ yẹn wà lẹ́ẹ̀kan sí. Ẹ ní wàá gbé ibi tó wà sí
1: kọ́ta ní
0: Ìdámẹ́mọ̀.
1: Odè Lẹ́mọ.
0: Odè Lẹ́mọ pọ̀ ó fẹ́ bàbá.
1: Bẹ́ẹ̀ni ó wà ní Odè Lẹ́mọ after Ẹ̀wú Mùsàmálé.
0: Ilẹ̀ náà wà.
1: Ilẹ̀ yẹn wà.
0: Ilẹ̀ mọ̀lẹ́bí ta ní
1: mọ̀lẹ́bí Odùkọ́gà Òpòtẹ̀ Descendant Family.
0: Fún gbogbo ohun tó bá fẹ́ ṣe ìwádìí sí nípa ọ̀rọ̀ ilẹ̀ yìí kọ́ máa lọ kó wọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Orúkọ yín lẹ́ẹ̀kan sí orúkọ ilẹ̀ dìbò àti nọ́mbà tí wọ́n á pè sí.
1: Orúkọ mi ni Sheryl Dean Ogunlóde Odùkọ́gà. Tí mo jẹ́ Baálẹ̀ Ẹwú Òpòtẹ̀.
0: Ta ló fi jẹ Baálẹ̀ tó jáwé àkókò lórí ilé
1: lẹ́mọ ọ̀fọ̀dé lẹ́mọ ló fi jẹ Baálẹ̀
0: ọba àbí
1: ọba
0: ìlú tẹ̀wọ́gbà.
1: Ìlú tẹ̀wọ́gbà.
0: Ó yẹ pé nọ́mbà yín ta máa lọ.
1: Nọ́mbà mi jẹ́ 081-386-321-08.
0: Ẹ dákun ẹ ti ní ṣúlẹ̀ pẹ̀jù ẹ pè pẹ̀lú ṣúlẹ̀ káwọn ọ̀rẹ́ lè mú. Bẹ́ẹ̀ni ọmọ tó ti ta ń ṣe tuntun lé yìí káwọn má lọ kó sọyọ́ ni o. Bẹ́ẹ̀ni bọ́ sọ pé èyí máa fẹ́ padà tún lẹ́yìn ta fún
1: wọn.
0: A lè fẹ́ kí àjà aráàlú láti ní ibi tó tọ́ ni kọ́ tọ̀. Ṣé ẹ̀yin lẹ́tà fún ìwọ̀n lọ́sọ́gbìn yẹn? Ẹrù rẹ̀ bá yín.
1: Bẹ́ẹ̀ni
0: ẹ̀rù bá
1: ẹ̀pẹ̀ nọ́mbà yẹn lẹ́nu
0: ìjìká.
1: 081-386-321-08.
0: Ó kọ́ ẹ̀kọ́ sà.
1: 081-386-321-08.

0: ẹ̀gbọ́n ẹran ti dé ṣé kí n gbé sínú freezer ńlá
1: mo gbé síbẹ̀ màjẹ́
0: ó dà DJ náà ti dé ṣé ká tan irinṣẹ́ wọn
1: ẹ̀tàn
0: ẹ̀gbọ́n àwọn oníbàárà ti ń wọlé ṣé kí n tan àwọn amóhùnmáwòrán ńlá
1: màjẹ́ kò sí ìbéèrè kankan mọ́ nígbà tá a ti ní ohun ẹ̀rọ amúnáwá tó tóbi ìyún sun king power up pro solar inverter eléyìí tó kájú òṣùwọ̀n o lè gbé freezer o lè gbé sound system bẹ́ẹ̀ ló tún lè gbé móhùnmáwòrán kódà bàbá fẹ́ lò fún gbogbo inú ilé yìí
0: yé kò sí ìfòyàmọ́ lórí ọ̀rọ̀ iná
1: kò sí ìfòyàmọ́ nígbà tá a ti ní sun king power up pro solar inverter eléyìí tó jẹ́ wípé ó tóbi ayé kò dúró débi tí iná ẹ̀rọ rẹ yóò dúró yípadà sí iná tó lágbára pẹ̀lú power up pro láti 5kva sí 30kva fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0800 786 5464.
2: Gbọ́ndẹ̀ fẹ́ mú ọ̀gá ni wọ́n jẹ́. Olúwa ló ti rí ẹwà àbákùkọ̀ gbọ́ndẹ̀ fẹ́ mú pàwọ́ dùn àṣà ìṣe wọn.

0: gẹ́rẹ́gẹ́ lago méje àṣálẹ́ lù ẹ kú ìrọ̀lẹ́ àsìkò ṣóòní ìròyìn àgbáyé rèé láti iléeṣẹ́ rédíò bond fm 92.9 onígbòǹgbò ìkẹjà nípínlẹ̀ èkó ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà àjọ neco ti kéde òwe pé èsì ìdánwò neco ti ọdún yìí yẹn ti ọdún 2026 ó ti wà níta báyìí ìjọba àpapọ̀ ti sọ di mímọ̀ wípé ògbóǹtagì gbajúgbajà onísùnmọ̀mí ni ọwọ́ ti tẹ̀ báyìí ilé ẹjọ́ gíga tó fi kalẹ̀ sí ìpínlẹ̀ kẹbíyìmọ̀ àti kéde wípé ètò ìdìbò abẹ́lé èyí tó gbé ọ̀jọ̀gbọ́n pátámì wọlé gẹ́gẹ́ bí adíje du ipò gómìnà lábẹ́sẹ̀ ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp wípé òfútó fẹ́ẹ̀ tẹ̀ ni ò pé kò múnádóko rárá àwọn ológun orílẹ̀-èdè ethiopia ti sọ di mímọ̀ wípé àwọn ti gbégi dínà ogun kan èyí tó ṣẹyọ lórílẹ̀-èdè ọ̀hún lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí wáyé ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu pendo francis àjọ tó ń bójútó ètò ìdánwò neco lórílẹ̀-èdè nàìjíríà ti kéde báyìí wípé èsì ìdánwò neco tọdún yìí èyí tí wọ́n ṣe láàrin oṣù kẹfà sí oṣù keje ọdún yìí pé ó ti jáde síta àtijáde kan látọwọ́ àjọ ọ̀hún sọ di mímọ̀ wípé ìdá àádọ́rùn-ún àwọn tí wọ́n kọ ìdánwò ọ̀hún ni wọ́n pèrègede tí wọ́n sì ní máàkì tó jọjú dáadáa lára wọn ni a ti rí ẹ̀kọ́ ìmọ̀ nípa èdè gẹ̀ẹ́sì àti ti ìṣirò àtẹ̀jáde ọ̀hún láti ọwọ́ ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà àjọ náà ọ̀jọ̀gbọ́n dantami wuchiche èyí tó fi síta ní minato nílùú ìpínlẹ̀ niger sọ di mímọ̀ wípé èsì ìdánwò ọ̀hún ni kí àwọn tí wọ́n kọ ìdánwò náà kí wọ́n lọ wò lórí ẹ̀rọ ayélujára àjọ neco bẹ́ẹ̀ ló tó ń sọ di mímọ̀ wípé láàrin ọgọ́ta ọjọ́ lẹ́yìn ìdánwò ọ̀hún ni èsì ọ̀hún jáde síta ohun kan gbòógì tí yóò túnbọ̀ mú ìdàgbàsókè bá àwùjọ wa òun ni àjọ kan tí kìí ṣe ti ìjọba tí ó ṣe ò fún àwọn akẹ́kọ̀ọ́ tó lé ní ẹgbẹ̀rún kan pàápàá jùlọ lágbègbè ìkẹjà federal constituency nípínlẹ̀ èkó níbí lárapa bí ó ṣe pín àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ lára wọn ni a ti rí àpò ìkówé sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún láti fi ran ètò ẹ̀kọ́ wọn lọ́wọ́ fún ti sáà 2026-2027 èyí ti àbẹ̀rẹ̀ báyìí lára àwọn tí wọ́n pè fún wọn ni a ti rí aṣọ ilé ìwé àpò ìkówé sí ìwé àti àwọn ohun mìíràn tó fi mọ́ bàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látọwọ́ àjọ ọ̀hún tí kìí ṣe ti ìjọba tí wọ́n pè ní ọlálẹ́kan àyìnlá foundation lára àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ àǹfààní ètò ọ̀hún ni a ti rí òkèrà primary school èyí tó wà ní ọgbà onígbòǹgbò primary school èyí tó wà ní maryland ọ̀pẹ́bí primary school èyí tó wà ní ìkẹjà st peter primary school èyí tó wà ní adeniyi jones àti adeniyi jones primary school èyí tó wà ní sófimọ́ tokunbo ali primary school àti sógúnlẹ̀ primary school nákòókò tó ń pín àwọn èròjà ọ̀hún ẹni tí ó jẹ agbátẹrù ètò ọ̀hún ọ̀gbẹ́ni ọlálẹ́kan àyìnlá sọ ọ́ di mímọ̀ wípé pàtàkì ìgbésẹ̀ yìí ni láti lè dẹ́rìn pẹ̀kẹ́ àwọn èèyàn pàápàá jùlọ àwọn kòlàkòṣagbè ó rọ àwọn tó jẹ àǹfààní ètò náà láti gbìyànjú fi bójútó ètò ọkọ wọn dáradára ni o kí wọ́n sì jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí rere ní ọjọ́ iwájú.
1: Ṣe ìrànlọ́wọ́ fún àwọn ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ láti jẹ́ kí ẹ̀kọ́ kó rọrùn fún wọn àti láti ran àwọn òbí wọn lọ́wọ́ kán ló gbogbo àwọn nǹkan ta fún wọn kán lò dáadáa kán má bàjẹ́ kán fojú sí ẹ̀kọ́ wọn kán lè má yàpá kúrò ní ojú ọ̀nà ẹ̀kọ́ torí ẹ̀kọ́ ló ń sọ ní kíkìgà.
0: Lákòókò tí ó ṣàpèjúwe onírúurú ìpèníjà yìí tí wọn kojú lásìkò ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú progressive congress ọgbẹ́ni àyìnlá tẹnumọ́ wípé ní tòun àtàwọn tí ó jẹ akẹgbẹ́ òun ààrẹ bọ́lá tinubu làwọn yóò dìbò fún láti di ààrẹ orílẹ̀-èdè yìí lẹ́ẹ̀kan sí i bákan náà làwọn yóò tún dìbò fún dókítà ọbáfẹ́mi kádírì hamsat gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ èkó ó wá ké sí àwọn èèyàn ẹkùn ìdìbò ìkẹjà láti gbìyànjú dìbò fún gbogbo àwọn adíje lábẹ́ ọ̀sẹ̀ ẹgbẹ́ òṣèlú Progressive Congress APC kí ẹgbẹ́ òṣèlú ọ̀hún lè rọwọ́ mú dáadáa lásìkò ètò ìdìbò gbogbogbò yìí tó ń bọ̀ lọ́dún 2027 lákòókò tó ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣagbátẹrù ètò ọ̀hún alága àjọ lásùbẹ̀bù nípínlẹ̀ Èkó dókítà Akeem Shitu dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlálékan Àyìnlá Foundation fún ìfẹ́ ìgbésẹ̀ báyìí alága àjọ lásùbẹ̀bù nípínlẹ̀ Èkó ẹni tí arábìnrin Fọláke Elliot ṣojú fún rọ àwọn ẹlòmíì torí jàjẹ láwùjọ láti gbìyànjú makọ́ṣẹ́ irúfẹ́ ìwà báyìí.
2: Adúpẹ́ lọ́wọ́ Ọlálékan Àyìnlá Foundation fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe fún àwọn ọmọ wa ní gbogbo nǹkan tó ń ṣe àárín ìṣòro ọ̀nà nítorí pé wọ́n fẹ́ rere fún ìlú wọn fẹ́ kí ọjọ́ wájú ìmọ̀ kó dára nípa fún wọn.
0: Nígbà tó ń sọ̀rọ̀ alága ìjọba agbègbè ìdàgbàsókè òjòdúró CDE ọ̀gbẹ́ni Ṣẹ́gun Ọdúnbàkú dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọ̀gbẹ́ni ẹni tó ṣe ètò ọ̀hún fún irúfẹ́ ìgbésẹ̀ báyìí ló tún rọ àwọn tó kù àwọn tó rí jàjẹ láwùjọ yẹn Ọlálékan Àyìnlá bẹ́ẹ̀ ló rọ àwọn tó rí jàjẹ láwùjọ láti kọ́ṣe irúfẹ́ ìwà báyìí. Mímọ pàtó iye èèyàn tó wà nílùú ni wọ́n ti ṣàpèjúwe báyìí gẹ́gẹ́ bí ohun kan gbòógì tí ó tún bọ́ ṣèrànwọ́ fún ìjọba láti ṣe àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan sílùú fáráàlú ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà àjọ LASRA àjọ tó ń rí sí ìforúkọsílẹ̀ láti jẹ́ ọmọ ìyẹn ojúlówó àwọn èèyàn tó gbé láti mọ iye ojúlówó èèyàn tó gbé nípínlẹ̀ Èkó tá mọ̀ sí LASRA arábìnrin Bikisi Adébíyí Abiola ló pe ìpè yìí lákòókò ètò ìtanijẹ́ àti ìlanilọ́yẹ̀ kan èyí tí àjọ ọ̀hún gbé lọ sí agbègbè Egbin Ìjẹ́dẹ níjọba ìbílẹ̀ Ìkòròdú nípínlẹ̀ Èkó arábìnrin Adébíyí Abiola ṣe lálàyé o wípé ìpínlẹ̀ Èkó jẹ́ ìpínlẹ̀ kan tí èrò pọ̀ jù sí ní orílẹ̀-èdè Nàìjíríà ìdí rèé tó fi ṣe pàtàkì o fún ẹyọ ẹnìkọ̀ọ̀kan wa láti forúkọ sílẹ̀ kíjọba ìpínlẹ̀ Èkó balẹ̀ mọbi tó kù sí láti ṣiṣẹ́ ìdàgbàsókè dé gẹ́gẹ́ bó ṣe sọ ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí àjọ LASRA ti gbé iṣẹ́ rẹ̀ dé àwọn agbègbè ìgbèríko àtàwọn ibi tí àwọn èèyàn yóò ti tètè rí pé wọ́n kópa nínú ètò ìforúkọsílẹ̀ ti LASRA ọ̀hún kí àwọn àǹfààní tó yẹ kó délé dóko bá lè tètè dé ọ̀dọ̀ àwọn ará ìlú.
3: À ń ṣe partnership pẹ̀lú Ministry of Education fún gbogbo àwọn ọmọ school. Ẹ mọ̀ pé tí ọmọ bá fẹ́ lọ sínú public school, ẹ máa nígbà ti fi LASRA number yẹn kọ̀ wá. So now a máa ṣèyẹ fún àwọn private schools. So fún àwọn ni pé a máa ṣe card fún gbogbo àwọn students àwọn ọmọ school. But à ń ṣe lórí ìyẹn.
0: Ọ̀gá àgbà ọ̀hún ṣe lálàyé wípé lára àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan tí ìjọba ìpínlẹ̀ Èkó gbé kalẹ̀ láti rí ìlera Èkó tó fi mọ́ ètò ìgbápara wọni lọ́lọ́kan òjọ̀kan léyìí tó ṣe wípé gbogbo èyí tí ó gbé kalẹ̀ yìí kò ṣẹyìn mímọ pàtó iye èèyàn tó wà nípínlẹ̀ Èkó léyìí tó ṣe ìrànlọ́wọ́ fún ìjọba láti mọbi tí yóò darí àwọn ètò ìdàgbàsókè lọ́lọ́kan òjọ̀kan sí nígbà tó ń sọ̀rọ̀ bátẹ́rù ti Egbin Kingdom Ìjẹ́dẹ ní ìjọba Ìjẹ́dẹ SCD Ọba Abdulkeem Adeori Yomi Oyebo gbóríyìn fún àjọ LASRA fún ètò ìlanilọ́yẹ̀ èyí tó gbé wá sí agbègbè ọ̀hún.
4: Ìjọba ti ní káàdì ìdánimọ̀ gẹ́gẹ́ bí olùgbé ní ìpínlẹ̀ Èkó gbogbo ẹ̀tọ́ tó yẹ kíjọba ṣe wọn á lè ṣe fún wa. Ibi tó bá kù sí ìjọba mọ̀ lóríṣiríṣi tó ń ṣe fún wa àti láti ran ìjọba lọ́wọ́ láti mọ orí ètò tó yẹ kán ṣe fún wa. Pàápàá jùlọ ìbò tó ń bọ̀ wájú wa ìmọ̀ràn tèmi ni pé kí àwọn ènìyàn wa ká túyáyá ká jáde ká forúkọ sílẹ̀.
0: Ó rọ àwọn olùgbé agbègbè ọ̀hún láti gbìyànjú ṣe ohun tó tọ́ ọ nítorí rèé pé ní báyìí kí wọ́n lo àǹfààní bí wọ́n ṣe gbé ètò ọ̀hún wá sí agbègbè ọ̀hún fi forúkọ wọn sílẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe ìpàdé pàjáwìrì kan pẹ̀lú àwọn tọ́rọ̀ kan lórí bí ó ṣe jẹ́ wípé gbogbo ìgbà ni súnkẹrẹ fàkẹrẹ ó ń wà ó ní níbi tí ó ṣe wípé ibùdókọ̀ ta mọ̀ sí àpápá port tó fi mọ Lekki Èpẹ́ Expressway yẹn òpónà márosẹ̀ Lekki sí Èpẹ́ àti Lekki Free Trade Zone ẹni tí ó jẹ́ akọ̀wé ìjọba nílé iṣẹ́ tó rí sí ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Ọláwálé Musa ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kan láti fi lè rí wípé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó ń fojoojúmọ́ gògò sí láwọn agbègbè wọ̀nyí dohun ìgbàgbé Ọ̀gbẹ́ni Musa kìlọ̀ fáwọn awakọ̀ tí wọ́n ń wa oko afayafa lati gbeyanju ma tele ofin ki won si yago rere fun iwa gbigbe oko afayafa sawon ibi ti ko to bawon agbogbe won yi leyi to sapejuwe gege bi ohun to sokunfa sunkere fakere oko lawon agbogbe na o so de memo wi pe ajo lasma yo gbe igbese kan bayi o leyi ti o se wi pe yo ma fufin mu eyikeye awako tabi oko ti won gbe se ibi ti ko to lawon agbogbe ti adaruko gẹgẹ bi atẹjade kan latọwọ ga lẹka ikansire ni ile ise ajọ lasma ogbeni adebayo taufik se so oni ohun to nsokunfa awon to nsokunfa sunkere fakere oko yi ni bi awon oko afayafa mi se ma nwo awon agbegbe ta daruko yi lawon ago ti ko si ninu ofin won bi nkan bi ago mefa tabi ju be lo ipade awon alenu loro won ibe ni won ti joko soro lori bi ojutu yo se ba bi sunkere fakere oko yo se dohun igbagbe lawon agbegbe ohun lara awon to peju pese sile ipade ohun lati ri oga agba ajo lasma nipinle eko ogbeni olalekan bakare oke to fi mo oga leka yen oga egbe awon to nwa oko afayafa ati awon eka miran be ẹgbẹ́ àwọn awakọ̀ afẹ́fà nípínlẹ̀ èkó àmá tó ti ké sí àwọn tọrọ ọkàn ò láti gbé àwọn ìgbésẹ̀ tí yóò fòpin sí súnkẹrẹ fà kẹrẹ ọkọ̀ lágbègbè ìyẹn pápá jùlọ agbègbè àpápá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alága àjọ àmátò alhaji ahmed sarro ló pe ìpèyé nínú ìfọ̀rọ̀wérọ̀ ó lè wà àwọn akọ̀ròyìn nípínlẹ̀ èkó lẹ́yìn ìpàdé aut akọ̀wé ìjọba nílé iṣẹ́ tó rí sí ọ̀rọ̀ igbokegbodo ọkọ nípínlẹ̀ èkó ọgbẹni maruf ọlàwálé musa lẹ́yìn ìpàdé tó ba wọn ṣe ìpàdé ọ̀hún ni wọn ti sọ̀rọ̀ lórí bí ojútùú yóò ṣe ba bí súnkẹrẹ fàkiri ọkọ ṣe gogo láwọn agbègbè kan ní báwọn agbègbè bíi àpápá ẹ̀pẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alhaji sarro sọ di mímọ̀ wípé pípẹ́ ju àwọn ọkọ̀ afayafa àti ọkọ̀ akẹ́rù èyí tí wọ́n máa ń kó wa tó máa ń dúró dé sí àwọn ibùdókọ̀ mi gbogbo ohun ló máa ń sábà fa súnkẹrẹ fàkiri ọkọ̀ lẹ́yìn tó ṣe wípé ó ṣe pàtàkì kí ìjọba kó gbé ìgbésẹ̀ àti wójútùú sírúfẹ́ òun báyìí alága àjọ àmátò wa sọ di mímọ wípé àìmọye nǹkan àti wákàtí ni wọn máa ń pàdánù lákòókò súnkẹrẹ fàkẹrẹ ọkọ báyìí láwọn agbègbè bẹẹ.
5: Ọjọ́ pé àjọ kí transport tó kọ́ kó máa kó bẹ̀rẹ̀ fẹ́ máa pàpá àti Lẹ́kì. Táwọn sọ pé kí o sọ̀rọ̀ transport tó kàn wọ́n fi àkíyèsí àwọn tamina kọ̀ọ̀kan kí wọ́n lè máa ṣiṣẹ́ bó ṣe kan ṣiṣẹ́. Èyí pé kò ní dùn mọ́ wa wá sí ajẹ́ transporter kò ní dùn mọ́ wa pé káwọn mọ́tò tí wọ́n náà kan máa lo jẹ́ méjì jẹ́ mẹ́ta lórí iṣẹ́ ẹ̀rọ kan láì sí èròjà. Àwọn tamina ni kán bá wa pè kán bá wa bá wọn sọ̀rọ̀ kí wọ́n túbọ̀ kí iṣẹ́ wọn kó túbọ̀ mọ́ yá sí.
0: Alága àjọ àmátòwọ́rọ̀ àwọn awakọ̀ afayafa àti àwọn tó ní tó fi mọ́ ìjọba àtàwọn míì láti sọwọ́sowọ́pọ̀ láti ṣiṣẹ́ rí wíyé pé òpin dé ba súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ èyí tó ń fojoojúmọ́ gògò láwọn agbègbè tá a dárúkọ yìí. Ìròyìn àgbáyé ńlẹ̀ gbọ́ láti lè ṣe rédíò bọ́ndẹ̀fẹ̀m 92.9 onígbòwò ìkẹjà nípínlẹ̀ èkó.

0: kí ni àwa ìdáwà ṣe nílé ayé níbo la ti wá tí a bá fi ayé sílẹ̀ níbo la ń lọ ọ̀nà wo ni a fi ń gbà sin ẹlẹ́dàá tó dá wa sáyé kí ni àwọn òfin tí ẹlẹ́dàá fi ń ṣàkóso ọ̀run òun ayé ta ní jẹ́ ọmọ ọlọ́run ta ní jẹ́ ọmọ ènìyàn ẹ pàdé wa lórí ètò ọgbọ́n olúwa káyé so níbi tí a ti ń yànnà náà ọ̀rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ gradle láti ọwọ́ abdulrasheen lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́rú wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá àǹfààní wà láti bèèrè ìbéèrè nípa ìyè àti ìṣẹ̀dá ẹ má gbàgbé ọgbọ́n olúwa káyé so aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá lórí ìkànnì bond fm 92.9 ní gbogbo ọjọ́rú wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá ẹ kú ìkàlẹ̀ o
1: èsì iṣẹ́ wa rèé ẹ̀yin ènìyàn wa nílé lóko lódò kákàkiri ìpínlẹ̀ èkó ẹ kú àmójúbà ètò tó yànnà náà àwọn iṣẹ́ ìdàgbàsókè àti ìlọsíwájú tí àwọn tí a ń dìbò yàn sípò ní ìpínlẹ̀ èkó ṣe láti mú ayé ìdẹ̀rùn bá tẹrú tọmọ wùmí ọmọ ayẹni yẹnìyàn ni olóòtú ètò èsì iṣẹ́ wa tó máa wáyé ní gbogbo ọjọ́ wednesday ọjọ́rú ní déédé agogo mẹ́rin àbọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ ni ètò yóò máa gorí afẹ́fẹ́ o tí o bá fẹ́ kí àwọn ènìyàn rẹ mọ oríṣiríṣi iṣẹ́ tó ń gbé ṣe ní agbègbè rẹ tẹ̀wá láago sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08134604441 08134604441 tàbí 09010206445 ètò èsì iṣẹ́ wa rèé ní gbogbo ọjọ́ wednesday ọjọ́rú ni yóò máa gorí afẹ́fẹ́ o ẹ má míì sí ẹ̀.
2: Bọ́ndẹ̀ fẹ́ mú ọ̀gá ni wọ́n jẹ́. Olúwa ló ti rí ẹwà àbákùkọ̀ bọ́ndẹ̀ fẹ́ mú pa wọ́ọ̀dù àṣà ìṣe.

Ghana 92.9 on FM.

Marathon Extra Bitter.

0: Jẹ́ àkí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà gbogbo apátá náà lakí ni gbogbo ibi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ kàn nìyí wọ́n níbi ọ̀bá níjó obìnrin kì í jẹ́ ìkúmólú bó ó sì jẹ́ pé gbogbo ọbẹ̀ tí ń bọ̀ wá náà iṣẹ́ tẹ̀ ń ṣe àníkẹ́ yọwọ́ ń bẹ̀ àkànníkẹ́ máa fi ti gbéyàwó ọ̀rọ̀ wọn ni ajá tí ó sọnù ni kò ní gbọ́ fèrè ọlọ́dẹ rí ọlọ́dẹ ọ̀hún náà rèé tí ń ké tantan báyìí kọ́ lọ́rùn ọba kọjá ẹ̀kẹ́ ẹ̀gbọ́ ọ̀kẹ́ ti ṣàmúlò rẹ̀ èmi nìkan kọ́ ọmọ orí ètò lẹ́ni mo wá pẹ̀lú ẹni tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Khalifa Aba Therapy iléeṣẹ́ kan gbòógì eléyìí tí ń lo egbòogi ewé igi àti èso tó ìmúdòdó àti gbogbo nǹkan tọ́jọ mọ́ ọ̀gáníìkì ti fi tọ́jú gbogbo àìsàn tàbárùn ti bá ń bẹ ní rọ̀rọ̀rọ̀ gbogbo ọmọ ẹ̀dá adarí wọn pátá porogodo òun náà ni mo gbọ́ sórí ètò lẹ́ni torí wọn ni ni ó bá mojú ògùn òun náà nípa bìnín rẹ̀ bí n bá ní tọwọ́ bọ kíní ọ̀hún ó ṣeé ṣe kí n má láǹfààní láì tọwọ́ bọ̀rọ̀ ọ̀hún dáadáa lọ́jọ́ gbọ́ wá sórí ètò lẹ́ni àlejò mi wọn máa fi gbogbo ata wà nílé tí wọ́n sì máa ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tá a bọ́ orí ètò lẹ́ni mo ní àwọn ìbéèrè bíi méjì mẹ́ta tí ń tawọ́ tasẹ̀ nù mí eléyìí tí àwọn olólùfẹ́ tí wọ́n ní kábẹ́ lọ́wọ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Khalifa Aba Therapy ṣùgbọ́n wọ́n gbé wọn tọ́ bọ kíní ọ̀hún rí àkókò sí tó nǹkan bẹ́ẹ̀ ẹ jẹ́ kàlejò mi kí wọ́n kí gbogbo ara lé.
1: A kí gbogbo etí tó ń gbọ́ wa pé a kú déédé àsìkò yìí àsìkò bí ojú ọjọ́ bó ṣe rí láti iléeṣẹ́ Khalifa Aba Therapy èyí tó já sí pé ìgbáyégbádùn yín òun ló jẹ wá lógún gẹ́gẹ́ bí atọ́kùn ni ti sọ òun pé gbogbo ẹni tó bá ní ìṣòro kan tàbí méjì tó ní ṣe pẹ̀lú àlàáfíà ara yálà àìsàn tó ti pẹ́ tàbí èyí tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yálà àìsàn ìfúnpá àìsàn kí ẹ máa tọ̀tọ̀ àtọ̀jù tàbí kí ṣúgà ó wà nínú ẹ̀jẹ̀ tàbí kó já sí wípé èèyàn ti ní àwọn àìsàn kan tí ó lè dènà à ń wojú ọlọ́run yálà ọkùnrin ni tàbí obìnrin ni tàbí ẹni tó já sí pé ní tó súnmọ́ àti tó jìnà sí kò láǹfààní láti rí dáadáa tàbí ẹni tó já sí pé nípèníjà kan kò láǹfààní láti lè rìn sí òpó náà kan sí òpó náà kejì tàbí ó já sí pé àìsàn náà ti wà tipẹ́tipẹ́ a lọ a tún padà wá tàbí ẹni tó já sí wípé kò tí ẹ fẹ́ dùbúlẹ̀ àìsàn òun níléeṣẹ́ Khalifa Aba Therapy tá à ń ṣe ní ọ̀dọ̀ wa láti lè gbáyé gbádùn pẹ̀lú egbòogi ìbílẹ̀ èyí tá a jogún lọ́dọ̀ àwọn baba ńlá wa ní ọ̀dọ̀ wa kò sí mẹ́wúrẹ́ wa o kò sí mágùtà wa bẹ́ẹ̀ ni kò sì sí mú àgbò wa ewé àti egbò pọ́nbélé gẹ́gẹ́ bí a sì sọ síwájú òun ńlá fi ń ṣètọ́jú ní iléeṣẹ́ wa nínú àǹfààní tó tún wà níléeṣẹ́ Khalifa Aba Therapy ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn egbòogi ìbílẹ̀ tó jáde ní iléeṣẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ló ti wà ní capsule láti rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn láti lò torí pé nínú ìpèníjà tí egbòogi ìbílẹ̀ ní láyé àtijọ́ òun náà ni pé gbogbo ilé a máa kóró olóhùndínwọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so iléeṣẹ́ Khalifa Aba Therapy ti gbìyànjú láti lè wá ọ̀nà àbáyọ sí gbogbo àwọn ìpèníjà wọ̀nyí gẹ́gẹ́ bíi pé egbòogi ìbílẹ̀ wa kò sí àyè tí a ti lè lò kò sí àyè tó ta ti lè lò ó sì ní òǹdíwọ̀n láti lè ṣe déédé pẹ̀lú ohun tí a bá fẹ́ tọ́jú níléeṣẹ́ Khalifa Aba Therapy egbòogi ìbílẹ̀ tí a ní ó kàgà tí ara tó fi já sí pé àìsàn kan tàbí méjì ò ní oògùn rárá a ní oògùn bíi mẹ́rin márùn-ún fún torí pé ohun tá a bá lò fún àgbàlagbà ó ṣeṣe kó má ba ọmọdé mu ohun tá a bá lò fún ọkùnrin ó ṣeṣe kó má ba àgbàlagbà mu tó fi já sí pé iléeṣẹ́ Khalifa Aba Therapy àti lálẹ́ wò sí nọmba 6A ẹ̀ ti ń gbọ́ wa nọmba 6A ní Babs Ladipo Street ní Àgbẹ̀ Road ní Abúlé Ẹ̀gbá gbogbo ibikíbi tí ẹ bá ti ń bọ̀ tí ẹ bá ti láǹfààní láti dé Àgbẹ̀ Road ẹ dúró ní Rab Oil nílé epo Rab tí ẹ bá ti débẹ̀ ẹ kàn pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí a mú yín tàbí a ṣe àlàyé bí ẹ ṣe dé iléeṣẹ́ wa 08060909516 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08060909516 6A Babs Ladipo Street Àgbẹ̀ Road Abúlé Ẹ̀gbá Abúlé Ẹ̀gbá níbẹ̀ ní iléeṣẹ́ Khalifa Aba Therapy tá a lálẹ́ wò sí.
0: Àwọn ọ̀bẹ̀rẹ̀ tí mo ti ẹ̀wò kí mo fẹ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ bá yẹ̀ ẹ́ wò dáadáa ẹ rí i pé gbogbo ẹ̀ náà wọ́n ti kó papọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ní a máa bẹ̀rẹ̀ ohun tá a fẹ́ bí gangan. Ohun tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé mò ń gbọ́ Khalifa Aba Therapy a ti sọ ọ́ lóòótọ́ o ṣùgbọ́n mo tún fẹ́ ká ẹ̀ tún yan díẹ̀ kí ni tá à ń ṣe gangan ní 6A Babs Ladipo ọ̀hún gangan kí là ń ṣe ń bẹ̀ gan-an ní pàtó tí sick bed ń bẹ̀ ń bẹ̀ abi bawo ti ni kini ti sele nle
1: e se o mo ti so moro ipele se kalifa abatarapi n pa n se ni pe egbogi bile ni ona ti igbalode a fi se itoju fun awon eyan e je kin le lebe ko sai san ti egbo wa sodo wa ti o ni ona abayo ayafi awon esen bi meji meta kan tori asiko lo je kin ma gbe pepepe eni ti o ri ran mo akitoju lodo wa but en to ba ja si pe ko ri nkan to sumo ori kan to jina si o ma ngun o ma nyun o ma nwo o ma npupa o ma nfuwa omi ati ni awon egbogi bile lo ni ran ran baka na awon esan kan be ti ma nfa esan mi gege bi apere eni to ba ni arunju arunju ye o ni ye o ni stage ti de ninu agora ka to dawole tori pe ni ile ise kalifa ba therapy ti e ba gbe esan kan di odo wa ba ba le mu kuro awa fi kun o a ki fi kun so a ki sa ba toju esan be amo ohun to le fa amo ohun toju e ati ohun to le fa soro bi yin ninu to le fa ni awon ibalopo ti okunrin ma nko latara obirin gele ni o lo ninu agwara ti e ba yoju si wa ile ise kalifa aba therapy in to tun le fa ohun lawon ti won ba nwoju Olorun seri laarin yen nigba mi ti okunrin ati obirin ba nwoju Olorun a ma nda ibilu obirin boya ohun lo ni soro tabi be o le ma je obirin o le je pokunrin gan papa ohun lo ni isoro bo gbogbo eni ti e ba ri ba sasepo laye aisan ti e o dite eyan eyan o dite e mo fi ja si pe ta ba fe setoju awon to nwoju Olorun yale ti bi kan tabi e ti bi rara a ma setoju e papo tori a ni awon ero igbalode lati le fi sayewo ninu ago ara ka to mo bi ta dojupo lara awon ti a ba fe toju ni kukuru igbaye gbadu rorun awon eyan pelu egbogi bile ohun la nse ni ile ise wa
0: ese fun alaye lekun rele ite ti se mo gbo ni bi polota oko polowo bi pe atuti te si waju si eyin o se ilera le tan se ni ile ise wa to wa ni 68 Babsladi Port Street labule egba won ni mo ki dede ribe kini ohun to fa gan te fi te si waju si
1: jeri ma na se mo pe ilu eko yato si ilu mi o se ilera ti a ma nse ose kan ni ami ita se ni ilu eko losu to koja ose meji ni amo ipe po latara awon ti won wa si bi ose ilera yen ateni to fe wa ti o ti lanfa ni wa igba ta wa fori kori ta fi kun lokun la wa ri pe bo ka koko fi osun September yi ka fi kun osun yi ti o fi kole ni ose ilera yo continue o ti wa ko loso ilera o ti di osun alaafia tabi osun ilera ninu osun kasan gbogbo bi kibe ti e ba tin gbo mi te ba tin nipe nija kan tabi meji tabe lero pe nikan ni awon ipenija kan to ni se pelu alaafia ara won ninu osun ta wa edun ti ba gbogbo egbogi bile to njade ni ile ise wa baka na ba se se koja lo be na la se ma se ninu osun yi e bi ni pe bo la se se egberun marun ohun la kokon mu dani atokun egberun marun yi nkan orisi merin ohun lo ko sinu alakokon be a ma gba consultation card ti mo pe consultation card seri consultation card yi o si bi ta lo ta ni gba consultation card yi o si le iwosan ta lo ta ni gba consultation card yi iye ta gba ohun lo yato amo ninu egberun marun consultation card yi wa be bakan na marathon flusher capsule seri marathon flusher capsule yi o da de bi pe o ye kiyan ma lo lekan losun tabi lekan losun meji meji nitori pe ohun a ma fo idoti inu ara ti idoti ba si wa ninu ago ara ko so ogun ta le lo ti o sise ninu ago ara afi ki idoti yen kokoro nbe gege bi apere igba ta ba ko le nisin awa fe ko sibe nja ni gba a to ko aga sibe a to ko be sibe teyan ba fo idoti inu aisan mi ta fe toju o tun le buwo ju ti tele lo ninu egberun marun ni marathon flusher capsule yi wa capsule ni nkan to wo to loworo to si dun ohun la fi lo laarin iseju marun si mewa yo ma ko idoti yen jade ninu agwara bakan na marathon extra bitter a pada soro npa re seri marathon extra bitter si o da pupo de bi pe o ye kiyen ni nile lati le ma fi de me awon arun ko to di pe arun yo dun ti o ma gbe yen kaakire ile iwosan kan bo si ile iwosan keji ohun ni egbogi bile to ja si pe a fe fi ropo en tawon iya wa ma ni nile laye atijo ti nkan ba ti se yen traditional first aid bi e sare fun ni ogun yen mu bi ogun le tutu ni bi aporo jebu ni ohun la fe fi ropo re tori popolopo ohun ta nje o wa lara ohun to ko ba wa ni ode oni marathon extra bitters o wa ninu egbogi bile leyi ti eyan gba ninu egberun marun marathon extra bitters bakan na en ta ba lo pelu e ohun ni vitamin ti o sise fun ninu ago ara baba fun yin si yo ma se fa ohun to ba ni ejeruru tabi ohun ori orun sun dada baba fi yo si yo ma se fun awon to ba ni iba ta ba fi yo ati owo nbo si osan wewe yo ma se fun awon to ba ni iba typhoid ta ba fi osan wewe si ta fi yo si yo ma se fun awon to ba ni atosi tabi arun ibalopo tabi eni to jase pe ti ela re ba fe wa ara lekeje a ma mo omi asi ma dudu omi asi marun ati be en ta ba lo pelu marathon extra vital ni o determine ise ti o se ninu ago ara wa bakan na ta ba gba tan out wa lanfani lati ri awon akose mo se wa ti won mu si ayewo fun yen ninu egbarun marun na ni o ti won si ayewo fun yen to ba wa si ayewo yi fun yen tan ohun ni o determine ogun ti ara nile ise wa ti won ba wa ni kara ogun yi won ba ni kara e je ka gbianju lati ra tori pe bi o se bi eto osun ilera yi se nlo lowo be na ni 25% discount o wa ni
2: ida kan nu da
1: merin o wa nbe eyan ra ogun yen ni ida meta instead at fi ida kan sile ki se pe boya iba se se yi oluwa lara tabi yo je di o digun a fe ka awon eyan mo egbogi ibile ile ise wa ni ohun ni a fi se be aso wa gba ladura pe gbogbo en to n bo mi ma le ro pe a ti raro gbogbo eni ti adura re o ba gba awon ni won mo na odo wa a wa ni number 6A egbole kan se eyan tun le so number 6A Babs Ladipo Street Agbe Road ni Abule Egba gbogbo bi kibi ta ba tin bo fagba lati nbo ni abati ola tin bo ni anbo lati fo ni anbo lati osodi ni ta ba ti de Agbe Road ta bere rap oil ile epo rap ta wa pe oro bani soro 08060909516 egbole kan si 08060909516 iwo ti lero pe to nse boya ko ni lo mo olotu ni o lo tori awon gbogi ibile wa awon nje mi nbe to ja si pe ohun ni o sise fe lo mi lati le mu esan ara re kuro nibe elomi o lanfani ati je onje yi gbogbo ogun bile wa lati fi awon nje kan sinu e ti o ma ja si wi pe bi e ba tin lo ogun yen yo ma lo nje yen na mo lati ja si pe in ti be nbe lagu ara re yo kuro ni ibe mo gba ladura pe e to gbogun ninu esan ati ti o gbogun ara temi ti oni fi se ibugbe e o bi e ba se pe ojo akoko wa o to nka e baba ni a fun won la odidi wakati kan ma fi saraye lo o to be oju be so ba je ki sare do joja e ka lo won ti won ni fun wa nbe baba de a tu te waju ninu alaye oro eleyi ti won se fun wa

Street, Amber Road, Abuli, Paligon, MRP 0806095160.

0: nan da ne ko ewu wani jawani wani ne babu ma jaa fi riya
1: babu ma jaa fi riya
0: babu ma jaa fi riya
1: babu ma jaa fi riya
0: wani an fa masala ila ni fu wa kin lu wa so kide ne ji se so ayi sala to wa salam ni pa aisan lai to la gora ju cancer lo yi aisan lai to la gora ju HIV lo ola gora ju corona lo to je pe aisan ti ba te ni je lai ti o tun ba ti yan je ni wa ju olorun je boyan kiyama ni aisan ti ki je ki yan mo se dele ni te o si se si se mo to ba de jaro kiyama yo ba re fun oni kankan awon ni ala yi ta won fe ma se fun ara rin yi o na ni ala yi lokun re ni pa abriya abriya o na ara pale ẹ̀rọ ọ̀gbẹ́ ẹ̀sìn islam tí a wà nínú ẹ̀yí tí mi wà ń bẹ̀ tí mo sì gbà fún ọ̀nà wà ń bẹ̀ òun náà ni ẹ̀sìn ńlá kan tó jẹ́ sí pé ní sí ń sọ̀tún ní sí àlàáfíà àlàáfíà ó ń se inú ó mójútó inú wa ó sì mójútó ìta wa ìyẹn ló fi jẹ́ sí pé tẹ́ ẹ bá ti rí ẹni tó bá tẹ̀lé alkitab wa sunna ẹ̀rọ máa rí wọn pé bí wọ́n ṣe ń mójútó inú wa inú kọ̀kọ́ wọn bẹ́ẹ̀ náà ni wọ́n tún mójútó oríkì ara wọn ìjà ń kí fún wa ń bẹ̀rẹ̀ náà ni wípé iṣẹ́ tá a lè fojú rí dáhùn fọkàn ṣe tí wọ́n bá jẹ́ tí ń tẹ̀lé kitabu àti sunna àwọn ìgbé wa àwọn bá ní wọ́n máa pàtàkì iṣẹ́ tá à ń fọkàn ṣe wọ́n dẹ̀ tún máa pàtàkì iṣẹ́ tá à ń fi oríkì ara ṣe ìyẹn fún gbogbo tó bá tẹ̀lé alkitabu wa sunna ó ti wá rí ni ẹni tí ò bá tẹ̀lé alkitabu wa sunna yọ ya gba lọ àwọn náà làwọn tó jẹ́ sí pé wọ́n lọ lọ́tún tàbí kí wọ́n lọ ní òsì àbí ká fi wọ́n lọ lọ́nà òsì òsì a àti òsì b ẹni tó tẹ̀lé sunna tó tẹ̀lé kitabu àwọn ni wọ́n lọ ní kí ni ọ̀tún olùgbọ́n mi arákùnrin ọ̀rọ̀ yẹn àwọn tó bá lọ lọ́sì yìí òsì a àti òsì b òsì nọmba 1 àti òsì nọmba 2 yìí a máa rí wọn tó sì jẹ́ sí pé wọ́n ṣàfihàn ara wọn sínú ẹ̀sìn islam níjọ níjọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ tọ́ bá ti wá rẹ́ni tọ́ bá ti yà kúrò lójú ọ̀nà kitabu àti sunna tọ́ lọ tí ẹ lójú yìí lọ́mọ rí pé yọ fọ́ọ̀lù yọ jàbọ́ yọ tẹ̀rì sí kan nínú àwọn ewu méjì tí ń bọ̀ yìí ewu àkọ́kọ́ táwọn kan máa tẹ̀rì sí òun náà làwọn tó jẹ́ sí pé wọ́n máa ṣàtẹ́wọ́ àbí wọ́n máa ṣàṣe ètò ní abala kan nínú abala méjèèjì tá a ti sọ̀rọ̀ nìyàn yọ máa ṣàṣe ètò rídà nínú ọkàn nínú iṣẹ́ kọ̀kọ̀ táàrí tàbí kọ́ máa ṣàṣe ètò níbi iṣẹ́ gbangba tá à ń forí kèsè bákan náà ó tún rí wọn tó tún já sí bí àṣejù ó lè máa ṣàṣejù níbi iṣẹ́ kọ̀kọ̀ tá à ń fọkàn sí tàbí kọ́ máa ṣàṣejù níbi iṣẹ́ gbangba tá à ń fi oríkè olúwọ̀n mi máa fọkàn bá wa lọ́wọ́ torí pé àwọn ìfàndéṣàn fi tán lọ ni olùgbọ́n mi arákùnrinlé àti sọ fún wa wípé méjì náà ni inú kọ́ ṣàṣe ètò lọ́nà méjèèjì tàbí kọ́ ṣàṣe jù lọ́nà méjèèjì tàbí kó ṣe nípa sí ìpayọ̀ ìpàṣípààyọ̀ náà ni pé yọ ṣàṣe ètò lábala kan yọ wà ṣàṣe jù ní abala kejì a sọ fún wa wípé islam ẹni tó bá tẹ̀lé kitabu àti sunna nípa bá a ti ń ṣiṣẹ́ tá à ń fi inú ara ṣiṣẹ́ tá à ń fi ta ara ṣiṣẹ́ méjèèjì yọ balance ńbẹ àwa ní àwọn tí ọba ti tẹ̀lé kitabu àti sunna òun ní ráyè àti balance ńbẹ tí wọn ọ̀wá rí ẹni àkọ́kọ́ jẹ́ kí n fọ́ sí ọwọ́ fún wa òun náà lẹ́nu tó jẹ́ sí wípé ahmala bahr wọ́n fojú kéré iṣẹ́ oríkè dáǹsì ẹ̀jẹ̀ dáǹsì ní gbangba wọn kàákún ṣùgbọ́n ṣàṣejù wọ́n afọ́rọ́tọ̀ fìlbáàtì ṣùgbọ́n ṣàṣejù níbi iṣẹ́ kọ̀kọ́ ẹni bí wọ́n ṣàṣejù níbi iṣẹ́ ọkàn láǹfọ́ kan ṣe wọ́n ṣàṣejù ń bẹ́ẹ̀ ọ wá ṣàṣe ètò níbi tẹ́tí à ń fi oríkè ìkànnìyàn ẹlẹ́ẹ̀kejì òun náà ni ahmed albaati òun náà rẹ̀ jẹ́ sí wípé ó fojú kékeré ó fojú tẹ́ḿbẹ́lú sẹ́tà ń fọkàn ṣe ìyànnì bí kò kàkún tó nǹkan wọ́n á fọwọ́ tọ́ fi bọ́ọ̀lù ṣùgbọ́n sẹ́tà ń foríkẹ́ ara ṣe ọ́ ṣe àṣejù ńbẹ́ ẹ̀bá ṣe wéyìn ni ó lè mú ti yí ọ̀pọ̀lọpọ̀ a sì mọ̀ pé ìrántá ń bá sọ̀rọ̀ ìran méjì ni àwọn tọ́jọ́ sí pé kọ́ bá ti ń rí ní ti ń yí wọn àwọn tí wọ́n nílò kó repeat tàbí kọ́ fọ́ sí wẹ́wẹ́ kó lè bá yí dada torí ìdí eléyìí á tún fọ́ sí wẹ́wẹ́ kó lè bá yí wọn fún wa ó rí àwọn ẹni àkọ́kọ́ tá a sọ nìyẹn àwọn náà làwọn tọ́jọ́ sí pé wọn ò pàtàkì iṣẹ́ oríkè tá à ń foríkè gbangba ṣe ṣùgbọ́n wọ́n ṣàṣejù níbi iṣẹ́ tá à ń fi ọkàn ṣe tọ́ba bí léèrè pé ń bo eléyìí wá wà eléyìí pọ̀ lọ́dọ̀ àwọn àjọ tí ń bẹ̀ kí àwọn àjọ náà náà làwọn àjọ sófi ní ọ̀gbọ́ dáadáa o pẹ̀lú onírànràn bí wọ́n ṣe jẹ́ bí wọ́n ṣe yapa lọ ni ó dìbò lábẹ́ sófi wọ́n pọ̀ lọ́lẹ́rẹ́rẹ́ ìjọ wọn ọ̀yapa lọ bí wọ́n ṣe pín yẹlẹyẹlẹ tó nì lọ́mọ wípé gbogbo wọn lápapọ̀ wọ́n pàtàkì iṣẹ́ tó ń fọkàn sí wọ́n gbé lékè iṣẹ́ tó ń fi
1: ara ṣe
0: wọ́n wá yẹ̀yẹ́ díẹ̀ ẹlòmíì sí ẹ̀yẹ́ yẹ gbogbo iṣẹ́ tó ń fara ṣe yẹ̀yẹ́ tán ẹgbẹ́ bá ti máa gbọ́ padà wọ́n wá máa pe ìmọ̀ wọn ní ayélujára báàtì

Ti ọmọ rí wúlò fún ẹni tó bá wá pẹ̀lú tàwíìdì.

0: فقد ذوق
1: ذلك يوم الخلود فقد ذوق الجنة ادخلوها بسلام ذلك يوم الخلود التقوى هنا يسير إلى صدره ثلاثة هم الحديث وأنا مصلي الإمام أحمد التقوى هنا أنا باكين التقوى
2: هنا
1: وهجاوة التقوى
2: هنا
1: دخل جل عجي التقوى
2: هنا
1: أرينكم أمني wọ́n wá fi iṣẹ́ tà ń faraasi wọ́n fi sílẹ̀.
2: wọ́n fi iṣẹ́ tà ń faraasi wọ́n fi sílẹ̀.
1: wọ́n wá sọ iṣẹ́ tà ń fọkàn sí di ọba lórí gbogbo iṣẹ́ tà ń fi
2: ara sí.
1: ọ̀dọ̀ wa lójú pé ẹnikẹ́ni tó bá ti rìn báyìí ó ti kù náà.
2: ó ti kù náà.
1: àwọn ìjọ a nìyẹn. ọ̀wá àwọn ìjọ b fàhùn àwọn ìyíkù ní àwọn ìjọ b ni àwọn lọ sétí wọn láti fi takò ti àwọn alákọ̀ọ́kọ́. àwọn náà làwọn tó jẹ́ sí pé wọ́n nìgbélẹ̀ ti iṣẹ́ ọkàn. wọn ò pàtàkì ẹ.
2: wọn ò pàtàkì sí ọkàn pàápàá.
1: wọn wá pàtàkì iṣẹ́ tá à ń farasin nìkan.
2: tara nìkan lọ pàtàkì.
1: kórè ẹlòmíín bẹ́ẹ̀ nínú wọn látara bó ṣe pàtàkì sí ara lásán tó fojú kéré iṣẹ́ ọkàn oúnjẹ sọ fi hàn bọ mínìràn. àtòrí bí ọkàn gangan ni mọ́sídà òtẹ́rẹ́ ti dékìn ní títí bẹ́ẹ̀rẹ̀. ara ń bo ní ibi orísun bí tẹ́ bọ́ sí máa wọ inú ìbísí ayé yẹn. ńbo ní ọkàn ọkàn tí ọba sọkàn rẹ ń bẹ
2: ó
1: sọ ní excuse inú ṣẹlẹ à tí ó sọ gbangba tó yẹ sípò ẹbọnì tí ọba sọkàn rẹ ń bẹ wọn fò ní excuse inú ṣẹlẹ à ṣùgbọ́n tó ọba iṣẹ́ gbangba tó yẹ sípò bíbà tó ń sẹ lọ ni ṣùgbọ́n kàn rẹ ẹbọ ń bẹ ń bẹ wọn ò ní fọ ní excuse. kò
2: sábì jáde.
1: náà torí ìdí eléyìí wọn là ń kó tó ọba tẹ ẹ sọ pé ń bo làwọn ara àwọn eléyìí wa àti sọ̀rọ̀ àwọn alákọ̀ọ́kọ́ inú wọn wọ́n pọ̀ nínú sùúrùfì. ń bo ara àwọn eléyìí wa àmọ́ sọ fún wọn pé àwọn èèyàn máa bá lọ́dọ̀ àwọn ọba ọlọ́gbọ̀dọ̀ mùsùlùmí. owó ni wọn tó jẹ́ sí pé gbogbo ìjọsìn tí wọn gbangba ni wọn gbà. ogun tí a fi ń sin náà ní kọ̀kọ̀ tí a máa fi sin náà ní kọ̀kọ̀ ìta ni wọn ṣe kí ni ìta ni wọn pọ̀ o wọn pọ̀ o ọfẹ́sẹ̀ àdúrà mọ̀sáàsì ni gbìlọ̀ ọfẹ́sẹ̀ ti láwà quran mọ̀sáàsì ni ó gbìlọ̀ owó ni lójú kò tẹ̀sùn bá rẹ̀ gbanagbana báyìí ni kò ní gbé nu ilé kò dánu ilé náà ọkọ̀ mọ̀sí gbọ́ o mọ̀sáàsì ni gbé wa àwọn kì í palẹ̀ tẹ̀sùn bá rẹ̀ gan lọ mọ̀sáàsì ni a máa kó sí o sì jáde alọsí mọ̀sáàsì kan lẹ́kìtì alẹ́kìtì náà kò gbọ́ lọ́jọ́ náà padà yọ́dọ̀dọ̀ yín ẹ̀yìn tí ó ti di àlàpà
2: ó ti di àlàpà
1: ara fẹ́tàn kọ́ làbádìbò ǹjẹ́ náà máa débẹ̀ àwọnú máa wọnú kí ayáyí àràkókó kan ní inú àbáwọ̀ bá kan bẹ̀ nínú ilé tó ti dára pàtà àbáwọ̀ ya bàbá kan bẹ̀ òdàgbà púpọ̀ náà ṣùgbọ́n ó jù wà lọ́lọ́dún orí nígbà tí a bá ta òbí tó wà tẹ̀sùn bá àti bẹ́ńbẹ́ tó gbé kalẹ̀ kéjì ní lálá wẹ́rẹ́ nu màmá tó kó lórí ara wọn báyìí ọgá bí òkè báyìí mọ̀nyẹ́ ń fa
2: mọ̀nyẹ́
1: ń fa ọ̀sán jáde sí wa bí ẹni tí ó ti dàgbà aláìjì bá yìí lórí ìgbàsán jáde tààtún dì máa láti kàlọ́ náà kiri apò mú bí báyìí náà ó máa ṣe ìdíbò àwọn ará abẹ̀rù ń bà wọ́n pé ẹni yìí tọ́ba sépò fún yíyọ mú irọ́ nípa mú irọ́ nípa èpò kí ni ẹ̀sìn alákó tẹ̀sán wà bẹ̀ ntí à akọ mọ̀sáàsì ibẹ̀ náà mọ̀sáàsì àlàpà náà ni mọ̀sáàsì ti bẹ̀ náà máa ń wòye sí pé kí ó máa lọ máa ṣẹṣà tí èkìtì mọ̀sáàsì àlàpà lábá mẹ́ tọ́nà kí ló ń bẹ nínú mọ̀sáàsì kí ni kí ni sí wọn ó fi yá ipò àbẹ ni pé bíi jíìmù sí kí ni ìṣun sí kí ni ìṣun ló wọn àti ilé àlàpà lè sùn máa wá káàkiri jẹ lórí ti eré ìbúwọ̀mí arákùnrin tọ́ba bẹ̀rẹ̀ fún bolílé wa ọ̀pà lọ́dọ̀ àwọn bàrọ̀ gbùdù tàbá nígbà bàrọ̀ gbùdù àwọn ignorance àwọn aláìmọ̀kà ṣùgbọ́n nínú àwa mùsùlùmí náà wọ́n wà torí bí wọn ọ̀jọ́ kọ́ mi ju sẹ̀míù ari rasaki ìyáda kí n bọ̀ rasaki kesi ato rasaki fatayi kesi abu fata wáyé kó bẹ̀rẹ̀ náà rẹ̀ ló ká àbí wọ́n ń bo lọ́wọ́ láàrin àwọn tó wà nù nínú àwọn yìí tá a fi mọ̀ pé wọ́n pàtàkì iṣẹ́ ọkàn iṣẹ́ ẹ̀ka ni àwọn gbélékè iṣẹ́ ọkàn ọ̀ ń bẹ nínú ọdún yẹn sí pé tọ́lá tó fẹ́ kí wọn báyìí yóò yà fótó ara rẹ yóò yà fídó ara rẹ tọba gbọ àwẹ náà fílà tọba fẹ sínú yóò yà fídó ara rẹ yóò sùn gbèsè àyíṣẹ tí a bá gẹgà facebook rẹ yóò kó sí ẹ àgàtà tọba lọ múra alo salamu aleykum tàwa fúlàní sí lọ́bàá ẹ̀ máa wà mo fẹ́ sàlàyé fún ọ pé àwọn ewu ṣíṣẹ̀rí àmúwá nínú ọ̀rọ̀ ọlọ́run àwọn ewu tí òjìṣẹ́ ọjìṣẹ́ ńlá anábìwọ̀ mahamma sọ̀rọ̀ bá rẹ̀ tí wọ́n sàlàyé fún wa nípa ríyáwó yìí mọ̀ fẹ́ sàlàyé fún ọ bóyá tọ́ọ̀bá gbọ́ yé dáadáa ọ̀la kò mẹ́ tọ́ọ̀bá wa gbọ́ yé lọ́mọ kó lè lawọ́ pé kò jẹ́ sí pé tọ́pìkì yìí ọ̀ràn yẹn ni fún gbogbo mùsùlùmí púpọ̀ sí kíni kọ gbọ yé àìmọ́ gbọ yé ewu ń bẹ lóko ló ń bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀ lọ́mọ pé tí wọ́n kò ní ríyáwó yìí tí wọ́n fẹ́ sábà yé ẹ̀ fún ààyè kí ló kọ ẹ̀bọ ní jẹ́ bọ́ọ̀nù ẹbọ ẹni tó bá lọ igbá tó bá lọ àwo tó bá sí gbá lámà pẹ́bọ sí ríyáwó náà sí ẹbọ ló náà ni bẹ́ẹ̀ ni kí mo sọ bẹ́ẹ̀ ẹni tó lọ fi ṣẹ̀rí àrán iná lọ sọ bẹ́ẹ̀ ẹnìkan ẹni tó sì tún fi ṣẹ̀rí àrán náà ti sọ ṣáájú kó mo tó sọ ìyẹn ni bí ọlọ́run gan ti là á mọ́lẹ̀ pé ẹbọ ni bẹ́ẹ̀ náà ni òṣìṣẹ́ ńlá wa muhammad sọ́lọ́lọ́ àwọn náà ṣe pé ní kínú ẹ̀bọ̀ onímọ̀ sọ pé báàbù máa já àfi àrẹ̀yà ìjọkùnrin rìyà ẹ̀dáhùnlẹ̀ kan náà àrẹ̀yà ìjọkùnrin rìyà òun náà ni sikari ni yorùbá tí ń gbọ́ sikari ni wọ́n là kọ́nà ẹ̀ ni pé wọ́n pèsè ọlẹ́nu ni lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ẹlòmíì ò ní pèsè káyé ni síárì
2: ni
1: wọ́n kàn ń gbọ́ bíbà tá a sọ pé ẹ̀bà ṣùgbọ́n kọ̀mọ́ ti ń jẹ́ ẹ̀bà wọ́n náà kàwé pé ẹ̀bà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ṣe rí o láwùjọ tá a wà yìí nàbá ní síárì ni síkárì ni wọ́n kàn ń yàtàlà fọ̀rọ̀ ìnà bí ìfakọ̀ wọ́n kàn ń wí jáde lẹ́sán ni wọ́n mọ̀ kí ni wọ́n mọ̀ nígbà tí wọ́n náà kákọ̀ sórí nígbà tó wà kéékèèké bójúbọ ọmọ wẹ̀kọ́ ọmọ wọ́n kàn ń wí nìkan ọmọ tó máa wẹ̀kọ́ ọmọ ẹni tó wá mọ̀ pé wẹ̀kọ́ ọmọ yẹ kó wẹ̀kọ́ ọmọ wọ́n rẹ̀ sọ máa mọ̀ pé ọ̀fọ́ bí dáadáa wọ́n kàn ń wí lẹ́ àwọn ń pè wá ká farabalẹ̀ ká gbọ́ kí ni wọ́n ń pè ní àròyà tí wọ́n ń pè ní síkárì ni àwọn yóò bá àwọn bàbá wa àná wọ́n gbà á àwọn àfa wa àná ọlọ́run bá wa sàn wọ́n lẹ́sàn-án lọ́wọ́ àwọn tó ti kú mú ọlọ́run bá àforíjì wọn àwọn tó sì kù láyé ni wọn tí wọ́n dótò dódó ọlọ́run bá wa kún wọn lọ́wọ́ wọ́n ní àròyà síkárì ni wọ́n gbà pátápátá ẹni pé ṣiṣẹ́ nítorí káyé lè bá a rí ni kì í ṣe nítorí kọ́lọ́hún lè bá a rí tí a bá sì ń sọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ ẹ̀sìn ṣiṣẹ́ nítorí kọ́lọ́hún lè bá a rí wa àti káwa náà lè bá a pé àmùsíṣẹ́ ìdá àìtà àbúdàláhà ká ànínàká wà ní lamtọ́ kìntàráhù ẹ̀sùnmọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn ti kọ̀ lábàá rẹ̀ wọ́n ti pàkìtì ẹ̀ àìtà àbúdàláhà ká ànínàná àwọn akálèbá mọ́sídì sọ́fin wàhálà yìí àwọn afẹ́sàlàyé báàbò máa jẹ́ àfi ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé olùgbọ́ mi sáfara rẹ
2: báyìí
1: ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ bí ní láìta ánlá ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa tí wọ́n pè ní àríyá síkárì ni owó tó máa gbọ́ síkágbẹ́ni
2: náà
1: àwọn máa mọ yàtọ̀ láàrin síkágbẹ́ni àti síkárì ni àwọn máa mọ̀ pé bákan náà ni méjèèjì kìí ṣe pé kan lẹ jù kan lọ ìkan wí bọ́ bá ṣe síkágbọ́ ni síkárì ni kankan náà ni kódà síkágbọ́ ni ọkọ̀ mọ̀ ju síkárì ni lọ ń dáhùn bọ́ pọ̀ ju ti
2: àrùn
1: ibi tó mú wá ń dé àti ṣe wá ń dé ọ̀pọ̀ ju ibi tí àwòrán wá ń ṣe kí ni lọ ti ń gbé ọlọ́run sọ àjùjọ mẹjọ rẹ ṣáàlá wàsálàmù àríkùn mọ̀rọ̀mọ́tò lọ.
0: Sọ́dọ̀ àìsàn àádọ́kùn ìwàlù ètò ìhàzì
3: ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú International College Nigeria níbi tí wọ́n ti ń kọmọ lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìwé àti ẹ̀kọ́ ilé ní ìlànà tó bá òfin ọlọ́run mu láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìyẹn KG nursery primary to fide secondary gbogbo ẹ̀ ló wà mẹ́ àyíká tó dára tó dùn wò ni wọ́n ti ń kẹ́kọ̀ọ́ wọn kí bẹ́ẹ̀ tún ni ààyè pàtàkì wà tá a ti ń kọmọ lẹ́kọ̀ọ́ ìmọ̀ àlùkùrẹ́yàn tí wọ́n há odidi àlùkùrẹ́yàn sórí àti bá a ṣe kà á pẹ̀lú ohun tó ṣe gbọ́lá àwùjọ níbikíbi ìyẹn take weight ètò ààbò owó dúró re pẹ̀lú àwọn olùkọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè lábẹ́ àsíá àti olùdarí Dr. Fordy Abiola Nuruddin Alima ẹ̀ka Center for Alusunni Wali Jama'a ọkọ̀ òjòkà àwọn irinṣẹ́ ìgbàlódé ló wà ní Al-Medina International College ẹ̀ máa mọ̀mọ́ yín bọ̀ ń bẹ̀ ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn wà ní White Mosque area ìlúdùn lọ́ṣọ́gbó nígbà tí secondary school wọn wà ní ẹ̀yìn ọ̀wá Rodé Middle School ìlúdùn community ọ̀ṣọ́gbó nípínlẹ̀ Ọ̀ṣun ẹ lè kàn sí ẹ̀ka Al-Medina tó wà nínú ìwò Al-Medina area Old Ọ̀ṣọ́gbó Express Road Testing Ground area ìwò nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ download fọ́ọ̀mù wọn lórí ayélujára www.almedinainternationalcollege.com 0814 133 3731 tàbí 0806 289 6625.
4: Fela ni kan play.
5: O ti aso la fe.
4: Hip hop ni kan play jo.
6: Se yin le jo ni. E ntiro, e ntepa. E wa nda soro ijo.
7: Ah, de ro nke lenu e. Emi ti fo anu ijo ale oni. E da yan mo.
4: O gbele o. Kilo fa to tonu.
6: Eh, baba, eyin na ti so panu. Kon ti awon eyan so ni pe ofo ara to ti pe lara yin ti ba isan, egungun ati eran ara yin je.
4: Baba agba te ni be gi loju se o. Mo lo egbogi baba agba dura mi gba. Mo so panu.
7: To je polon lo yo mi. Lo wa nte koluba. Mo bo lowo ara tita. Oro si so mi n jaga ara bayi. Atelese to mo mi le mo. Iye ti da fi seyin. Ewo ni keyan ma ta gege. Bi keke Mario Olorun gba wa lowo isan fini pamo awon finish esin ide mi ja oju to ba fa koko eni sofo ajegun wa lodo baba agba wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abanoje Road Ikotun Lagos State ero ba ni soro won 08068216859 le kan si 08068216859 de ronke o si regbon re lowo ko mu dodo baba agba ko na le so panu
8: gbogbo apata la mo wi pe alafia on lo se pataki lo se koko eda to wa laye ti o ni alafia ara bi eni ti o si laye na ni alejo pataki won ti wa lori eto leni baba wa e ba wa ki gbogbo awon ti won gbo wa ke si daruko yin
9: oruko mi ni baba agba teni begi loju ilu maka onisegun bile to nfe we ati gbo so mara ile ore mo ki gbogbo awon baba mama atawon aburo wi pe a o ni faisan lugba
10: a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abanoje Road Ikotun. Mo ni ero ibanisoro wa ni 08068216859. 08068216859.
9: Lori awon aisan kan si keji ta ma nsoro nipe ni aisan nu san tabi wo to ni awoka abi aromolegun. Mo ni kin lopolopo to ma nfa. Tori pe lomi o ma to ma nfa bo se rin ta ti rin dogun. Oni pe opolopo mi to ti suburi. Abe to ti ni jamba moto ri. Abe to ti sise boya na lo nda to ti faragba ina orisirisi awon nkan lo le se okunfa wahala to le fa pe ki ati rin ki o dogun ki ati bere sadua ko di oran mo ni wo to ba tin re apere pe boya ara nro mi a pariro ese kikan elomi o ma rin lo ba iba to ma bo lese ti o fe jabo to ba tin awon apere tete ma wi pe aisan tabi arun lo nbo nu agbo ara re ni ati rin o dogun ibadi ko ma buo so ni gbogbo igba ka ti rin o dogun ke ti o ma pariwo kaya o ma lu pipipi elomi aya re o ma ja ni elomi apakara lati okede sale ni okuta itai elomi gan gbogbo nkan ni o ma ma ti pipipi nu agwa re to ba tin ra won kan bayi
10: a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abanoje Road Ikotun gbogbo bi te ba tin bo te ba ti de koto roundabout ewo marua to nlo si Abanoje Road tabi te ba n gboko bo Abanoje Road ni ke bere e bo le ni Dele Ara bus stop apa to yen le ya si Number 20 Amoka Street Dele Ara bus stop off Abanoje Road ni Ikotun Lekun
9: baba agba teni be gi loju ni ke ma so pe Ikotun jina irewesi okan ni won pe be e koko toju irewesi okan yin na ke gbera file bayi pe Ikotun ya lodo baba agba teni be gi loju ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abanoje Road ni Ikotun e ba ti de Ikotun e ro ba ni soro te le fi pe mi
4: 08068216859 08068216859.
9: Eyin na ma bo gan ni abiji iroyin ta foju ba. Awon mi o ti e lawon fe logun bile ma ma so be. E ma so be owo ti wo fi n gbale omo ye owo to san logun ti ile to gba to dress inu e ndagu ara re njo toju e. Te ba wa de ma ni na line. Ma ba so pe na line baba agba teni be lojo ba ti de nta ko ma fun e to ba ti lonu agu ara mo lo ogun ko ti se o tin be. Iwo na danwo ko ma bo.
10: A wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abanoje Road Ikotun. Mo ni ero ibanisoro wa ni 08068216859. 08068216859.
9: Iwo dati ni dogun fun boya orin won ku won ku. Orin on te koluba. Elomi eti e ma ma pariwo ni. Elomi bi se rin lojo na ni o ma joko, bi se rin ni o ma joko. E wo gbogbo awon baba wa, mama mi te wo to je pe ba se rin, e ma fe re ni. E ma re ni. Bo se se yan were were to fi di oni yen ki se pe ba se bi awon na niyan iwo to wo enku abegbe karanku to tete jade bayi ko ma bo wa fun ititoju ati mara nipa tewe tegbo
10: ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abanoje Road Ikotun
9: lodo baba agba teni be loju wa fun itoju to peye orin wonku wonku orin on te koluba ati ni di oran fun wo iwo gan gbogbo obadi gbogbo eyin lo ti bi wahala elomi ma nbo lokan bayi bo se nbere ni o ma kuru bo se nbere ni mo ma je kiti o di be to ba ti rapere kekeke tete gbera bayi
10: ma bo sodo baba agba a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abanoje Road Ikotun
4: ero ibanisoro wa 08068216859 08068216859
9: gbogbo adugo to ba tin gbo wa bayi de te ma bo lodo baba agba lori ati ni gogun ni ati se igbanse doran ni e te lo mi ti ba bolon saanu wa to ba gbo wan gbowo ka to se igbanse ni be se ngbo mi pa dele mechanic ni elomi e ni le ba soro nitori pe elomi o le nawo sagu are afi ori ko si tani ko ra fun nawo ti o ni se e ma fi ra yin sere agbo ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gogun eyin de ro pe boya mo ti lo le ko si se e ma so be gogun wa la logun ko se ti o logun sugbon olorun oba fe nikan si de nikan lo bọlọn se ma ko se ti ma nbo sodo wa olorun ti ngbadura a ti mo pe adura ti gba ko to gbera le ni to ba ti ra pere pe boya nrin bata nbo lese re e a se nko paja paja lowo lese ati ni gogun apa romi egbe kara romi ati gbera gan baba ni pati ya iwo le lo ogun lo ni ogun mo ni olorun bo ni ja rogun an gbe ni sugbe ni to ameri o an di magidi mo pe ka to rin olorun ni je keri sugbon adura la so ran ju ka gbe igbese eh ko to oju olorun to nbe gogun ona ti so kan si keji ba fi wa lagu are to nfura si tete ma bo si
10: number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
9: lodo baba agba teni be gboju
5: ero ibanisoro wa 08068216859 08068216859
9: e tete ko le te ba ngbo lale e jide be ndaji te ba ngbo losan e ma ti je pari ke ti ma bo ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo lori tewe tegbo ti o mu kara yin o se kebe kebe sagbade we marugo ta kebe lodo baba agba teni be giloju ilu maka onisegun ibile to nge we ategbo so mara yin lori elomi ni mato ti o toju mato eyin lori bi o se ri gege be na loro ara wa ara da bi mato ni ta ba gbe mato so na ta ba nlo bada bi ta ba nlo ta ba service e mo ko le taku soju ona odun wo ni won ti wa laye to tin je to tin mu to n gbadun to ijo toju ara e ni ta ma wa soro pe bye bye le ra wa o ti won judo iro na ma npa ma ba so be o baba agba teni be lo gbogbo bi ti mo nde pata adura na ma nse fe mi boya gbogbo ara lo nte ni ara yin eni owo nkan mi ni egbe kara ro mi ni to ba ti wa nri awon apere kan ogbodo gbe igbese lati wa toju are
10: we number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
5: ero ibanisoro wa 08068216859 08068216859
11: baba agba teni be gi loju opo lo ti nowo nowo towo ti tan kele kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu Ikotun to lelomi ma so pe Ikotun jina o
9: baba agba teni be gi loju ni ke ma so pe Ikotun jina irewesi okan ni won gbe be e kokon toju irewesi okan yin na ke gbera fine bayi pe Ikotun ya lodo baba agba teni be gi loju
12: ki lo ndo la mu kini won ti nawo nawo nawo lere aisa agban ni lowo olorun ma jari ogun wahala ya n lu pipipi ayin to ejo birin lete n gbo gbogbo ti mo so pata wa ni abi won so ron gbo birin ni gbogbo tokun to birin lo ni ta so yo sugba won to ba won wa woju olorun to nbe lo na to light kan si keji nu agbara iwo kan si baba agba teni be gi loju ona abayo olorun lo se to ba ti de lori gbogbo kan ko la le ma fe nu ba gbogbo ti won na ba joko to ri pe se olowo lowo bayi mo pa isa tarun to ba ti bi mo ma bo si
10: number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
9: tete ma bo ko ma bo mo se soro yi lokunrin lobirin lomode lagba olorun bo ni so wa den to ma tiro a to se a fi won se yeye sugbon kankan lo se okun fa e te ba tin ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idanari lori sirisi ti na ti gbogbo ara o ma fa kichara abi eja o ma nje ko wiki ojo ori ma nfa ale to ba ti fa ti won tete ma bo sagbade we marugo ta kebe lodo baba agba te ni be to ba ti degen won na ah baba won ni towo la ma do be a ki n gbokere ma dunu obe teyan ba je obe labekuta loni to ba n gbelu eko abibadan njo keji o ran ma lo pe lo ba ara wa to ba ti dani ele ba ti foworo oye ko ko loju eyin e gbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se n gbo mi bayi e dide fia e ma bo pe ah o be je nti e wa e mu gbagbo yin lowo te ba tin bo so do baba agba teni be loju
10: we number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
9: e wa ke wa jafani ewe ati gbogbo ni afiji eyin na e didi ke ma bo kino n se o kino yu elenu wahala ati damu wo lo wa nu agbara to ti fa isan boya ati ni dogun ati gbese di wahala gbogbo egbe kara ku tai tai jeje nibi ni ele iwo sibi ni olorun bo ni je ka wa rogun ofa ofa buruku oni ba wa fefe buruku oni fe lu wa orisirisi ona lo n gba wa lo
13: àwọn àrètí yìí.
14: Ha ragbe ro pa wara ile.
15: Am ebo na profession.
14: O da se olo ri bo se rin ni. Orun ton te koloba. O tun rin won kun won kun.
15: Ijo olu wa da bayi. Ah nkan kan ma n ba eni yi fa.
16: Ma je ki ofo ojo pipe tabi awon isan to le fa ki ati gba pa gbe se odi ni ra da owo le. Ori keri ki ara nro ni. Abo nwu ara tita ara njani je. Ko ri o ma gba ye o le ruku ati bere mu nkan nile di ni ra. Bo si se eyin didun abi egbe kara re nkuta ita ida toke dele. Ke yan ma rin ko dabi pe nkan ra lese. Bata ti bo lese elomi ko ni mo. Elomi a ma rin a ma ta gege bi keke Mario. A lo ra isan ti gbon ni lowo ti n da ni wole. Ti finish esin baba gbate ni begi loju ero ba ni soro won 08068216859 abi ko lo kan si won baba gba wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abaroje Road Ikotun Lagos State ero ba ni soro baba gba 08068216859 08068216859 baka da foju nu wo ka se fiti ta wo
17: baba gbate ni begi loju se o ponu egbogi baba gbadura ni gba
18: band fm band

0: Animo kaye Abba Spiritual Therapy. Si gbogbo aye mo si Baba Tapa Worldwide. Wọ́n kalẹ̀ sí 61 Santo Avenue, Abule Egba Bus Stop, nípínlẹ̀ Èkó. Wọ́n ní ara líle lògùn ọ̀rọ̀. Ẹ̀dá tó bá wà lálàáfíà, ohun gbogbo ló ní. Àgbo tó bá sì gbani lọ́wọ́ àbíkú, omi inú rẹ̀ kò gbọ́dọ̀ gbẹ. Síwájú ohun gbogbo, ẹ kojú òpó ìsílẹ̀ yóò ṣe yín láǹfààní 0803-373-5570 0803-373-5570 tàbí 0708-927-4444 0708-927-4444 Ohun tí àgbà fi ń jẹ̀kọ́, abéwé báyìí ló wà, adára má ṣàṣẹ̀ kẹ́kọ̀ọ́ sí. Bí ìṣẹ̀rí àbá jẹ àjànàkú, fẹ́rẹ̀ òun kan gbèdè, ilé ayé ẹ̀dá tó porú kúrúmuṣu, bẹ́ẹ̀ ni. Ọlọ́run kò ṣe bí èèyàn ní kábẹ̀ ara ayé kò lè pa kádàrádà ní tòótọ́ ṣùgbọ́n wọ́n lè fọwọ́ ago sẹ́yìn ọlọ́run yóò pèsè ọmọ alárùbáríkà fún gbogbo ẹ̀yìn tẹ̀ ń sunkún àìrí bí ọmọ ṣọ́ṣọ́ṣọ́ báyìí nílé atare kún atare kẹ́kì di tiẹ̀ láàbọ̀ fún àṣírí gbígbàdúrà kálámù àdúrà bàbá tápà wọ́ọ̀dúà ẹni kẹ̀kẹ́ sí wọ́n wà ní santos avenue abúlé ẹ̀gbà bus stop lẹ́kọ̀ọ́ iléeṣẹ́ bàbá tápà wọ́ọ̀dúà ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pẹ́ẹ́sì alálọ́bọ̀ tàbí àrùndínlé ló ń bá wọn fínra àwọn kòkòrò àìfojúrí májèlé oúnjẹ ìmọ́tótó ara ẹni náà má ṣe pàtàkì gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ pé ẹ wà nípasẹ̀ oyún níní bàbá tápà wọ́ọ̀dúà ẹ̀ ṣàdúrà pé ẹ ò jáwé àbíwẹ́rẹ́ lágbára ọlọ́run ọba ẹ̀yin àgàn ẹ ò tọwọ́ àlàbòsùn ẹ ò fi pamọ́ lára lórí èyíkéyìí àìsàn àrùn alálọ́bọ̀ àìróorunsùn àrùn pọ́njúpọ́ntọ̀ àrùn ọmọléegun tàbí fòníkúfọ̀ládìde kí gbèsè ayé ẹ̀dá kó wà pa kó rí ìkẹmú lórí ìpẹ́ ẹ pè sójú òpó bàbá tápà worldwide 0803-373-5570 0803-373-5570 tàbí 0708-927-4444 0708-927-4444 Wọ́n kalẹ̀ sí 61 Santo Avenue, Abúlé Ẹ̀gbà Bus Stop, nípínlẹ̀ Èkó. Animo kaye Baba Tapa Worldwide, wọ́n ní mo tètè dé, mo ríre, mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí. Ọlọ́run kò ní fi ṣe ara wa dé wa dé o, Baba Tapa ló sọ bẹ́ẹ̀.
1: Animo kaye Agba Therapy.
2: Bílọ̀ ọ̀rẹ́ ẹ̀kọ́ láńkọ̀.
3: Ó ní wọ́n máa jẹ́ kí n bẹ́ ẹni tí ó wá ayé wà lára rẹ̀ ṣe.
2: Bíi ti báwo.
3: Ojoojúmọ́ ló ń pín sí bíbí ìgbà tí mẹ́sẹ́ńjà bá ń pín lẹ́tà iléeṣẹ́. Ó ṣòwò ó fìdí rẹmi. Bó ṣe ń ṣe ájò ló ń jò dànù.
2: Ṣé o ti wá gbìyànjú àníwọ̀n káyé.

ẹ̀dẹ̀ pẹ́lẹ́ pẹ́lẹ́ búrẹ́dì àti pẹ́ẹ̀ pẹ́ẹ̀lẹ̀. Àwọn oúnjẹ yìí kì í sábà wọ́ láti rà, a sì gbọ́dọ̀ lọ jẹun. A gbọ́dọ̀ jẹ́ ní àjọjù kí ṣúgà náà bẹ̀ kọ́ ló ba àpọ̀jù tó tó ń bẹ lókun bẹ́ lẹ́gbẹ̀dọ̀ káàkiri wu. Kò sẹ́ni kan tí ó lè ṣúgà lára. Àpọ̀jù bọ́tì ló fa sọ́ra mọ́ bábẹ́rẹ́ àti pẹ̀lú lọ́tà lọ́wọ́ padà sọ̀gùn. Láàrin wákàtí méjì sí mẹ́rin kó ba fún arúgbó tó di bí lọ̀tọ́ fún àwọn sẹ́ẹ̀lì ara gbogbo ọ̀wọ̀ ni ara wọn ni. Kọ́ọ̀sì màmú ìpàdé àtàtà ìwọ́dọ̀ kúṣẹ́ o. Lákòókò àwọn oúnjẹ afúnilẹ́bẹ̀ asẹ́ẹ̀lì lóòwú lábala ẹ̀kọ́ kókó wa. Kí ni òkúté olùgbèjà ara lẹ́yàsùn oúnjẹ asẹ́ẹ̀lì lónìí o fún ìpèsè oúnjẹ ara àti àwọn èròjà tó lọ́kọ́ lóòrùn oúnjẹ ara. Tẹ́lẹ̀ ìjọ àwọn ẹ̀kọ́ dúró ìṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe pàtàkì púpọ̀ fún àwọn ẹ̀kọ́ náà ìṣẹ̀lẹ̀ ìṣàwọn ẹ̀kọ́ ọmọ ní wákàtí mẹ́rin sí mẹ́fà kó oúnjẹ afúnilẹ́bẹ̀ ẹ̀kọ́ tó di bí ọ̀tọ́ sẹ́ẹ̀lì láti fà mù. Àwọn oúnjẹ afúnilẹ́kùn ìlera ti lórí ọrùn ẹja oríṣiríṣi oúnjẹ tí a fẹ̀rẹ̀ sí bí a lè

0: sí gbogbo ayé ṣe lè mótó agbára àdúrà ká kò sí bí ìjì ṣe lè jà tó ọlọ́run ọba ló kápá ẹ̀ èyíkéyìí ìṣòro tó bá ń dojú kọ ni ìgbàgbọ́ nínú ìgbìyànjú ohun ìbẹ́lọ́run gan-an làṣírí tó ń tú ogun ayé palẹ̀ tá a bá wá ń sọ̀rọ̀ nípa ẹni tọ́lọ́run ọba mi gbà fún lọ́wọ́lọ́wọ́ tí yóò sì máa gbà fún títí láéláé a nímọ̀ káyé bàbá tápà ọkàn gbòógì nínú àfàdúrà jago láti tú ogun ayé tó ń dani láàmú kalẹ̀ náà ni bàbá tápà jẹ́ síwájú ohunkóhun ẹ̀kọ́ àdírẹ́sì àti nọ́mbà yìí sílẹ̀ nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ni a nímọ̀ káyé bàbá tápà wà 08033735570 08033735570 nọ́mbà anímọ̀ káyé bàbá tápà nìyẹn kí ni nǹkan ọ̀hún tó ń dojú kọ tó fẹ́ mú ayé sú ọ àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ń jẹ́ kó o máa kọ́mi lójú wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ bí ìgbà tó jò bá máa fún lóòótọ́ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ sílẹ̀ ti fi mù ọ̀pọ̀ ìjì ló ti jà tó sì ti ká ni lóru lé àmọ́ tòun ti bẹ́ẹ̀ má sọrùn kọ́ ẹni tó mọ̀ nípa bá a ti ń bẹ lọ́hùn fún ni tí àdúrà ó sì máa gbà ní mọ́nà wà lèyàn gbúdọ̀ kàn sí i torí wípé ọwọ́ ti bá ń dunni ìyẹn kì í kì bọnú aṣọ o ẹni tó sì lè sọ àṣírí ogun tó ń dani láàmú gan-an lèyàn ń kọ́lẹ̀kùn ọdún ẹ̀ fún ìbéèrè àti àlàyé nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08033735570 a ní mọ̀káyé bàbá tápà ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ.
1: A ní mọ̀káyé àgbà fẹ́ràn bí ó bí tuntun ìgbàlódé ìṣòwúrẹ́.
2: Bíbọ̀ ọ̀rẹ́ ẹ̀kọ́ la ń kọ̀.
3: Jẹ́ kí n bẹ́ni tó wá ayé wà lára rẹ̀ ṣe.
2: Bíi ti báwo.
3: Ojoojúmọ́ ló pín sí bíbí ìgbà tí mẹsẹ́ńjà bá ń pín lẹ́tà iléeṣẹ́. Ó ṣòwò ó fìdí rẹmi. Bó ṣe ń ṣe ájò ló ń jò dànù.
2: Ṣó ti wá gbìyànjú ànímọ̀káyé bàbá tápà.
1: Ànímọ̀káyé àgbà fẹ́ràn bí
2: ànímọ̀káyé bàbá tápà sọ̀pọ̀ náà gbóná ẹlẹ́gbọ̀n rẹ̀ ló gbóná ó gbóná tó gbóná ló tẹ̀tẹ̀ jẹ́ bí ajẹ́rẹ́ ewé ń bẹ ẹgbẹ̀rún àdúrà àdúrà tó ń rún ogun ayé pa ń bẹ lọ́dọ̀ ànímọ̀káyé bàbá tápà gbogbo ẹni tó ń bẹ náà fọ ọkọ aya ọmọ rere ẹni tó ń ṣòwò tó fẹ́ jèrè ó wáṣẹwáṣẹ ò iṣẹ́ jẹ́ kẹ́nímọ̀káyé bẹ lọ́hùn fún ẹ gbogbo ayé bá sọ rẹ̀ lọ́rọ̀ mọ̀dìmọ̀dì tó sọ pé lọ́rùn tó ló ṣòro bàdájá ewé ló ń tẹ gbà tẹ̀bẹ̀ àdúrà ànímọ̀káyé fi jẹ́ dànù nọmba 61 santos avenue abúlé ẹ̀gbá la ànímọ̀káyé bàbá tápà fìdí kalẹ̀ sí o tó ti ń fewé àtẹgbè ṣe bẹ́ẹ̀ 08033735570 08033735570
4: ẹ̀rọ bọ́lá kú oríire o mo ti bá ẹ̀rọ náà báyọ̀.

bá èrè kúkú ní bàbá ara yín ọ̀rọ̀ kò tó bàbá àwọn ẹlẹ́gẹ̀ ẹ̀kú lé ní gbogbo tí ẹ ti láǹfààní láti máa gbọ́ mi lálẹ́ tó ní ṣàlàáfíà ni mo bá yóò òye ní gbayè lọ́rọ̀ orí àtẹ́lẹ́sàn sì mọ gbayè láàrin ọ̀nà òun ní gbayè láàrin ìlú lágbára ọlọ́run àmọ́ gbayè ni a ò ní tẹ́wọ̀n ẹ̀tẹ́ kì í ṣe ti wà a ní tẹ́ láṣẹ ọlọ́run ọba àmẹ́dùmáyé ẹ̀kú lé o ẹ̀kú àjálẹ̀ ẹ̀kú iṣẹ́ òní ẹ̀kú àfọmọnìyàn ṣe láàláwa ọmọnì já sásán ẹ káàbọ̀ sórí ètò ètò wa ètò ní ìtọ́ ọlọ́run ọba àmẹ́dùmáyé tàpì ní àràgbélayé àràgbé àràgbélayé àràgbélayé o ẹ̀kú lílẹ̀ kan sí táwọn sàlámì lórúkọ tìmí ẹni ká dúpẹ́ lọ́wọ́ òṣùpá tá a ní kọ́ràn tọ́ra àràmọ́jú ká dúpẹ́ lọ́wọ́ ẹni tí sùn nígbàwọ́ ètò yìí alhaji kozim anemaka ẹ̀ àwọn ọlọ́sùn nígbàwọ́ ètò lálàyé òní já sásán ẹṣẹ́ o tí yóò ní ta pẹ̀lú àṣẹ ọlọ́run ọba àmẹ́dùmáyé ìlú kan tí mo fẹ́ gbé wọn lálẹ́ tò ní àmọ́ ẹjẹ́ ni dúpẹ́ lọ́wọ́ ẹni sùn nígbàwọ́ ètò náà torí tí yorùbá ti sínú wọn gbogbo àwọn ọ̀rọ̀ jàǹkàn-jàǹkàn tá a mọ̀ gbé lórí ètò yìí àmì láǹfààní àti gbọ̀ láàfin ní ká kọ dúpẹ́ lọ́wọ́ wọn náà bí wọ́n bá gbọ́ báyìí tí wọ́n bá fi ti gbọ̀n dànù ṣùgbọ́n wọ́n mọ̀ pé nǹkan kan bẹ lóde òkun tí ò wúlò fẹ́ èèyàn mẹ̀ dáadáa mọ̀ pàápàá jùlọ ọmọ yorùbá lápapọ̀ adúpẹ́ lọ́wọ́ wọn o iléeṣẹ́ anímọ̀káyé wà ní Santos Avenue number 61 Santos Avenue gbogbo ẹni tó bá ti dé ibi ilé pé yẹn ìrẹ̀nà bíjì ẹ ti rọ́nà kan ti ń bẹ lápò ọ̀tún ẹyà bẹ́ẹ̀ ẹ láwọn ọlọ́kadà lọ́wọ́ ọ̀sàlẹ̀ ẹ sọ pé ń lọ sọ́dọ̀ anímọ̀káyé gbogbo wọn ní ọmọbẹ wọn gbé ilé bẹ́ẹ̀ láì fọ̀rọ̀gùn láì fàkókò ṣòfò nọ́mbà bàbá anímọ̀káyé kò yí padà 0800 33 73 55 70 0800 33 73 55 70 ẹ̀múkalẹ̀ tó ń tọmọ tó ń ta ẹ̀kú tí ṣe báàlì ọ̀rọ̀ ẹja àjọ gbádùn tá a bàrà wa sọ lálẹ́ tó ní mo fẹ́ pè ní ṣáàkíyèsí o lọ́dà kò ní bàjẹ́ ẹjẹ́ ń dé ọ̀dọ̀ wọn náà pa.

adupo adupo okun e ba nkesu won lake e ba nkesu won loko e ba nkesu won lo ara gwaga e mo wa gbe nta fe bara wa so la lejo ni e ba nkesu gbogbo awon mo ti baba won ni yawo meji to ni yawo meta e ba nkesu awon mo ti won gboju mo wi pe baba baba won bi o ni yawo merin bi o ni yawo meta ni won eni won wa fi ti gbe yawo ro ki won wa gbe nta fe bara wa so la le ni e ba nkesu awon mi le e ba nkesu awon mama ti won lo mo lukere papa julo awon to dabi oni wi pe won lo mo le we o si lawon omo to je pe won re wa tuti ye ki won lo ko mo fi ni e ba nkesu awon odo langba an bi so ko to si be be e di ko mi ta so yi aye ju be lo aye aye ta mo ti laye o ta mo ti aye o mo ni ta ya o ni aso olohun ba mi dumare mama o mo ti joko yi e joko e tun mo se abi o je mo so pe aje mo se ni je mo aje mo ni iwo ta aje mo ni ba se dada a ta aje mo se ba se dada tora gabo mo le di e bi mo e di e pa mo o ra gabo me to pe ye pa mo o ra gabo mo ti e ara gbe aye kaluku le yo ra le aye gbe fun ra e ba ba ra le aye gbe fun ra e ni ka ra le aye gbe fun mo ni àwọn kan ní bó láti ra ẹṣeun kì í ṣòwò là ń kó wọn sọjà tá a fi sọ pé à ń ralẹ ayé gbé kì í ṣe pé wọn lé lẹ lọjà tá a fi wí pé à ń ralẹ ayé gbé torí ọrọ sunkún ní ojú sunkún là á fi wò ó àbí bàbá tí kò rẹ rí gbẹndu kì í ṣe ti oúnjẹ lọjẹ kí kò rí gbẹndu ọ̀rọ̀ tó fi bẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ nínú ọkùn tí ò ṣe bẹ́ nìkan sọ ni ojú àgbàlagbà tó jìn kì í jẹ́ pẹ́jọ́ rẹ̀ ló jẹ́ kójú ó jìn bí ò ṣe pé ní tójú àgbà ti rí ìlú mú kójú àgbà òkú mú èrò àgbà tó wá pa tí wọn ò kú lẹ̀ tí wọn kọ̀ tí ò wò rárá kì í ṣe ní ojú wo bí ò ṣe pé ní tí àgbà kó sórí nǹkan gbàgbé orí mi ẹ̀rọ gbàgbé o ayélujára afaq alhaji kazeem ni wọn sọ nígbà owó ètò yìí number 61 santos avenue ni wọn wà ni wọn kalẹ̀ sí ẹ lè bá wọn nígbà wọn sọ tẹ ẹ bá tí ó dùn ẹ lọ́kàn fún wọn 00337355570 00337355570 nọmba ni maka inu ọlọ́run ọba mi dùmọ̀rẹ́ kọ́ sànù wa nǹkan kan o ayé le o àwọn ajẹni fẹ́mi ń kọ́ àwọn abánidọ́wọ̀ ẹkẹ láìsọ̀rẹ́ ẹni àwọn ni wọ́n ń ṣe àwọn náà ni wọ́n tún sàánú abánikàánú ó yàtọ̀ sí àsàánú ẹni àwọn tí sàánú ẹni wọn ò wọ́pọ̀ àwọn tí sàánú ẹni sì wọ́pọ̀ ọ̀pọ̀ ni ò ní lọ́wọ́ àmọ́ ètò ti lọ rí bí ara rẹ fún nítorí pé onírìn ìrànwọ́ lọ́wọ́ wọn ó sọ gbogbo àṣírí tán ilẹ̀kùn bí ó ti rí pé ọ ṣàṣírí ẹ fún tán lọ́bẹ̀rẹ̀ sí ni máa fọwọ́ mi wọ́ àwọn abánikàánú nù àwọn èèyàn yìí ṣàṣàánú ẹni abánikàánú nù àwọn abánidárò abọ́niwọ́rọ̀ láìrí dá iṣẹ́ ẹ̀wọ̀ nù àwọn nù àwọn ohun lọ tẹ ẹjọ ní àwọn ohun ni wọn sọrọ tiẹ fún àbí wọn ní àgbọrọ sójú tiwe àgbọrọ sí kùn ní tagbà àgbà tí wọn bá rí kùn gbọrọ sí ohun wọn kì í ṣàyè rè ẹni kọ yìí ó wá rò pé rí lọjọ kan ọlọba ìyá ẹ ọkọ rí sílùú wọn bó ti délé tó kí wọn ọrà kan wá fún wọn ọrà fún ìyáálé wọn mẹ náà bẹ́ẹ̀ ló kí wọn làwọn náà yí ọmọ àṣàkẹ́ tó jẹ́ mẹ́ta ọmọ gbá ọmọ àwo kòkò bàbá àṣàṣùn wọn ṣáàkì lókìtì jẹ́ inú ẹ̀dùn kí wọn ohun àti ìyá ẹ̀ bá wọ yàrá bẹ́ẹ̀ ni màmá wípé kí ló dé láti gbà yìí ó lọ kí wọ àbí ìtòkùn náà ni mo kọ gbálẹ̀ àbí ìtẹ̀wọ́ kan wà

0: egbumi olodu mari wa fe nikan jin kan lo agba isegun ti won mo ninu iwe atebo ti olorun fun se ni baba papa animo kaye okan pataki ni won kini won la koja kini doju ko kini doju ko olorun fun ara e ti lana abayo fun gbogbo eyan lati bolowo doju ko aye iwo sat osu baba papa animo kaye loni ni number 61 santos avenue abuli egba lega tabi ke ma pe 0833735570 legacy 0803373 5570 animo kaye papa tapa oko meji se dada
1: nu de adupa odo olorun adupa ipokun akoko ti ko mi papa mara ah oda o ba nkan owo re nti an ba ni owo re lado lado se kila do fi jo yan mo ya bi omo iga lo se ri o ase yo mo yo tu aye yin o mo mo se ko ninu gbogbo yawo ni ko irin ajo ori omi ola ni wa mo gbe ko iya ni re o tu oro mo re baba dide e la kiesi sira yin e kiesi abi I like yes in the gbogbo oro yin bayi bi se bayi lo se tele ara gbe laye e kiesi oro ara yin aje andipo lowo animo kaye baba chapa ya imo na lale na dile 08033735570 08033735570 number baba animo kaye baba chapa niyan iwa gbadda gbe ojo oro si lale ni jomojo lagbara olorun a tun pade lori ojo yi ani ore le wa o agbe shetan rede daro aliko mo ti shetan mo rede mo rede ko sun jo mejo wa tun lanfani ati bara wa soro dada mo ran tin gbogbo gba wi pe ara gbe laye o tai o salami lo ko mi o da ro o wa yo lasun ti jo mejo o di wo bi ojoro
2: oran yin oju wa lati odo alhaji musbaudin ogunbona baubon
3: baba adini aisha olalonpe mosque
2: ti won wa ni titi layo egbe nipinle eku ni ifowosowopo pelu imam sulaiman musbaudin akani laigbagbe missiona aji ashiru ganiyu oriyomi ni won so wipe inna lo atoyiba lam yaqbalu shay'an illa tayyiba olorun oba oba to mani be won ni gba nkankan lowo emi ateyin afi nkan to mo eje ka wa lo gbiyanju ka ma wa ni mimo alayika ati lawujo wa tori pe imototo o bori arun mole boye se bori oru ka to lo sin lohun agbudo wa ni imototo ta ba tun sin lohun tan a wa ni imototo ka je ka awujo wa wa ni mimo e ma je a se baje abi se egbin si awujo nitori pe ajakale arun a ma tan latara aisi imototo lawujo imototo mo le bori arun gbogbo oro yin oju wa lati odo alhaji musbaudin ogunbona baubon
3: baba adini aisha olalonpe mosque
2: egbe nipinle eku
4: èyí ni láti sọ fún gbogbo onímọ́tò pátápátá lójú pópó pé níbi gbogbo tí ẹ bá ti rí àmì sí caution ìtọ́ka sí pé mọ́tò bàjẹ́ ni o nítorí náà ẹ jẹ́ ká rí dájú pé a fi mítà mẹ́wàá sílẹ̀.
5: mo ń gbọ́dọ̀ mọ títí gan tó rẹ aráàlú ní ṣílágbà fún ibi onímọ́tò pé àdínlé balẹ̀ rẹ kó yá kó yá bí kí àwọn onímọ́tò jẹ́ kí sí caution níbi máa wà lẹ́yìn bí tí wọn tó gbà kí gbà onímọ́tò lè bàjẹ́ lópópónà ẹgbẹ́ ìkìlọ̀.
6: Jẹ́rẹ̀ o, ìyẹn ẹgbẹ́ àpèdè Yorùbá, ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn àti Happy People's Club, Alhaji Abiyomisola Olanu kan, aláṣẹ Twins Mother Food Canteen, akówọjọ ṣàṣà Lẹ́kọ̀ọ́, kí gbogbo oníbàárà wọn tí wọ́n bá wọn ra oúnjẹ, àpamọ́wọ́ owó, àtàjèrè ọjà. Bákan náà ni wọ́n ń kí gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn Land, láìgbàgbé Ìbàdàn Pillars Club, lọ́mọdé lágbà Happy People's Club, ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá tòótọ́ àti ẹgbẹ́ àpèdè akúṣẹ́ ọpọlọ. A ò ní tọ́ sájú o, a ó kó èrè òkò délé, ẹgbẹ́ yín ó máa lékún. A ò ní tọrọ jẹ, a ó máa ríná rílò, a ó tayọ nínú ẹgbẹ́ pẹ̀lú ẹ̀mí gígùn àlàáfíà la ó fi lò gba o. Àmì.
7: Band FM
8: 92.9. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin èèyàn mi, orúkọ mi ni Mrs. Abike Amowo láti ilé-iṣẹ́ Ambi Jewelries and Accessories.

0: ayé adẹ́dà sẹ̀dá òbí ọ̀run ọba tí ń jọba níbi tẹ́nì kò tilẹ̀ ìdádé láéláé iṣẹ́ ọwọ́ rẹ̀ ò fìgbà kọ̀ọ̀kan dìmẹ́ rí bẹ́ẹ̀ ni kò ní àkùdé kò sì láàyè ìjẹ́ ìwọ́ tó dá ayé àtọ̀run tó gbé kalẹ̀ ní àdìtú àrà mo wá rí fún ọ lórí ètò fúnta lẹ́ẹ̀tù ní ọ̀ká bíyèsí rẹ̀ ó fi orun ó fi sàpẹrẹ ikú ó fi àìsàn ó fi ṣe àpẹrẹ ikú ọlọ́run ti ń dé nítòbí tẹ̀rù alágbára ńlá ti tu ayé àtọ̀run lára ètò gìrò tí ń bẹ nígbà gidi ọ̀tá ọba ti dáná sun gbogbo olúgbé ìgà ojúbà rẹ mo parú búrúbú níwájú rẹ o mo yíká ọ̀tún mo sì yíká òsì fún talẹ̀ ètò ní gbogbo tí n bá sọ lónìí onídìmárè lóhùn mi láse òǹtẹ lóhùn mi sàṣẹ ìtì n bá wí bá mi wí olódìmárè ẹ kú ilé ìlọkùnrin ẹ kú ilé ìlóbìnrin ọmọdé ilé ẹ káàlẹ àgbààgbà tó ń gbọ́ mi gbẹ́tò tó fi dé yàrá àkùdí kan jẹrà sálàáfíà mọba yín àkú àmójúbà ara wa. Èrò kún èrò ọ̀sà ọ̀ya ẹ̀sìn méjèèjì bútú re lórí ètò fún talẹ̀ ètò ní. Ìrírí ayé ta fẹ́ nà sórí àtẹ́gùn yìí. Ìṣẹ̀lẹ̀ tó já sí wípé ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá kọjá lọ sọ́rọ̀ àdàǹtẹ ni. Ọ̀rọ̀ nípa àṣẹ ní ayé alàgbà tí wọ́n ń pè ní jági ló fì ni. Ó nìkan kọ́ ni bàbá rẹ̀ bí. Àmọ́ bàbá tó bí wọn sílé ayé ó sọ àwọn ọ̀rọ̀ kankalẹ̀ kó tó di wípé bàbá sílé ọlọ́run wọ̀ àgbé olóko kòkó oko obì oko ọ̀pẹ ó ní bàbá wọn ìyàwó méjì ń bàbá wọn fẹ́ ṣùgbọ́n ìyàwó tó jẹ́ àkọ́fẹ́ obìnrin kan dondo ìlóbì jáde lófì ni àkọ́bí tó jẹ́ àrólé lọ́kùnrin ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé bàbá tó bí wọn lọ́mọ ó fi gbólù nǹkan lọ́wọ́ ẹ ṣùgbọ́n jági lófì nìkan kọ́ ni ìyá tiẹ̀ bí wọn àṣàì tó bíi mẹ́rin sí márùn-ún ìgbà tí bàbá kú tán ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ṣe ẹ rí ètò mi kò láfijọ́ kò láfiwé gbogbo ọ̀nà ló fi stand out ìwádìí pọ̀ ìtún mọ́ wàá ṣe nígbòríta ẹni wípé ẹni ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí tá a mọ̀ sí jági lófè a mọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ torí ìrìn àjò tó ti tó bí ọjọ́ díẹ̀ sẹ́yìn tá a ti tara bọ̀ ni bọ́ba ti ń ta àwọ̀ ọmọ àtọ̀ kọ́ mọ́ bàá dẹ́ran ni ọ̀rọ̀ rí ẹ máa bá wa ká lọ.
1: Bàbá wa ogún tí wọ́n fi ilẹ̀ ló dá wàhálà ilẹ̀.
2: Kí wọ́n bá ní ṣe pẹ̀lú bàbá fi ogún lẹ̀ ó ṣe á dá wàhálà lẹ̀ báwo ló ṣe jẹ́.
1: Bàbá wa jẹ́ni tí ó lọ́rọ̀ oko púpọ̀ oko tó wà fílẹ̀ oko òun ó wá fohùn yẹ̀ pé báwọn bá ti papòdà a gbọ́dọ̀ ta o pé ogún ni o tọ̀ bàbá yìí sọ̀rọ̀ kalẹ̀ kò tí ì dúró ọdún márùn-ún lọ tí bàbá sọ̀rọ̀ kalẹ̀ tán bàbá bá gbéṣẹ̀ bàbá gbéṣẹ̀ a kò ìpàdé gbogbo mọ̀lẹ́bí nígbà tá a sì kú tán. Àwọn pé tò gẹ́gẹ́ bí òtí lọ bá fi ilẹ̀ kíní yìí kìí ṣe ń tá a lé ta o kìí sì ṣe ń tá a lé pín àṣẹ kí a máa bójú tó nta àbá sì fi ó bàjẹ́ ogun náà láàfin tó a ní ọgbà kan tó gbóògbé láàrin wa
2: láàrin
1: ọmọ bàbá
2: àwọn
1: lẹ̀gbọ́n àlẹ́ mi ọkùnrin
2: lákọ̀ọ́bí
1: àwọn tó ṣáájú èmi. Èmi làkọ́bí lọ́kàn yìí. Àwa jọ sìpàdé wọ́n wá pé bí ìgbà tí bàbá ti ní ọmọ ta o àní ta wípé ó dáa torí mi ní ègbèlú mi ò gbélé àlejò àdìlọ kíá ni mí ṣàdédé ni a bá ń ṣèparí ìpàdé pé tó àǹtí ẹ̀yin lẹ́ẹ̀gbẹ́ ní ẹmọ mójútó kínní yìí làbá káyò kó kàn wá kọ́ níbi oúnjẹ òjò ọtí a. Nígbà wàá lọ tán àwọn pé ìtí ọba wá rí lọ́dún kan jẹ́ mọ́ ọmọ ìgbà tí wọ́n wà gbé fi kalẹ̀ lọ́dún àkọ́kọ́ ní tí wọ́n fi ń yẹ ó kéré níye ó tún dọdún ẹ̀kejì ó kéré níye níbo wá dọdún ẹ̀kẹta gbọ́tọ̀ ẹ wá ògbó òní kìíní ti rí adúlú oko ìyókò òbí oko kòkó oko epo ẹyìn
2: ọpẹ
1: ó ṣe wá jẹ́rù owó tásẹ́rẹ̀ ní ẹ̀ẹ́mì múlẹ̀ bàbá ẹlẹ́jẹ̀ gbọ̀rọ̀ ibù ìgbà tẹ́lẹ̀ gan wọnú oko òun ní ọdún tí gbogbo ẹja tí gbogbo ẹja lulẹ̀ yìí mo kàn sáàrí tí igi rẹ̀ rù lọ ní fá nínú oko kòkó so obì so ẹyìn pọ́nwẹ̀ mo wá rò pé ó dá tó bá wá rí bẹ́ẹ̀ ìwọ ọkùnrin tí mojú tó kéré bóyá kọ ṣèga afárá fún adìẹ
2: lẹ́yìn
1: ọdún kẹta ṣèga afárá fún adìẹ ta ti gboko fun
2: ta lẹni tó mú ẹni wá
1: ọgbà kan mi ló mú wa tó ṣe ẹgbọn fún mi.
3: Ọmọbìnrin yìí ó ti gbé wàhálà rẹ dé bí mísírà kó jẹ kí n jáde.
4: Bí kò lè ṣe náà ni takùn ṣọkùnrin ni wọ̀nyí ẹ̀ṣinúwe lásánlásán.
5: Ṣé ọ̀ alẹ́sìn máa gùn?
6: Ọwọ́ àti ẹgbẹ́ kí ní ìṣòro rẹ ní gbogbo ọgbà.
7: Bí ọ̀rọ̀ pọ́jọ́ mọ́kànmọ́ kí wà àtàyà rẹ̀ ọmọ jà.
8: Ẹ má dobìnrin náà darí bàbá aláṣẹ jùlọ wàyí.
9: Bàbá ṣé kì í má pa ọ́tọ̀ yìí ẹ̀ṣin òwe paraku ni kò lè tẹ́ kó sọ́mọ́ ṣe lè wù kọ́ mọ́. Ẹ̀wọ̀ ti ṣú mi oje.
10: Ajẹ́ ẹgbẹ́ bá sàmí o irú nǹkan bẹ́ẹ̀ ń bẹ lára rẹ ló ń dé mọ́ra ayà rí òwúlẹ̀ dẹ́yà aláyá ni.
8: Kí wàá lè fẹ́ kí n ṣe báyìí bàbá.
10: Kò lè àṣírí rẹ̀ rẹ̀ gbà láwọ̀rọ̀.

0: 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 1 8 2 1 6 baba ohun si loko ni biti baba awon wa ohun tohun ma ba ti talu wa anti oni eni te mu wa te ni ka popo fun ko ma di se odun fun wa mo farama sami mu nbe nbe bi mo ri pe ola buru ni ko gege bi eni ti ofe yaju sasiwaju re eja te waju ni bi ta lagba boro de igori ta yi la tin ki baba foro lagba wi pe e ka le baba o foro lagba ani ntegbe re yoku ni lowo obojugbe mu boya oni segbe ibile to confirm ninu aye awon eda oju orun ni baba foro lagba nba se so ti gba itabi won se di baba foro lagba ati bi won se deko baba won ojawe iyawo owagbo woro won se ni lodun na lohun odo egbon baba won ni won lo jise ti baba won ran won si ibe na ti pade eta oju orun loju ona ti won pe ni aja nile yoruba ire ajo to lo fa bi odun mefa meje ni won fi ri baba foro lagba ma gbogbo bi ti won de won ni won ri won o won salaba pade nkan kan ni sugbon ko ya won wole wa awon eyan ti sori tinu palebi ti gba kamu nigba baba foro lagbo de leyin odun mefa sodun meje so ko odun mejo baba de ti yanu ti ya ase aja ni baba foro lagba ba pade igba baba o yoju silu o gbe kini kan ko abi apodu ke bayi o fi le donu o si fi kini bi iye bayi o fi hari awon eyan sauni e mo sa baba ti yato lawo ibi ti baba ti bere ise agbomalabi ise ni won se tawon kan fi ni doju ko ni ilu oba teni kan fi gbo to fi ni baba kan be ni ilu oke o pe ba debe o pe na bi elegun sapana ni olohun wa lo baba foro lagba fawon omo iya meji ni ilu oba won ba bo ninu ide ti won wa gbogbo eto won to yin bo gbese pe ni won da pada isele nla wa gbo ta fi wa baba foro lagba kan ni ilu oke ibe ati je yan kan gbanu iwọ naa ba sakiyesi nkan kan ninu aye re abi aare ara ni abofa ni abi ise re lo ni ipenija tete mo sose ko si baba foro lagba won be ni number 17 Basse Street orelope bus stop egbeda lepo apete iwọ naa lanfani lati kan si won ero imolowo won yi ni o ma pe won si e mo gbagbe bi talagba iba isele ti so bo e ma so continuity rep ame koko gba number baba foro lagba na o se pataki fun yin 090 6483 3400 090 6483 3400 090 6483 3400 tabi 081 5213 87 05 081 5213 87 05 number baba foro la
1: to awon gboko lowo re ni ba gboko owo ta ri lodun kini ba won saba owo
2: eye lu mi te gboko fun leyin igba te gba lowo eni ti ati mu wa te ko gbo fun abi
1: rara emi gangan mo foju to
2: Omi
1: gangan mo wa moju to mo wa gbalagba si pe ko mo ba mi se. Mo wa lo mo wa nbo mi lori pe iye aba fe ki baje oju la mu to. Mo wa moju to fun ra mi. Nigba ye a ri mo ri ni omi yi jade. Kini e ti e lo le to yi? E ti se o ti se odun keji. Kini e ti jade da?
2: Aduro owo teni.
1: Aduro owo teni ri re.
2: Ti wa nko ti
1: ni wa nko ta sere ni ko le ano oda a ni se ba mo kini ni ta ba gbo ba afi ke ni a moju to na wa ni a moju to moju ta wa mu to sàdégbé ní ọtí ẹwà mọ nǹkan kan ò mọ pé nǹkan báyìí ní ìṣẹlẹ mo kàn sùn lọjọ kan ni ohun tí mo sùn mo kàn lálẹ bí ẹni pé kinní kan bà mí níbi ẹgbẹ ara báyìí gbà wù tí mo ṣe wá mú nǹkan ọhún wá kí alẹ léyìí àsàn pé bóyá kinní ni a lọ ọsibítù àwọn gbogbo ẹ àsàn rí wípé ara tó yá díẹ nígbà wọn wá dijọ kan mo wá kọdá àárín ìjànjọ náà. Mo sì páàkì pé kí n ra nǹkan lọ́jà sàdédé mo bá ra mi tó ṣe jẹ̀gbẹ̀ ni. Mo wá àwọn òkè yé iye pé kí à ń ṣẹlẹ̀ kí ló dé yìí kí ló ń ṣẹlẹ̀. Mo bá àwọn èèyàn bá ti pé mi ni mo bá àwọn èèyàn mọ̀ pé kí ló ṣẹlẹ̀ ẹjọ́. Mo wá ní ẹni tẹ́ ẹ ti ṣubú lulẹ̀ ní ẹni torí ẹ̀ ló jẹ́ abẹmi lé lórí lára mi tutù báyìí. Tọ́ ibi tí nǹkan ti ṣẹlẹ̀ nù. Ọjọ́ náà ni pàkálà ti ṣòtò rò ló ti di wípé wàhálà ìbẹ̀rẹ̀ ayíkáyíká tọ́ lẹ́nu kan dé ká má bàa lọ wo ná abágbéra níjọ́ náà ọjọ́ hospital kò lè tẹ́ ẹ̀sìn ara lórí kò sì ti ń ṣe mí. Kí wàá ló ṣokùnfà kínní yìí wá rápá tí a jẹ́ pé é sì ràn mí kò sí wá rí yìí. Gbogbo ló ti wá wá gbogbo ló ti yé tọ òjòjò láláwo dédé bá ní o. Mo sì dé márùn-ún láti bí ọdún márùn-ún mẹ́fà tá a ti wà lẹ́nu ẹ̀ kò síbi tá a ná o kò síbi tá a dé alọ̀gbára alọ̀gbo amóhóró àfihànṣẹ́ bẹ́ẹ̀ ni amóhóró amóhànṣẹ́ ló lórí o ṣe rí ijọ́ tí ìwé ìgbà ní ìgbà mi gan tí mo bá wà kọ̀ lọ báyìí. Tí ìwé ìwà kọ̀ lọ pé òun ló kankan ní ọjọ́ ìtọ́jọ́ kan tó yẹ pé ọlọ́run ló kàn ní kọ́mọ tó mọ ọkọ̀ wúrà ní ìmọ̀ abẹ pẹ̀lú ìmọ̀ ọkọ̀ ìwé kan sọ stiari kalẹ̀ nígbà tí nǹkan dé nígbà mi ra bàràbàràbàràbà ọmọ ẹ̀ ló ṣàfọgbọ ọgbọ́n ojú ọkọ̀ tó ń fẹ́ ní ẹ̀gbọ́n lé lẹ́gbẹ̀ẹ́ kan yóò jẹ́ kó di pé bóyá
2: ayọ̀rẹ̀
1: ibi tá a ti bẹ̀rẹ̀ náà ló máa bá sákásáká tá a ojútùú ẹ̀.
3: Ẹ fura
0: ooo. Ọ̀rọ̀ yìí mú fura lọ́wọ́ lóòótọ́ òkè ẹ̀yìn ní kọ́ má jà sí wípé ẹni tí wọ́n gboku lọ́wọ́ rẹ̀ lọ́ ta ilé lọ́fà yìí. Èmi náà rò bẹ́ẹ̀ èyí ti jẹ́ ńgbà tó gboku tán lọ́wọ́ ẹni tí wọ́n gboku fún. Tí èsì ìjà wípé ó ti sanwó kalẹ̀ wọn àbí ó ṣiṣẹ́ ọdún tá a fi gbòkó lọ́wọ́ rẹ̀ kí wàá ló dé tọ́já sí pé àpẹ̀ ìdà tí wọ́n gbòkó lọ́wọ́ rẹ̀ tán lálàgbà yìí kàgbákò ayé. Mo parí ètò mi kan tí mò ń ṣe lóde ìbàdàn níbi oṣù díẹ̀ sẹ́yìn lálàgbà yìí pè mí pé òun fẹ́ẹ́ rí mi dandan. Ọjọ́ kejì ó ti lọ dúró dè mí ilé iṣẹ́ rédíò ni ó jí ṣètò tán lánàá ni mo fi lọ rè bá ń bẹ̀. Ìgbà mo ti wá wò wípé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ̀jẹ̀ àfọ̀gbọ́n ránú ọmọ pàdé bábá nílùú òkè ètò tó ṣẹlẹ̀ ẹni kíni ẹni ọlọ́rọ̀ náà bá ti gbọ́ kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ayọ̀ fáwọn ọkùnrin tá a lè tàbí elégbé lọ́dọ̀ lóbìnrin wa mọ́ àwa tá a ti dẹ́sìn mú ìwé àwa tí arẹra ń yọ lẹ́nu ẹlòmíín ti fògógóró sọra rẹ̀ dìdàkudà látàrí àìlè ojú òsàn tó tó ní àjámọ̀lò wọn ò fi máa gbéra egbòogi kan ti jáde lọ́wọ́ bàbá fọ̀rọ̀ làgbà egbòogi náà wọ̀rọ̀ ni o ọkùnrin nìkan ló wà fún bọ́ọ̀bá gbèlúra ìwọ́n náà pè lọ́pọ̀ gbogbo àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àgọ́ ara tó mú ọkùn kágẹ́rẹ́ o ní ọ́ fọ̀ dànù nínú àgọ́ ara rẹ yọ wà á dá àlàáfíà tó péye padà tó kù tí wọn náà pè lọ́kùn àwa ìyàwó ilé tá a ti ń gbóúnjẹ ọkọ wa fẹ́lò míì níta látàrí pé ọkọ wò kó bí òsàn ẹ padà lé egbòogi náà wọ̀rọ̀ ní ẹ̀rà fọ́kọ yín ẹ̀yìn ló dúpẹ́ fọlọ́ àwọn ibi tẹ́ ti bá a pàdé lẹ́kọ̀ọ́ akéte rèé ẹ̀yìn èèyàn wa ní ègbètè èrò àtàgbègbè rẹ̀ ẹ máa lọ sí ìsàn olóòwò lọ́dọ̀ alájà bá mọ̀ṣe bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ bá egbòogi ọ̀gbìn ìbílẹ̀ náà ọ̀rọ̀ pàdé níbẹ̀ ẹ máa lọ sí nọmba 14 olùbánijọ solari of elébìbè kẹtùrẹ́kọ̀ọ́ ẹ bèrè ìyá ìsàmbẹ̀ ó gbogbo ọ̀rọ̀ wà ń bẹ̀ awa ta wa ni aja ati agbegbe re e gbogbo na oro wa lodo iya alawo alagbe to wa ni Afat Bridge igbe efan bus stop ajaleko eyi ti mu si ati agbegbe re e ma lo si number 9 Odumagbo Street Olosa bus stop ni Lagos e bere sese nibe e gbogbo na oro wa lodo re bakana eyi ti Jakande Estate Ojafa Ejibo Leko atagbegbe re e ma lo si odo ona se peri ni Musalasi Sewu Dana Yas we follow up bus stop Jakande Estate e be let be gbogbo na oro pade eyi ti ijora atagbegbe re e ma ri egbogbo na oro ra lodo iya seyin to wa ni number 30 Amusu Street ijora Leko Atete eyi ti Ikorodu ati agbegbe re Emma Losodo, Mamayo, Power Lane, the Happy Hotel, Itamaga, Ekurudu, Leko, Ebeginaoro, Wambe, and it's a first tack, attack the Bere, Leko, Emma Losodo, Yaibada, Owari, Nefi Barak, Marine Market, Alaki, the bus stop, Phase 1, Ebere, Yabada, Ripe, and Ebeginaoro, Pojadi, Ile ise baba fọrọ agbara lọdọ wọn.
1: Ta ti n kiri ki. Nígbà tá a lọ ọbẹ̀, ìwé bá rí bàbá yìí. Èmi ò mọ̀ pé bàbá yìí lè petú tó tó yìí. Ó petú tó kà sí ara. Nígbà bàbá yìí ó wí fún wa láì tí ì sọ nǹkan kan fún wọn, bàbá yìí kàn pé ọba kan wa ń bo ló wà. Ó lọ́ba kan wa ń bo ló wà. Mo ló ń bẹ dáadáa. I need the little one, better.
2: Only
1: talk a come up for a morning or back and I'm say you so for a beer, no Like that's on Kaka, you can't do it. Then, Baba ba so mi o ni ama o ke mo baba ja o o ni wo pada lo si oko mi ke mo lo lo foju to ke mo ma foju to ko mo ri be baba wa je ko yi mi gbangba gbangba ni jo na bi pe photo mi ni mo bi kan ni da won photo mi lo bi kan bi ni sise buru pe alati mo lati mo bi nkan ba ni lugu le kan ti mo so ko ba le lati wa pe ibe mi kan ti wole
2: tan so be fun
1: be baba yi na lo so won ni mi ile oba ti wole ni ibi to gbe ti bere nu won ni bara pa ti o ni oge sa dede ni mi oge ni kan ni ibi ti wa awa jo ye mi pe odo oba kan mi na ni amọ lo to a pada soko mu baba e mo ti e je pada won ni ro o ibi ni ki ni ma gbe be ni ogbe
2: ta ho to bi ni nkan
1: mi awo to bi ni pe je ni ki tete mo te ibi ni o te he won ni babo o bi lo ti wa pada lo be yi o pe ki mo be ya ja o amọ ro ya awon kankan mo ro bo ti ba ri nkan mo binu ki si ma ja ka awon mo ti ba lo ẹwọ mo bá padà sóko lóòótọ́ ohun òye títí oṣù kìíní kọjá nǹkan kan sí mi oṣù kejì kọjá nǹkan kan sí mi oṣù karùnún kẹfà ó kọjá nǹkan kan sí mi oṣù keje ó mà tó kọjá lọ ìlú tó gbúrò kankan ó mà tó ń gbé ogun ọdún kan báyìí
2: nǹkan ò ṣe é
1: nǹkan kan sí mi mà mo wá ń rọra ní òpin àbẹ́mi náà ní àbẹ́mi náà kọ àsọ́nà òun fẹ́ẹ́ nìkan sí jẹ nìkan lọ nǹkan kàyà tí wá rí ni wípé wá rí tí ọba kan mi ń dé lóòótọ́ ó kọ́kọ́ wá bákan sàbá kan wọ́n wò mí pé gbàwó ni wọ́n padà gbàwó ni wọ́n padà èyí wọn ọba kan mi wá ń pé àǹtí èyí ṣe tẹ́ ń béèrè pé gbàwó ni wọ́n padà ẹ̀wọ̀ èyí tí bàbá tí wọ́n padà ṣe rí lọ́jọ́ tí ọ̀rọ̀ ìyọ̀dọ̀ ní gbogbo ìlú ṣọgbà njo me lanti ba wo yo de lu ba ni mo fe ri mi anti e kaabo ki le fe ni mo fe ri mi ki mo le su e ti e ja so mi o ya la oro mi le ba ta yo le bayi a fi wo anti ba do ku le jeji de le
2: ah abi re do ba le fun egbon
1: e ti je da ko mo mi ge bu ki lo de didi e ma ba mi a ko da ba won ni ara o sa ja wo baba e ki lo se won la won ti so mi le se mi ki le se mi e se kan fun mi ah ala won se mi o awon se le da mi ki le wa se bu to to mu won ni gbogbo ti se mi o to awon la won ba mi pe ya se ki ma fori ji awon e mo wa wo pe oro ti baba yi so fun mi oro yi ni mo fi wa wo pe e oro mo nbe e yan nbe o fi se ra won kan ebe ti mo ti ri ya lenu lanu anti mi pada wa nbebe ni o nbe mi titi di ba tin so ro ni o ko da oro lejo loju
0: ka be se olodumare eyin na nko ha nile eni ti won gboko fun tegban re obere mu wa ile yo ma ru wi pe o nlo ta faye ase egbon re obere o nlo ta fa ka be se olodumare eyin o tumo si wi pe nigba ti o ba roju raye pelu tin se mo ni le ya soro oko mo ase lo to loro ta n baba wa so ti won wi pe eni ore da ko ma fi se ninu eni abinibi n dara won baba si ti soro le ki babu to ku o si to te anti re lojumo le sibe sibe anti re to wa teyin beru ko to wi pe olorun lo baba foro lagba fokore to fi rona abayo egbe n to so o ni gbogbo n ti baba so ni ori be gele anti re wa n pada wa kunle ebe awon eyan n be labe orun o ibidinidini n be itunituni n be ogun ohun to lagbara ni gbogbo eyin te n pe mi labe aso beere namba baba foro lagba namba awon areke ba ti n feyi n se e wa gbobi ti won wa o namba 17 ni baba foro lagba wa ni Bus Street orilepe Boston egbe da leku gboro ti e naa ba jona po wa ba wa nilu oke oni owa to ba si se n to ti eni eko akete lo ti pade namba wa ni 090-64-83-34-00 090-64-83-34-00 090-64-83-34-00 tabi 081-52-13-87-05 081-52-13-87-05 iyo kudagome yoro

0: gbọ̀gbẹ̀ ọ̀rọ̀ tó ìdè jáde para agbára ọ̀ bankoko lukọ kwa agba yabu yabu agba yamu yam banko bi gbọ̀gbẹ̀ ọ̀dẹ̀ tí gbogbo Èkó máa jàǹfààní ẹ̀ baba wa muraki yọ akànni ọba olómi tútù ìránṣẹ́ tí Elédùà fún ní àṣẹ ọ̀rọ̀ nípasẹ̀ ìlànà ẹ̀sìn ìbílẹ̀ ìpàdé agbára ọ̀ ni gbogbo Friday àkọ́kọ́ àtẹ̀yìn tó gbẹ̀yìn oṣù láti aago 12 ní ìpàdé ó ti bẹ̀rẹ̀ sí mẹ́ta ọ̀sán ẹ jẹ́ pàdé ní number 7A ọba olómi tútù house ó já sọpẹ́ Totoro street off Toyin street ọ̀rẹ́ méjì bus stop Lagos Ibadan expressway Ibafo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0803-914-7266 àti 0807-877-4484 ìpàdé agbára ọ̀rọ̀ iṣẹ́ tí Elédùà ti parí ọ̀rọ̀ ni ó yanjú ẹ̀.
1: Onírò lonka olóòtọ ló sọ wọn gbogbo bi lo ti dé gbogbo ọ̀nà ló ti tọ̀ níṣẹ́ ló ń gbó nírọ̀ pàdé olóòtọ sì ibẹ̀ lórílẹ̀ ṣùgbọ́n sọ wọn ni ìdí rèé tí gbogbo àwọn tó ti fojú gani bàbá ayé kò tọ́ ṣe tọpẹ́ fẹ́lẹ́ dùbàdì ọba dẹ́dà tọ́rọ́ mọ rákìyàn àkànní ọbọlọ́bí tútù sí wa lásìkò yìí nílànà ẹ̀sìn ìbílẹ̀ ìyẹnjú bàbá ayé kò tọ́ wo kó wá fọpẹ́ fẹ́lẹ́ dùbàdì tó ń gbọ́ ọbọlọ́bí tútù ṣiṣẹ́ ìyanu nílànà ẹ̀sìn ìbílẹ̀ gbogbo ajé Monday ìṣẹ́gun Tuesday àtọjọ́rú Wednesday lẹ́mọ bábà pàdé nílùú Ìbàdàn ní ọbọlọ́bí tútù compound kilometer 128 Ìbàdàn Lagos Expressway ládojúkọ Yanati Flower Mill Bolúwa Jibàdàn láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. bákan náà ni gbogbo ọjọ́ àbámẹ́ta Sátidé àtọjọ́ Àìkú Sunday ní Ìbàfò branch
2: number 7A ọba olómi tútù house
1: ó jẹ́ sọpẹ́ Totoro street off Toyin street ọ̀rẹ́ méjì bus stop Lagos Ìbàdàn Expressway Ìbàfò láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. ìgbàgbọ́ ẹ̀dọ̀dọ̀ bàbá ayé kò tán lónìí ó gbà pé Olódùbàdàn ló rán ọbọlọ́bí tútù láti máa jíṣẹ́ nílànà ẹ̀sìn ìbílẹ̀ ẹ pè sórí nọ́mbà yìí 0803-914-7266 tàbí 0807-7448-4 nílé àdúrà Muraki olómi tútù traditional prayer temple international olódùmarè ọba dẹdà là ń ké pè.
3: kí ni jẹ́ àdàbí àdàbí ni ìjà indirect ọ̀nà tí ẹlẹ́dà kan tàbí ìṣẹ̀dá kan tàbí ìmùlẹ̀ kan tàbí àṣepọ̀ kan tàbí okùn kan tó fi so èèyàn méjì tàbí tó fi so àwọn èèyàn púpọ̀ tàbí tó fi so àwọn mọ̀lẹ́bí tó pọ̀ tó fi so wọ́n pọ̀ ṣùgbọ́n tí ń mọ́nítọ̀ láti ṣe ìdájọ́ owó ara rẹ̀ fún ẹni tó bá ṣe tí ò dáa tí yóò sì bẹ̀rẹ̀ sí fojú rẹ̀ rí mọ̀ bò nígbà jẹ́ wípé àdàbí òní agbára tí Olódùmarè gbé sínú ayé tó dàbí àbúrò tàbí ọmọ ìyá pẹ̀lú ẹ̀rí ọkàn ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹ̀rí ọkàn inú ọkàn ló ń gbé kálukú a sì máa pa ẹ̀rí ọkàn rẹ̀ nígbà míì nítorí fẹ́ lówó lọ́wọ́ tàbí ọ fẹ́ bímọ tàbọ̀ fẹ́ gbádùn ara rẹ̀ tàbọ̀ fẹ́ ní nǹkan tí ẹgbẹ́ rẹ̀ ní ẹ̀rí ọkàn rẹ̀ lè dalẹ́bi ṣùgbọ́n yóò pa ẹ̀rí ọkàn wípé ó ń disturb òun nígbà téèyàn bá ti pa ẹ̀rí ọkàn tí ò gbà wípé nǹkan kan lẹ́sàn mọ́ tọ́gbà ìpín tó ń bá ṣe wọ́n ṣàṣe náà ni láti lè tẹ́ra òun lọ́rùn yóò ṣe ó sì lè ṣe àṣeyọrí lórí rẹ̀ nígbà tí àwọn alágbára òkùnkùn àti àwọn alágbára ìkà bá ràn lọ́wọ́ nígbà tí mọ̀ pé àtúbọ̀tán tó fẹ́ ṣe yìí wọ́n ti mọ̀ pé àtúbọ̀tán burúkú ni ìgbà náà ni ìkejì tí ṣe ọmọ ìyá ẹ̀rí ọkàn tí ń jẹ́ àdàbí ìlò wọn wà bẹ̀rẹ̀ ṣe iṣẹ́ tiẹ̀ iṣẹ́ abẹ́lẹ̀ ni iṣẹ́ mìíràn ni ìníjà àdàbí nǹkan tí orí dá fún ni nǹkan burúkú tá a ṣe tó lè gbìjà láì ṣàgùn sí ni láì gbẹ́bọ gbígbóná láì ṣètùtù líle láì ṣàdúrà tó gbóná ṣùgbọ́n tí ẹ̀sán ọmọ ké téèyàn sì máa jẹra pa rẹ̀ tí oògùn ò sì ní ràn tí nǹkan kò ní gbọ́ mọ́ ètùtù kì í gbọ́ níṣe ni gbogbo nǹkan téèyàn ló làájò níṣe ni mọ̀ ń ṣàkì ọba àmọ́ gbórí òkè ọba àlọ́mọ́ gbénú odò kò sọ pé òun ojú olúwa rí tí àdàbí bá bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ kò sí tó lè ṣe láti bọ́ lọ́wọ́ ẹgbẹ́ àdàbí nítorí wípé Olódùmarè ni àdàbí ń ṣiṣẹ́ fún Olódùmarè sì ni àdàbí ń jíṣẹ́ fún ọ̀nà àdàbí jìn sọ́mọ ènìyàn ju ẹ̀rí ọkàn lọ ẹ̀rí ọkàn rẹ ń tẹ̀lé ọkiri níjojúmọ́ ẹ̀rí ọkàn dàbí òjijì ètò ẹ̀pẹ́ gbogbo bíi tá a bá lọ tá a bá wọ̀ ni ló ń tẹ̀lé wa ṣùgbọ́n àdàbí òun gbọ́ bá rí pé agbára ẹ̀rí ọkàn ti kú torí pé wọ́n ti gbé ẹ̀rí ọkàn sí ìgbà náà ni àdàbí yóò bẹ̀rẹ̀ tí yóò sì rìnrìn àjò wá bẹ ẹni náà tí yóò sì bẹ̀rẹ̀ sí ṣe kánkíá fún àdàbí ní tí ń jẹ́ àdàbí nìyí ṣùgbọ́n mo fẹ́ sọ àwọn ẹ̀sàmpù díẹ̀díẹ̀ àwọn àpẹẹrẹ kéékèèké tí ó lè mú kí n tí mò ń sọ kò yé yín nígbà tí ọkọ àti ìyàwó bá jọ finú kan fẹ́ra wọn nígbà tí aya bá ń finú kan bọ́kọ rẹ̀ lò nígbà tí aya ọ̀ bá fọ̀ bẹ́ẹ̀ yìí jẹ́ ọkọ rẹ̀ níṣu nígbà tí aya bá ń fi gbogbo ọkàn rẹ̀ hàn ọkùnrin nígbà tí aya ọ̀ bá wulẹ̀ ṣe bóyá òun ó tìtì bóyá yóò ṣe àgbèrè tàbí pa ń ságà nígbà tí aya bá ń sojú tí ń sẹ́yìn tí èsì aya tí ó mọ bá ọkọ rẹ̀ jẹ́ lẹ́yìn tí ó sì mọ rẹ́rìn lójú ẹ̀ tí aya fi ọkàn kan bá ọkọ rẹ̀ rìn gbogbo kọ̀ọ̀kan aya ìyá àti owó tó ní gbogbo ẹ̀ ló sọ òdodo rẹ̀ fún aya rẹ̀ tí ó sọ fún òdodo rẹ̀ fún ọkọ rẹ̀ ṣùgbọ́n kí la rí o ìṣe ni ọkọ ń finú méjì báya rẹ̀ lò ìṣe ni ọkọ ń ṣe tí ò dáa opolopo o ti le ma ni ibalopo pelu ore iyawo re to finu kan balu opolopo yo si ma si nkan pamo fun iyawo re opolopo nu awon okunrin mi ti nkan yi ti mo lara yo si ma lo le alajope ba wo kadara iyawo mi owo iyawo mi mo wuwo ju nigba na ni yo wa bere si gbegbe se bo se le dori owo iyawo re kodo bi o se da owo re dele bi owo se ni wa fun aya yi mo ani yo se fulenge fulenge okon lejo iyawo si nleku nigba si gbogbo nkan I lo be o sese ki irusoro ti iyawo ni lati ile baba re bi egunran ko ran ko ilowo lati ri obirin idoju owo re dile ki obirin si di alaini o possible ki oko yi sa se yori ki eri okan re ku ko gbagba agbara dade ko gbagba agbara sunle ko si gba agbe agbara ife eto sowo po lati bere ti je covenant eti o risa ife wo ni gbogbo gba ki oko yi si se ko te lorun sugba ipe aijina adabi yo dide nitori ti obirin ijare nitori pe obirin le soro wi pe adabi ti nba se buruku si o adabi ti nba se aburu si o o possible ko obirin gan mo mo po ko ni nbe labe soro sugba adabi o de adabi o si gbe idajo kale e to ju ti awon adaju aye lo e ti o ni lo awon lawyer kankan e ti o ni lo agbejoro rara e ti o ni di kese arrest lo si tolopa adabi lagbara lati so gbo to ba fe se nitori aso lodumare adabi fin sise adabi o bere si ni sise ti e yo si doju ibi ko okunrin yi okunrin yo bere si ni soro yo bere si ni soro bo yo ti le bade bi pe o le aria ijade isoro yo si de pelu elomi to fe boya ko mo romo bi boya kan mo gbadun ara won ati orisisi soro oni okunrin ma ni kini gbese tokunrin ma gbe a bere liti le josin ni a bere si lo ba awon asaju esin a bere si lo salaye fun awon alagbara a bere si lo soro fun awon to je olori elesin a lo si ti ibile a lo si ti kristeni a lo si ti muslimi a lo salaye pe nkan kan yi pada lojiji ni a bere si salaye pe on kan ri bi se omo bi se nlo mo leyin ti omo bi se nlo mo a ni ki won gba ohun eyi ni godidi to po ti opolopo eyan fun wa san lati gbe soro won wa sodo wa tori pe won bo ibi won mole ko si ajo to le se ko si etutu to le se ko si adura to le se ti o ba jewo ko si se apatenu jewo ibi to se fun aya re ti o le jade nbe eyi je akoko on to fa ti opolopo o fi lo sajo ko sise in to ba bo pamo to bo pamo fun woli re jewo fun in to ba bo pamo to bo pamo fun afa re jewo fun in to ba bo pamo to bo pamo fun baba wo re tabi bi kibi to rin si ni lana isese jewo fun won ki won le bo gba adura so lodumare ahan ti e to ti wa ibi o ti doti eledumare osisi ta ti gbo ti e to ba mo tori pe enikeni to ba se ibi olodumare ki foju rere wo olodumare ibi to mo inu olodumare ngbe ti wa re ba dudu ise re si adade ise re si aya re ise re si igbesi aye ti ejo sopo ti aya wa lati dile oto to so re nda dile e ti wo na si je dile oto pe ejo papo to si da to ba laye je sugbon ti enikeni ori o oba aye ni ori o obo orun wu o olorun si nbo kankan o kan le made lasiko ti woro amadabi nbo wa dajo adabi o wa pase fun agbara adade bi pe o ya bere si binu adade o wa bere si pase fun agbara ifokantan pe ko bere si binu wahala o wa de a wa pe a ngun se o ti se a wa pe a se lo gbawe o ti gran ijo mo pe enikeni to ba se bi fun ta da bi ba fi dide o di dandan ki uwo na o gba esan eti o soro lati ni solution gbogbo eyin ti en gba yan le te ngbo mi akoko ti to te ba se gbese lo loro eyan ti o tete yanju e bi lere ko jewo nkan to se pamo ti ojoro re o toro nitori pe ko le fi seyin yin ko ma so yin di ope ko ma so yin di alaimo se ko si ma so yin di onijibiti adabi wa to nda laarin oko si aya ati laarin aya si oko ti oko le se ni mo so be ni aya mi na le se be nigba ti oko finu tan to fokan tan to si ronu lati gbe si ipo giga to ka si laarin molebi to so yawo de ni nla laarin awon ore sugbon ti yawo yi fo be yin je ni su ati be lo obirin yi mo sasun piye mo sasun para ipako re to wo nigba ti o ti gba ki eri okan re ku adabi loku to bapade baba e lori ebi baba to ja saju iwo to wa nipo olori molebi njo mo gbogbo to wu ko wa to handle secretary awon ebi secretary ipade molebi secretary nkan awon tin moju to ko idile secretary awon tin moju to mo nkan ti opa ogbe bi po njo mo ton danwo njo mo ton gbe kokko se se nitori pe awon baba ya ti awon iya ye o laju se nitori pe awon baba ya ti awon iya ye o mowe se nitori pe awon baba ya ti awon iya ye fokan tan o si tan won o si da won o si nfi die die o si ntele nkan to je ti gbogbo yin iwo si so di ti enikan ma se lo nigba ti eri okan re ti ku to mo wi pe itoto si gbogbo eyan ko ye ki won nikan gba kan ri ko ye ki won nikan je to gbogbo eyan ise ni eri okan re ti ku adabi yo si dide yo si wa da olejo yo si gba gbogbo nkan ti o dibiti re lodo didi molebi iseda kunrin ati iseda beerin o si binu won si so nkan buruku won si bere si so sinu gbesi aye re o bu o le ma ri bi firun gbogbo to ti se wa lani tele tele pelu nkan eru to fi kun ati eru ati to se wa la fun gbogbo ele tan so ti ro wi pe aisan ni gbogbo stroke ni so ro pe aisan ni gbogbo oju fifo ni so ro pe aisan ni gbogbo afa ti rin kiri ara ni adabi o ndajo ibikibi ti adabi ba si ti dajo ewe kankan ki ran egbo kankan ki sise gbogbo gbese to je ti aye ki sise afi ko jewo ko si jewo ko si da nkan to ba se ti o da ko si da pada nitori eleyin ti eyan ba da ile molebi to ba da ile bi omo iya tabi ile omo baba ejo foro si bi kan iwo si ye o ti mo pe eri okan re ti ku niyan n to kan na ti o wa ba o ni adabi adabi yo si wa da o lejo abo mo be ni iwo atore re jo finu kanrin ko si ntore re se ti o so fun o nti oko re re omo iwo mo nti iyawo re re omo iwo mo nitori wi pe o finu tan o si finu kan bolu sugba iwo o se ti ebe o ise lo nda wa laale ise lo ngbe kokko bible re je ise lo ngbe abele doro re ru ise lo nko iyawo e si ise lo instigate oko lati mo dalamu gbogbo nkan won o se ni kokko looto asiri re sibo enikan ko si mo sugbon nigba ti adabi ba de a da lejo aya wa niyan ti ore re yen ni si o a wa niyan ti wo ni si a si gbe idajo kale ka e ti o ni supreme court ti o ni appeal court ti o se ni kankan ti o ja gbejoro fun a si da gege bi ase ati ofin olodumare se gbe kale wahala yo wa de o wa lo moju ti oro re o lo mo bo se nse a mo rire o gbogbo awa tan gba yan le nitori pe ojo okunkun ni a ni fojojumo aye na awon eyan won yi in ti won dewo buru ko se so won o si ni jewo wa ni e sa gba mi ni baba bo ba se fun ti o ri be won lo ise ro sise nitori wipe kini nitori pe adabi lo da lejo awa tan gba ni le agbara iri to jin oju to jin ta fi le ma ri kokko die die nipa nte eyan se to le fun isoro ba aye re o ye ka ni mo nitori na to ba da ore re sugbon to ore re o mo iseda re nbo o aranse si adabi adabi yo si da lejo
4: aye ko to ko ti le poro

Ìjọ fọkàntán o kó jọjọ wọn fi ọsọ lórí ìjọ wọn fi ọsẹ akápò ìjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo nǹkan wọ̀nyí tí wọ́n fi ọsẹ ó ti dà wọ́n àpótí báńkì lásán òfìfo ló ń gbé síta gbogbo owó wọn ló ti ná tán pátákòkò kankan ó sì bẹ̀rẹ̀ sí ṣáájò kí wọ́n mọ̀ lè sọ̀rọ̀ ọ̀ ṣáájò kẹ́nìkan kọ́ mọ̀ lè bèèrè tẹ̀síwájú múra sí o jẹ́ kí ẹ̀rí ọkàn rẹ kú kó o sì ra pó sí kó o sín báun bó o bá ti ń sin tán ẹ̀yìn rẹ tó wo àdàbí lórí àdàbí tẹ́nìkan kan ò lè pa àdàbí tẹ́nìkan kan ò lè bribe àdàbí tí kìí jẹun tí kìí wọṣọ àdàbí kò tí ò nílò nǹkan kan látọ̀dọ̀ rẹ àdàbí ẹ̀mí àìrí ni ò ní fojú rí tóró burú ju ẹ̀rí ọkàn lọ ìwọ tó wà nípò ìjọba gómìnà tàbá rẹ tàbí alága ìjọba àbílẹ̀ tàbí ipò yòówù tó dìmú nínú ìjọba wọn fọkàn tán ọtán wọn lọ sínú òrùn wọn sì lọ dìbò ǹjẹ́ tó sọ fún wọn ló ń ṣe bí ǹjẹ́ gbogbo tó lóṣè so ṣe ẹ̀tọ́ àwọn ará àdúgbò tó dìbò ẹ̀tọ́ àwọn aráàlú tó dìbò ẹ̀tọ́ àwọn ará ìpínlẹ̀ tó dìbò ǹjọ́ fún wọn ó ra gábù gbogbo ẹ̀ ni o má bínú fọkàn rẹ balẹ̀ kọ́ ọmọ dunnú nṣó nígbà tí ẹ̀rí ọkàn rẹ ti kú tó wọrí irú ìṣẹ̀dá tí àwọn èèyàn wọ̀nyí ní ìpàkọ́ rẹ tó wò jọkọ̀jọkàn àdàbí lóde ṣùgbọ́n tí àdàbí bá dé ajàmọ̀ má là ni torí àdàbí ò lójú ojú tó ní kò lálẹ̀ kò sí tí ò lè dánwò àdàbí ọmọmọ àdàbí ọmáya àdàbí ọmọpò àdàbí ọmọbọyọ ojólówó àdàbí ọmọbọyọ jẹ tálákà gbogbo tó bá ṣe fọkọ rẹ máa retí pé tẹsán ìbádé ò faramọ gbogbo tó bá ṣe fàyà rẹ máa retí tí àdàbí rẹ bádé ó tẹ ọlọ́run ṣùgbọ́n o ẹ mọ̀ pé gbogbo tákànnì bá sọ money solution tó bá ti lè máa dàbí tó ṣe tí o mọ̀ pé ò dáa àsìkò rè láti lọ jẹ́wọ́ fẹ́ tó gbàgbọ́ nílànà ẹ̀sìn ẹni tó bá gbàgbọ́ nílànà ẹ̀sìn yẹn ni kó súnmọ́ lódùmarè díẹ̀ ju ìwọ lọ ṣàlàyé fún ní àṣírí yóò sì mọ ahọ́n tí ó fi bọ́ bẹ olódùmarè tán bá ti yọnu àdàbí ìwọ̀nba ló sáré kiri mọ ìwọ̀nba ló kù tó sóògùn mọ ìwọ̀nba ló kù tó ọmọ gbàwẹ̀ mọ nǹkan tí ó mú ìṣòro tán olódùmarè nìkan yóò dẹ̀ ṣe á dẹ̀ pàṣẹ fún ire tó ti sá lọ láti padà sínú ayé rẹ yóò dára fún yọkan yóò sì balẹ̀ ọmọ àgbà

0: déédé àsìkò yìí ẹ̀yìn èèyàn mi orúkọ mi ni Mrs. Abike Amowo láti iléeṣẹ́ Ambi Jewelries and Accessories ọ̀rọ̀ Yorùbá ni mo tún wá fún wa tó ní pé ìrínisí ni ìsọnilọ́jọ̀ bá dẹ̀ ṣe rìn là ń kó ni ìyẹn túmọ̀ sí pé you are what you wear pàápàá jùlọ àwọn obìnrin we have to look good always we must dazzle either married or single you may never tell what your husband or boyfriend falls for àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain leg chain bold earring and the likes fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends wọn àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n kórira ẹ̀ please don't try to look like anyone but create your own fashion style àwọn jewelries wa tí mo dẹ̀ ń sọ nípa èyí ẹ lè lo wọn lọ church àsàlá two party àwọn wà ń bẹ́ẹ̀ ẹ lè lo wọn lọ sọ fees ẹ lè lo wọn lọ sọ jà ẹ lè lo wọn lọ sí àwọn shops yín àwọn store ẹ lè lo wọn kẹ look good kẹ ma dazzle ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí whatsapp bákan náà lórí nọ́mbà 08023496546 and àwọn jewelries wa ní gold replica tó yẹ pé ẹ máa lò lálòpẹ́ tó wẹ̀ ọ̀dẹ̀ tú gara ẹ máa rí ewu wọn lóríṣiríṣi ní Ambi Jewelries and Accessories ẹ máa rà lówó péréte a dẹ̀ máa deliver ẹ̀ fún yín lówó péréte ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 08023496546 ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí whatsapp bákan náà lórí nọ́mbà 08023496546 ẹ ṣe gan.
1: Àbá òfúlàtí àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Àbá gangan lẹ́mọ̀ bá tí o máa dá
2: gbogbo ènìyàn lọ́rùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ kàbọ́sà ti bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó
2: ó ti sùn yín.
1: Ẹ ti fẹ́ gbà kẹ́mú
2: àmàlẹ́ gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ̀ lẹ́run
2: tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wọ kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ṣé bàbá Fúlàní wí àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀?
3: Kí gbogbo etí tó ní àǹfààní àti máa gbọ́ mi ní déédé àkókò yìí. Orúkọ tèmi ni Ọláwálé Osù Ọlálé, aláṣẹ iléeṣẹ́ Òsúlà Abà. Iléeṣẹ́ tó jẹ́ pé ìgbáyé gbádùn gbogbo ẹ̀dá ló jẹ wọ́n lógún níbi ká fewé àtegbò túìdè dáìdè gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́ àbí èyí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àìsàn tẹ́lòmíì ti náwó sí tán ti fẹ́ gba kámú tán ti fẹ́ sọ̀rí tínú ẹ má yìí tí ì jẹ́ ká gba kámú aburú o adìyẹ tí ò tí ì kú sí lè jàgbàdo. Iléeṣẹ́ wa ló ṣe àgbékalẹ̀ egbòogi alágbára bí àrá egbòogi oníbẹta 3-in-1 package tó ń ṣe iṣẹ́ fún ìṣòro ojú ọlọ́jọ́ pípẹ́ àti gbogbo àìsàn tó lè fa sábàbí rẹ̀. Òsúlà eye solution powder plus Òsúlà herbavitas Òsúlà antibiotic powder mẹ́tẹ̀ẹ̀ta níjọba sì ti ṣàyẹ̀wò lórí rẹ̀ tán sì ti lù ló ń tẹ̀ wọ́n ti ní NAFDAC number o. Tó bá ń ṣe wá bí ẹni pé ojú wa ń léwó ó ń tà bàbá ohun tó súnmọ́ lálẹ́ rí tó bá jìn a ò lè rí ẹ̀yìn rí bí ọyẹ́ ṣe lẹ̀yìn rí kùrukùru kòtò lẹ́yìn wò ó wá ń jọ gegele lójú wa ẹ̀yìn òrìnà kàǹkan tó bá wẹ́ mọ́ àbí gbogbo nǹkan ń ṣókùnkùn ẹ̀yìn ò lè wo iná ẹ̀yìn ò lè wo oòrùn ṣe ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fà yín ní tẹ̀ẹ̀tẹ́ kẹ́ẹ̀tó lè jáde ẹ̀yìn ò dá ojú ẹni tó ń kí yín mọ̀ mọ́ gbogbo ayé ti ń fura pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú titi wa ẹ̀yìn ò lè wa mọ́tò lálẹ́ mọ́ nítorí àìrìnà wọ́n ti fẹ́ dá wa dúró lẹ́nu iṣẹ́ ẹ̀yìn wo nǹkan funfun tó lé tóńtó síbi ìríran titi wa irú orúkọ wo làwọn olóyìnbó ni wọ́n ti ń bá wa pé n ti ń yọ ìríran tiwa lẹ́nu. Òsúlà eye solution powder plus ni egbòogi táwọn ayé tún ń lò tó fi ni lọ́kàn balẹ̀ tó kájú èyíkéyìí ìṣòro tó ń yọ ojú wa lẹ́nu. Iléeṣẹ́ wa làwọn èèyàn ń júwe fáwọn èèyàn wọn tó nípèníjà ojú tán ti náwó tó tó kọ́ pẹ̀tẹ́ ẹ̀sì dànù nítorí rẹ̀ sí. Ẹ má làágùn jìnnà mọ́ o ẹ yé fowó ṣòfò ẹ̀yin ọlọ́gbọ́n dorí ẹja mú èèyàn tẹ́ ẹ bá ti ri pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú wa tabi ani eni ton sele si ile ese osula haba ni ke mo botara osula eye solution powder o ni gbogbo awon to ni pe ni ja oju tun lo to fi mori bo lowo anawo si bu atu osula eye solution powder o mu oju ton fu tori bi oye atoju ton wo bye bye ti ko le kawe ka bible mo le rekete ni o gbogbo eyin to je pe beyin o bai ti fi go soju eyin o ki ri nkan ka I ma fi go soju kawe ka bible te phone te computer ki ma je ke eyin o mura fi ntin yo won lenu ninu oju o in to nyo ni lenu ninu oju lo si ye ka moju to o ko to di pope melo melo aseyori ta ti ni akai mo ye ejeri ni le se osula haba se ti arabirin kan to je pe bi o bai ti fi go soju ko ki ri nkan ka to lo nlo wa fun la fe so ni abi eni to ti se ise abe lekini to ti se lekeji to je pe nti won tori re se ko kuro nibe abi ti arakunrin kan to ti lo si oke okun lati lo se toju oju nbe nigba to pada de se lo tun ri bi oye se lo tun ri kurukuru afigba to lewe ategbo ile baba wa nile se osula haba lana danu fi dopin lori oju won o osula eye solution powder ti wa yi won o ki nkan soju o enu bayi le ma lo si te si ma ri result re ninu oju wa gbogbo eyin omo tawon baba wa ati ya wa npariwo pe awon o mo ri na dada ton ni se lo ma nda bi en pe kurukuru nbo le ninu oju awon nkan kan se weli weli ninu oju won to da bi npe iri nse gbogbo nkan wa njo fun loju grandma grandpa ba se nkoluba be na nko lawo ninu ile e ma mo je koro won osu wa awon baba ati ya to jiya nitori wa ka le debi giga ka le je eyan pataki won o mo gbodo di tan wole keyin o fe jeun kori na ri n to fe je ka le do wole ka ma ru alejo to je aise dede oju lo mu keyin o sese ma fowo pa ogiri ko to le rin yoruba ni eye ki ifo ko kori sogi bi eye ti o loju ko o gbogbo eni to n gbo mi oju o ni relede gbogbo wa o address wa ni yi o olu ile ise wa wa ni ilu ikorodu nibi gbogbo te ba ti nbo e gbo le ni agri bus stop ni ilu ikorodu leko egbe okada to n lo si asolo bus stop ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti bo le nbe opposite abe bus stop yen e ti ri bana osula aba nbe eyin ti fo e mo ba wa pade ni first park bus stop te ba ti debe e ni ki olokada ko ma gbe lo si abata lodo osula aba eyin ti yana paja ambe ni number 33 olohun adaba bus stop ni egbe da idimu road ni yana paja ni adojuko Gowan estate e mo ba wa nbe ti osodi awa ni ladipo bus stop ni ikeja long nile epo majok ni adojuko bi bridge elese yen e ti ri magnet plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani faisan lo gba o ero bani soro wa re o whatsapp number wa na si ni 07038615168 emule kan si 07038615168
4: Agbábọ̀ wọn sọ pé igi gbogbo máa gbọ́n lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wa wá bí bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dédé kúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti ní ọ̀gbára lọ́gbọ̀rọ̀ tí wọ́n ń pè ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúró.
3: Ilé-iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tọ́bọ ọlọ́run mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ni ilé-iṣẹ́ Osula Herbal àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ Osula Eye Solution Powder Osula Antibiotic Powder Osula Herbal Bitters kò ṣe mọ̀ ní ni àwọn egbòogi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nwọ̀n yìí jẹ́ o 3-in-1 package fún gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́ mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa gbà gbogbo tí ń jẹ́ titọ́ lọ́hun ànádànù àádọ́pin ni o Osula Bitters kò ṣe mọ̀ ní ni o fún gbogbo ẹbí aláyọ̀ tí ìlera ara wọn tó jẹ wọ́n lógún Osula Bitters ló ń fọ oróhun tó dùn tó dùn kúrò nínú àgọ ara a máa ṣe àdínkù àpọ̀jù ṣúgà tọmọdé tàgbà tó bá ń jẹun tó dùn tó dùn àfi k kaya ni osun labitas ninu le o ko ba wa foro n todun kuro ninu agwara wa bisuga ba po lapoju akoba to

0: sinmi láì mọye ìgbà lójú ọ̀nà ẹnu sun labitas pọ́ọ̀bù omi kan lẹ̀yìn mu ike ọ̀dà bíi méjì lẹ́fi sẹ̀yú ẹ̀ padà àpọ̀jù ṣúgà tó ṣe àkóbá fún ojú òun náà ló ń pa nǹkan ọlọ́mọkùnrin míì kú fi tí ò lè gbérí mọ́ òun ló ń siwájú kó tó di pé ẹlòmíì ní stroke tẹ́ ẹ bá ń gbọ́ silent killer àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú àwọn ọmọ wa o tọmọ kékeré tàbá gbàlagbà tán bá ń jẹun tódùntódùn àfi ká ya ní òsú labitas nínú ilé o gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo òsú labitas gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò òsú labitas ojúlówó egbòogi ajísanni òsúlá antibiotic powder òun ló sẹlẹ̀ kẹta rẹ̀ fún gbogbo èèyàn tó ní chronic infection ojú ara yín wa nǹkan funfun jáde wá láti ojú ara tí ò tẹ́ wa lọ́rùn inú wa ń kùn gbùrùgbù nǹkan lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun ó ń ṣe bíi kápọ̀ a ò dẹ̀rí pọ̀ òsúlà antibiotic powder ló ní agbára lórí ògbólógbò chronic infection tó ti wọ inú ẹ̀jẹ̀ tó ti di kòkòrò abẹ̀jẹ̀jẹ̀ tó mú kí nǹkan kan máa sọ kúlú káàkiri ara wa ara ń ta wá ara ń dá wa jẹ chronic infection tó ti mú kẹlòmíì kó ṣàdédé máa rù kán máa gbẹ gbogbo àyẹ̀wò lẹlòmíì ti ṣe pàtó ohun tó ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara wọn ò mọ̀ òsúlà antibiotic powder a máa fọ oró ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri ara tó wó dápá tó fún apá ní ìṣòro tó wó dẹ́sẹ̀ tó fún ẹsẹ̀ ní wàhálà tó mú kí gbogbo ara ẹlòmíì kó máa wúwo láti gbé bára ṣe ń yún wa bẹ́ẹ̀ ló ń já wa jẹ ara a máa ta ẹlòmíì láì fomi atapara òsúlà antibiotic powder òun lọ gbágbá agbárùn wọlé o tẹ́yin bá ń tọ̀ séré gbíngbin lẹ́yìn gbinkìn kẹ́ ẹ tó lè ṣẹ̀yọ́ ẹ̀yọ́ tí yín ò kí ń jáde dáadáa gbogbo àwọn àgbàlagbà tí ò gbólógbò infection tó ti sọ wọ́n di ẹni tó ní prostrate tí ẹ̀yọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ jáde dáadáa mọ́ tójú tún ń yọrú wọn lẹ́nu kòkòrò inú ẹ̀jẹ̀ tó ṣe àkóbá fún ojú òun náà ló ṣàkóbá fétí o fétí ẹlòmíì ò fi gbọ́rọ̀ mọ́ gbogbo ìgbà ni kòkòrò ń jáde lára tọ̀dọ̀ ẹyin kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti fàkóbá sínú ẹ̀jẹ̀ tó ti fún wa ní akọ ọ̀nàrun tó wọ́ sínú ojú tó mú kójú wọn mọ́ sú tó mú kójú wọn mọ́ wò bàìbàì tí kò jẹ́ kárìnà dáadáa bá ṣe fẹ́ ẹ̀yin wá ń rí bí ọyẹ́ ẹ̀yin wá ń rí kùrukùru èèyàn tó ní ìṣòro ojú tó sì ní akọ ọ̀nàrun bẹ́ ẹ ṣe ń ṣe ìtọ́jú ojú bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa ṣètọ́jú akọ ọ̀nàrun o béèyàn bá ní akọ ọ̀nàrun lára tó lọ ń ṣe iṣẹ́ abẹ fójú ó dàbí ẹni tó ń gé igi lórí tí ò wu tegbòtegbò ni o òun ló máa ń ṣe okùnfà tí ẹlòmíì fi ṣe iṣẹ́ abẹ lẹ́ẹ̀kíní tí wọ́n fi ṣe lẹ́ẹ̀kejì nǹkan tán torí rẹ̀ ṣe ló tó ń padà síbẹ̀ òsúlà abá antibiotic powder ló lágbára lórí gbogbo chronic infection àti ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ pẹ̀lú akọ ọ̀nàrun tá a bá ń sọ̀rọ̀ nípa káfewé àtegbò ṣe ìtọ́jú ojú àti gbogbo àìsàn tó lè fa sábàbí rẹ̀ káwú gbogbo ẹ̀ ti gbòǹgbò olókìtì bí ọ̀bọ ò sí o iléeṣẹ́ òsúlà abá òun ni kẹ́ ẹ máa bọ̀ tààrà ìbẹ̀rù ọlọ́run làwọn fi ń ṣiṣẹ́ tiwọn o.
1: tuntun leléyìí o láti iléeṣẹ́ òsúlà abá òsúlà bìtà ló ń jẹ́ bọ́mọ kékeré tàbágbàlagbà bá ń jẹun tódùn àfi kẹ́ ẹ yà lọ ní òsúlà bìtà nínú ilé o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kara yín tó wúwo kó fúyẹ́ ẹ fẹ́ móríbọ́ lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ tó le koko tó ń fúnni ní tíà ẹ máa lo egbòogi alágbára bí ara òsúlà bìtà gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa tí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ síbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo kẹ́sẹ̀ wo máa wúwo ìrìn díẹ̀ láàrin àwa mi gúlegúle ẹlòmíì á gbẹ̀sẹ̀ lélẹ̀ ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà ṣe ló dàbí pé wọ́n de búlọ́ọ̀kù mọ́ ẹlòmíì níbàdí òsúlà bìtà ni kẹ́ ẹ máa lò ẹ wá gbọ́ o àkíyèsí kan pàtàkì rèé tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé spíkà sílẹ̀ tó ń pariwo ogun iléeṣẹ́ òsúlà abà àwa kọ́ la rán wọn níṣẹ́ o èèyàn lẹ́gbàtà tẹ́ ẹ fẹ́ bá wa dòwò pọ̀ ààyè ti sí sílẹ̀ lọ́dọ̀ wa o lórí egbò igi òsúlà bìtà ẹ pè wá láti forúkọ sílẹ̀ a ó máa sọ àdúgbò ibi tí ẹ wà gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo òsúlà bìtà gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò ó máa ń rẹ̀ wá tẹnutẹnu ògbólógbò infection tó wà nínú ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ lòsúlà bìtà ó fọdànù káwa móríbọ́ lọ́wọ́ ara yíyún ara títa nǹkan tó lè mú wa lọ́nà ọ̀fun tó ń ṣe bíi kápọ̀ tẹ́ ò dẹ̀ rí pọ̀ iṣan ara wa tó ń fani so dẹ́ndẹ́n ọmọkùnrin tí kò lè ṣe ojúṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ òsúlà bìtà ni kẹ́ ẹ lò ó fọ gbogbo ìdọ̀tí inú ara àti gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà níkùn wa dànù òsúlà bìtà ojúlówó egbòogi ajísanni.
0: àdírẹ́sì wa nìyí o.
2: olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́ lẹ̀ ní agric bus stop ní ìlú Ìkòròdú.

0: Eto, ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ bus stop, ilé epo tó dojú pa Asọ́lọ́ bus stop yẹn, street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò, Arawa street, number 30. A tún wà ní Ìsàwò ní Abbey bus stop. Tẹ bá ti bọ́ lẹ̀ ńbẹ̀, opposite Abbey bus stop yẹn, ẹ ti rí bánà Òsúlà Àbá ńbẹ̀. Ẹ̀yin ti fọ̀, ẹ mọ̀ bá wa pàdé ní First Park bus stop. Tẹ bá ti débẹ̀, ẹ ní kí ọlọ́kadà kó máa gbé lọ sí Àbàtà lọ́dọ̀ Òsúlà Àbá. Ẹ̀yin ti ìyànà pájà, a ń bẹ ní number 33 Ọlọ́run Àdàbà bus stop ní ẹgbẹ́ Dá Ìdímù road ní ìyànà pájà. Ní àdójúkọ Gowan Estate, ẹ mọ̀ bá wa ń bẹ̀. Tí ó sòdì, a wà ní Ládípọ̀ bus stop ní Ìkẹjà Long nílé epo Majok ní àdójúkọ bí bíríjì ẹlẹ́sẹ̀ yẹn. Ẹ ti rí Magnet Plaza. Tẹ bá ti débẹ̀, ẹ bèrè block 125. Ẹ ti rí bánà wa ń bẹ̀, àní fàìsàn ló bá.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o, WhatsApp number wa náà sì ni 070-3861-5168 Emulekansi 070-3861-5168 Oju oni relede gbogbo wa o.